bẹ́ẹ̀ni ìran àgbẹ̀ báyìí ṣe bóun ló láró ìran àlùkò àwọn gangan ni wọ́n lo sùn tó bá wá já tiléke lèké ni àwọn gangan náà nìkẹ fún torí pé igbe orí àkùkọ yí àkùkọ ṣe bóun gangan la ṣe fi fún ìjẹ́ ọlọ́run lókè ìbà rẹ láàjì yìí torí pé òun náà làbá yìí òun náà làbá gbéga o ẹ mọ̀ yí pé ṣé jẹjẹ lápè ṣé jẹjọ náà ni lájọ ń dágbére pé tó a ní tó bá tún di lónìí ẹ a tún pàdé lórí ètò ta pè ní àlàbọrùn nìkan ní splash fm ọlọ́run ọ̀hún tún wá jí ó rọ̀ wá lọ́rùn ẹ̀yin ò mọ̀ pé ilẹ̀ ọmọ mọ́ ń gbà míì tó jẹ́ pé ọjọ́ yẹn kò ní ro àwọn kan lọ́rùn ń gbà nira bá pọ̀ wọ́n á máa pariwo lọ́tún lọ́sì kì í kúkú ṣe pé akókó fi ń yọ̀ wọ́n àwa fi ń mọ rírì ọlọ́run tó ṣàánú wa ni torí pé ẹni tí ara dẹ̀ kò lè ròyìn ẹ̀dá tí ara bá ní òun ni kẹ́ ẹ pé kó wá sọ ọlọ́run tó ń ṣàánú wa kì í ṣe páwa náà ò wu ìwà kan àbá àárín ẹnì kan tí ò yẹ bóyá káwa gan náà tiẹ̀ lè fi fojú wi náà pé orí bákan bákan ṣùgbọ́n a kàn ráàánú gbà ni ẹ mọ̀ pé ọlọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó lòun ó ṣàánú fún àwọn tóun ó ṣàánú fún ìbámọ̀ṣe pé ó ka ìwọ àti èmi mú àwọn aláàánú rẹ̀ láàjì yìí àní lè máa gbọ́ ohun tá à ń sọ gbéyàn tiẹ̀ gbìyànjú gan wípé mo fẹ́ gbọ́ ètò àlàbọrùn ní splash fm láàjì yìí ṣé ẹ rí ngbà tí aago mẹ́ta bá lò gérégé yóò a máa darí rédíò káàkiri ṣé wọn ò wá ni ìgbà tó ìgbà ayé rẹ bá sọ kó lé pé ò tiẹ̀ wá a ní àṣán tiẹ̀ ti parí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tó ń jí a máa ṣe déédéé tí n bá dúpẹ́ kan nu lé ngbà mi àwọn ọmọ máa rẹ́rìn mọ ní ọlọ́run tó jẹ́ mọ̀nà lé padà wálé o ṣeun o ọlọ́run tí ò jẹ́ alùdàìkọ ọlọ́run tí ò jẹ́ a máa ríde káàkiri ẹ tí ì ríde ìdí àgbàlagbà tí wọ́n gbé jáde lórí táyé tiẹ̀ ti dáyé fóònù nísìn tí wọ́n mọ ní bàbá ńbo lẹ̀ ń lọ ńbo lẹ̀ ti ń bọ̀ ọmọ ìlú wo ni yín ẹ sì mọ àwọn oníbèrè báyìí wọn ó dáàbò ni kódà èyí tó tiẹ̀ yẹ kí bàbá náà ti gan ó lè gbàgbé ngbà míì ṣé ẹ mọ̀ wí pé kò jọ wá lójú àwò pé àjáde inú ilé dandan ni ká wọlé padà lóòótọ́ apọ̀ tadìjọ onírú èrò yẹn ṣùgbọ́n àwọn kan jáde wọn ò wọlé padà àfihàn wọn o ìyẹn ni wípé a kàn ráàánú gbà ń gbogbo ọ̀nà ni kí n déètì èní ẹ sọ fún mi èní títí jẹ́ ọjọ́ kẹrìnlá oṣù yìí ti ṣe kíni o oṣù kẹwàá tó ti dá sí méjì ẹni ọ̀la ọ̀la thursday èní ò dá méjì tán yányá ẹ dákun kí wálẹ̀ fàánú èje ẹ̀jẹ̀ á máa jọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń ṣàánú wa ṣe mọ̀ pé èèyàn á máa ní nǹkan míì ní èrò lọ́kàn gbà míì tí ì wá sí ìmúṣẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ yín bá wá rò pé tó bá ti di ní ọ̀la wednesday tí n bá ti kúrò ní yemẹtu ò mọ̀ ń gbabẹ̀ lọ àjíà tí n bá ti kúrò ní àjíà màá dá lẹ́sìn lọ́yẹ́ láti bẹ̀ yẹn ó di mọ́níyà láti bẹ̀ yẹn ó ìgbà táwa ka gbogbo ẹ̀ lẹ̀ ǹjẹ́ jẹ́mọ̀ ìpẹ́ ẹlòmíì á máa ka bíi mẹ́rin márùn-ún tí ò dẹ̀ jọra wọn nínú ìlú yìí kan náà tádẹ̀ lọ tádẹ̀ dé ṣe mọ̀ pé lọ́pọ̀ ìgbà ẹlòmíì nílùú míì a ní ṣe mọ̀ pé ọ̀yọ́ ò jìnà sí ìbàdàn tí n bá ti gbéra lọ́yọ̀ọ́ màá dé ìbàdàn from there màá sáré dẹ́kọ̀ ìṣẹ́jú mélòó pápápá tí ò bá ti sí gòsìlò lójú ọ̀nà á dẹ̀ rí pápápá bó dẹ̀ ṣe sọ yẹn pápápá dẹ̀ tún padà sọ́yọ̀ rẹ̀ padà ìwà bá mi gbọ́ lọ́gàn ọba tó bi láàjì yín kẹ́ ẹ bá ń sọ pé aláwọ̀ àkùbàrù gbogbo ẹ̀yin ọmọ ẹlẹ́yìn kristi ẹ bá mi sọ pé jésù ò mà ṣe o gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àdáyébá wa ẹ̀yin náà ẹ bá wa kí ọlọ́run àwọn bàbá wa ọlọ́run ọ̀hún ṣeun o àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ajá yẹn ti lọ fàáfà nítorí ìjọba àsìkò ẹ̀yin wò pé ṣé kò ní wá ni ó kúkú ti dé ẹ mọ̀ dá lóhùn ó ti dé ẹ má dá lóhùn jàre splash fm náà ń pe bí àlàbọrùn gangan lorúkọ ètò ọlọ́wọ́ bọ́tùnì mi láàjì yìí ẹni tẹ́tí mọ̀ bí ẹni mowó náà ni ènìyàn dáadáa èèyàn mi pàtàkì pátákì bọ̀sọ̀ ọmọláyàndé bẹ́ẹ̀ ni ṣé wọ́n máa kí ọlá ní olóòtú ètò yìí mo kí ọ̀gá bá ń bà mí wá o bẹ́ẹ̀ ni ẹ̀túndé ọmọláwúwo ẹ wo ètò àlàbọrùn à ṣe pápápá ibi mẹ́ta ló yẹ àfẹsẹ̀tẹ̀
ẹni tó yẹ ká bá sọ̀rọ̀ ní kẹta mo ti bá a sọ̀rọ̀ kò mo tẹ̀ ti sọ fún pé kò dá mi lóhùn ṣé tí mo bá a sọ yẹn ṣé ó ti gbà bẹ́ẹ̀ tí ò bá ti gbà bẹ́ẹ̀ kó jẹ nà ń bẹ̀ tí ò bá dẹ̀ dáhùn ó ṣe é ṣe náà kí n mú tẹlòmíì wá àbí kẹ̀ ó lè má fẹ́ lè bá mi sọ pé ẹ ṣáà bá òun gbé sáyé ni ẹlòmíì gbé wọ́n bìlíìfù nínú àmọ̀ràn lóríṣiríṣi torí bí ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ wọn bó bá ṣe rí sí wọn ni so fúndì èyí ńkọ tí ò bá dẹ̀ tẹ lọ́rùn bẹ́ẹ̀ ni kó jẹ́ ká mọ̀ kó jẹ́ mọ̀ bá ti bá mi sọ̀rọ̀ ní whatsapp ńsìn màá ti mọ̀ ṣùgbọ́n àwọn bíi méjì gbáǹkọ́ wà tá a yà lálẹ́ tó ní agbára ṣe nígbà tí bá mú pèlè àmọ̀ràn wá fún wa ẹ rí i pé kinní tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ń ṣe yín o ó ń ṣèmi náà o àìlàmójú kúrò ló ń jẹ́ kí kíni ẹ ti bá ń parí ẹ̀ bẹ́ẹ̀ ló ń jẹ́ kí ẹrù ara àti bí ó di kó pọ̀ sí kó rí jígbọn dìgbọn mò ń bọ̀ ńlá ń bẹ̀ fún wa lábalábẹ̀ yẹn ṣe rí ẹlẹ́ẹ̀kejì ojú wo lẹ̀yìn fi wò ó tìyálé tìyàwó tí wọn ò rẹ rárárárá wọn ò ṣọ̀rẹ́ wákàtí kan lẹ́ẹ̀dẹ́ ọkọ wọn rí kó wá jẹ́ pé ọmọ tí ìyàwó tó bí síta fún ọkùnrin míì kó tó wá fẹ́ ọkọ rẹ̀ tó fẹ́ kó wá jẹ́ pé òun àtọmọ ìyáálé wọ́n ti bọ́rọ̀ jìnnà kan tó wá mọ̀ pé báyìí báyìí ni ẹ̀yìn ní bó ló ṣe jẹ́ tó bá jẹ́ pé yìí máa ń gbé tó àlàbọ̀rùn ni èmi máa ń ṣe àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ pé kódà ẹ̀ ń bá wà lọ́ọ̀kan tó ń fetí kọgbọ́n gan yóò ti sọ pé òun báyìí ló yẹ kó ṣẹlẹ̀ àmọ́ máa ń jẹ́ kó yí àwọn èèyàn wa dáadáa torí pé ẹni tó bá fẹ́ dá sọ́rọ̀ gbọ́dọ̀ mọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ máa nà ń bẹ̀ fún wa ẹ̀yin ẹ tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ fojú wò lásán ganá ìyáálé àti ìyàwó wọ́n ń bẹ lẹ́ẹ̀dẹ́ ọkọ̀ kan náà ìyàwó ti bímọ kan síta tẹ́lẹ̀ ọmọ tí ìyáálé kọ́kọ́ bí fún ọkọ òun àtọmọ yẹn wọ́n wá dìjọ pàdé wọ́n sì ti ń fẹ́ra wọn lọ kódà ó ti tó bí ọdún kan kó tó di wípé ṣé ẹ mọ̀ pé ìyàwó tó wá fẹ́ ẹni tó wá ṣèyàwó ó ti bí ọmọbìnrin kan láàárọ̀ ọjọ́ rẹ̀ síta kó tó di pé wá fẹ́ ọkọ tó fẹ́ ọmọ yẹn náà ò wá bá a gbé wọn bá ṣe kíni o wọn bá mọ àwọn ọmọ méjèèjì wọn bá mọra wọn ìyáálé lọ́lọ́run ò ní jẹ́ ẹ wo tẹ bá gbọ́ ọ̀rọ̀ burúkú àtẹ̀rí mo kì í princess adenike olówó kéré lorúkọ tèmi gbogbo ilẹ̀ mọ̀ mi sí peace mama presenter mo kì í o ẹ ṣe lọ́tọ̀ ẹ ṣe lọ́sì ẹ jẹ́ kí n ṣe bí eléyìí ná kí n ṣe kí ni o kí n wá sáré mú ìpele àmọ̀ràn wá torí ta bá ní ká wò ń sìn aago méjì ó kú bí ìṣẹ́jú 16:15 bẹ́ẹ̀ ni so pápápá ń sìn tí méjì bá ti lò pẹ́ mọ̀ pé kò dúró kò ní í dúró kò ṣeé dúró kò ẹ wo mo ń bọ̀ jáde.

Bẹ́ẹ̀ ni, iṣẹ́ pọ̀ fún àwa òbí àti alágbàtọ́. Lára iṣẹ́ tó pọ̀ fún wa náà, ó là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń bí o. Kò wá sígbà tí òbí àbí alágbàtọ́ ò lè ṣiṣẹ́. Ṣé wá rí àwa tá à ń ṣe ètò ní àjè yìí gan là ń ṣe original bàbá iṣẹ́. Àwa gan là ń ṣe confirm iṣẹ́. Àwa là ń ṣe authentic iṣẹ́. Kò yé yín báyìí bí? Ẹ wò ó, ṣe rí i, ẹ̀yin tẹ wà lójú òpó Facebook gẹ́gẹ́ bí mo ti ṣe sọ. Ẹ jẹ́ kí n rí like yín. Ẹ jẹ́ kí n rí comment yín kẹ́dẹ̀ share program alábọ́run. Bẹ́ẹ̀ ni, mo sọ fún yín káàdì wà fún yín o. Ẹ mọ̀ pé péjọ mẹ́ta ta ti ríra wa. So péjọ mẹ́ta. Tí mi bá dẹ̀ rí comment yín mi lè mẹni tí mò ń bá sọ̀rọ̀ mi dẹ̀ lè mẹni tó ń bá mi sọ̀rọ̀. Ẹ̀yin ti mọ̀ mí. Ẹ ti mọ̀ pàdé nìkẹ́ lórúkọ mi. Èmi ò wá mọ̀ yín. Ẹ jẹ́ kí n mọ̀ yín. Ẹ type. Mo ní ìlú tí mo bá jọ. Àní kò ń ṣe ìbúsẹ̀. Tẹ́bá ni mo jọ Haúsá kò ń ṣe ibu, tẹ́bá ni mo jọ Ibo, tẹ́bá ni mo jọ Yorùbá, tẹ́bá ni mo wọ̀ tẹ́bọ̀ tẹ́bá ṣàti ẹ̀ tí ni mo jọ. Màá wá sọ ẹni tí mo jọ gangan, màá wá sọ fún yín. Kò yé yín? Ẹ jẹ́ kí n rí like yín. Ẹ tẹ like. Ẹ type nǹkan kan, ẹ sẹ́ndẹ̀. Ẹ tẹ like. Ó important gan. Comment yín náà, ó ṣe iyebíye. Nítorí ìjọba àsìkò, ẹ jẹ́ kí n wá sí ìpele. Ẹ jẹ́ kí n wá sí ìpele tí mo pè ní torí ìpele mẹ́ta lètò ẹ̀yin ní ẹ̀ṣẹ́ àti ẹ̀mẹ̀tò gan ẹ̀ṣẹ́ àkàn ń gbọ́ ni. Bẹ́ẹ̀ ni alábọ́run lórúkọ ètò ìtumọ̀ alábọ́run ni pé n tó bẹ̀rẹ̀ ní kéékèèké tá àtìtì paná ẹ̀. Ẹ jẹ́ kí n fi bí aṣọ ṣe àpèjúwe ká ní pé ọrùn aṣọ ó bẹ̀rẹ̀ sí ní ọrùn yẹn ò fẹ̀ púpọ̀ ó nọ́mà lára ẹni tó wọ̀ ọ́ ó wà òkè ó dúró dáadáa ṣùgbọ́n ibì kan wá tú níbi ọrùn yẹn níbi èjìká ẹni tó laṣọ ó ti rí pótú o ó wọ̀ ọ́ ó jáde lọ ó wí pé bóyá tóun bá dé òun á ràn àbí tó wò pé ebi kò lè tún kọjá bí iṣẹ́ bi kékeré kódà bí n bá wọ̀ ọ́ gan bí n bá tún fẹ́ tù wọ̀ gan mo sì tún lè wọ̀ ọ́ tó gbé sọ́rùn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣé mọ̀ pé ngbà tí kì í ṣe pé èrè lèèyàn ẹ jù pa ẹ jù sẹ̀ ẹ yí ọrùn ẹ ṣe ìgbà míì gan tó bá ṣe bí ẹni pé ọrùn aṣọ fẹ́ ṣe bákan yẹn lè fẹ́ fi ọwọ́ ṣe kí ni o kó fi fà wálẹ̀ lọ́pọ̀ ìgbà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ibi tó ti rọra ní ojú tútù kékeré yẹn kálẹ̀ yìí bá ń wò mí lójú òpó Facebook sẹ́ ẹ rí i pé mo fọwọ́ sí ibi ọrùn ẹ rí i pé a ti fẹ́ máa tú kí tí ẹ ṣe pé a ti fẹ́ máa tú ó ti ń tú tẹ́lẹ̀ a kàn bẹ̀rẹ̀ a máa tú sí ṣé ẹ rírú ẹ̀dá bẹ́ẹ̀ tó bá jáde lọ kó tó dé padà tí ò bá tètè gbé yalé télọ̀ kó ní ẹ dákun ẹ mú bínú ẹ jọ mo bẹ̀ yín ni mo mọ̀ pé ẹ ránṣọ tó ya ẹ dákun ọrùn aṣọ yìí kó mọ̀ bá fóun ṣẹ̀sìn ẹ tètè bá òun ṣe kí ni ẹ bá òun náà ẹ rí i pé yóò di off shoulder mọ́ ọlọ́run yóò dàgbà dá ni ẹ̀yin tójú òpó Facebook àní sẹ́ ẹṣẹ́ ìsìn wàá gbé èbó ń bá ní fi èbó Yorùbá yìí ni ẹ jẹ́ ń fọ̀ àní kẹ́ tẹ like ẹ jẹ́ kí n rí comment yín ojú òní tì wá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ téèyàn ò bá tètè ránrú aṣọ bẹ́ẹ̀ padà kéèyàn tètè rán padà léjìká ní ọrùn yẹn kódà ń gbò bá tútútú dáàárín kangan á kọjá ọrùn afẹ́ lè máa jábọ́ tó bá dẹ̀ ti tó ti di off shoulder mọ́yàn lára ó ti ṣe kí ni ó ti dàlàbọ́run nìyẹn ìyẹn ni pé n tá à bá nígbà lólówó ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àti tálíkà ká ṣe kí ni o ká fòpin sí ìtumọ̀ àlàbọ́run nìyẹn fún àyìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tìtìyín rèé ẹ ṣe kí ni o ẹ̀ ń bèrè pé kí ni ìtumọ̀ àlàbọ́run ìpele mẹ́ta ló wà lórí ètò ìpele àkọ́kọ́ ni ìpele àmọ̀ràn ìpele kejì ni mo pè ní kó tó dàlàbọ́run ṣe rí ìpele kẹta ìyẹn wà fún àwọn lọ́kọláya gbogbo àwọn tá ti ṣe ìgbéyàwó ní kò bá jẹ́ àtọ́dún tó ti jìnnàjìnnà kò bá sì tún jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní sátidé tó kọjá lọ ni o tẹ bá ti rí tí ò tẹ̀yìn lọ́rùn bóyá ẹ̀yin fẹ́ kẹ̀yìn àtọkọ yín kẹjọ fọwọ́sowọ́pọ̀ ṣùgbọ́n ọkọ yín ò ṣe kí ni wọn fi gbogbo ara fẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ohun tó le ń tá àbáyín sọ ni ń tá àbáyín gbé wá sí ọ̀dọ̀ àwọn ọmọ nàìjíríà ni wọ́n á sì ṣe kí ni o wọ́n á bá yín sọ bó ti tọ́ àti bó ti yẹ ilé yẹn ò fi ní lè dàrú a lè dúró dáadáa mo kì wá lẹ́ẹ̀kan sí lágbára ọba mi òkè ojú òní ti wà lábẹ́ àkóso bó ti lè wù kí ó rí ẹ jẹ́ kí n lọ sí ìpele àmọ̀ràn ẹ mọ̀ pé mo mẹ́nuba fẹ́rẹ́ lẹ́ẹ̀kan mo ní ìpele àmọ̀ràn bíi tí mo fẹ́ kí ohun tí mo fẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí láàjìn yìí òun náà ni mo pè ní
ohun ti mo fe ka soro le lori laji ti mo fe gba wa ni amoran le lori o ni mo pe ni eyi o ti igbo ah kini ti an pe be kilo n to nje be eyi o ti igbo ni so le dile kini eh n so le dile olokan oku se mo wi pe yoruba lo won bo won ni arondo titinu egbin la wa ina ni o gbaso ni do abi iyen ni wi pe imototo o bori arun gege bi oye bo tin bori oru ati wi pe afinju bayi ari gbendeke obun a pa si o obun si o lo ma rerun afinju wole yin ti mo fe ko ye wa laji ni wi pe se ri awon baba kan wa awon iya kan wa he won fi nkan pa mo ju nkan mi lo se ri awon eru kan wa ti o ti eri ye ko wa ninu ile ko ma ba wa sun ko ma ba wa ji awon eru kan wa ti o ye ko ma wa ni sakani wa awon baba ati mama nje je mo pe won si tun ma won ma fi ru eru yi pa mo won lo o le je boya bi ike o le je bi abo o le je bi bata o le je bi awon baagi apamowo o le je bi aso hey se ri ninu ile elomi te ba wo be e sa pada te ba tu inu ile elomi nibi to mo eyan mi to nfori lele to nsun si ni busun re ninu yara daddy ati mommy se ri awon aso 19 to ti pe awon aso to je pe e le ri won fi gba paaro ko sa jabi te ko won de ti won o ti ra tori pe kini igba ti lo lori re da igba ti se be o ti lo lori ru aso be won le rita sugbon elomi ko funyan o ni ru aso be lori idikudi na ni ko faso yen toro ko si wo mo tori style tan fi ran gan be ba wo nisin erin ni awon yo bu si ngba ti se pe boya fe fi se content nigba ti se pe boya fe boya fe shawada keri keri ni ka pe ni abi ehn pe abi ikoda gan ko se wo sere mo asodun mewa sisin asodun mewa seyin keyan kan wa gbe wo nisin ko wa lohun lo de kan abi style tan ti wo bi odun mewa seyin eyin ni odun marun seyin gan lasan te ba ti e wo awon aso to ti pe te ba wo lo awon arin bi kan won mo ba yin so yi odun tan ti tan ta aso yen to rain odun to rain won a so fun yin won a so style tan fi ran gba yen kini ti mo so ni wi pe o ye ka tegun alaafia ko fe si wa ninu ile wa ko se yara kan la nlo ko se meji sugbon latari digban digban eyi o ti igbo tin so le dile alagana ore le yo fi pamo ori to won o fi hake ori ti bi o ki bo bi kan ori ke gbogbo awon aso yen wo wa ti to won le ra aso gan tin bu mo ra won bi to wa aso gan tin jabu ebu en bi to wa o sa fe sonu yi na ni latari gbogbo ru nkan bi eleyi ategun alaafia oni le fe wole siyan o ni mo ba wa so lajin yi gbogbo nte fi tole ti o ni tumo telomi ti mu ike ajaku pamo nisin boya peeli kan ni o le jo ni ke boya o ni rin ni o ko lo mo o kan sa fi pamo ina ni edakun un ta mo pa lo mo ti gba ti lo lori e ti de se pe boya niru emi ti de se pe boya ari lo edakun ki lo se wa ta fi li wa so nu o ki lo mu wa ta fi junu ai moye lori sirisi awon nkan mi lopo igba le to je pe awa gan a mo pe o ko ko wulo a nilo e edakun mo be wa ni e je awo ile wa wo o ti eto awon baba mi aye atijo yen awon iya mi awon grandma awon ile won di eru edakun awon grandma won di nkan pamo gbogbo ohun ti won lo mo obe mi mo ri obe nile ni odo grandma mi kan ton fi pamo
ijeje mo pe obe ti grandma mi ti won fi pa obe yi ti je o ti te won sa fi habi kan na ni grandma sa si nlo obe yi ni mo kan fi be ni ki won fe fi se se ra won aso te mo pe e lo mo yen te kan ko won digban digban sinu le ti o fi fa idun o ti ye yin ti kokoro orisirisi o rin mo yen to ti bukanu apo ti to ti bukanu apo yen eyin e se mu gbogbo awon aso yin te ba ti mo pe funyan e dana sun na on e de mo pe gba ti lo lori eyin gan mo pe e le funyan sugba se akopamo ina ni ai mo ye bata ajaku bata mi ese oro kan loku o bata mi ti gegege elomi a si tun mo fi pamo mo fi pamo ki lo nsele gangan seyin o mo pe doti ni on te ti mo pe e le funyan ko lo eyin gan e le lo sonu kuro ninu ile e de kin sare pa wa lerin kan se bi mo sise to yi yin te tin te like e se oju oku ni tin yin mo nbo wa ka comment yin o splash fm eye kan te splash fm 105.5 fi badan gba nwaju ketekete le ma ri mi like yin ye o ti to comment yin na de sikere enikan ti share thank you so much mo dupe mo nbo wa ka awon message yin ki lo nti mo so bi mo ise to ise ti mo ba travel lo si odo ilu odo mommy mi ni bi ti won wa e ka ba se kini ke won ti mo pe mo nbo o mommy mi o ti pale mo loju ara won awon aso kan tan ti won sa ti ko gbogbo e won sa ti se temi ba de ti rora wole boluwa ti be la ti ki a e ko le ko ba ti sin mi seju melo kan tan bi eleyi yara ton sun ma rora bo sinu yara yen bere latori beji won ma ba won pa gbogbo e won ti mo awon aso emi ni ma so fun won pe le lewo ile ile niwo bo se won ba like agbe kokan won ojo ti mo gba ti mo lo last ti mo fe ti mo ba won pa lenu le mo ni ya ba ni mo ti so leyin mo ni kini e wo mami e mo wo mo e pele ma ba yin get iru emi o si duro dada lorun e mo mo agbe kan to ti ja to ti gbo won ni ru mi o se pe kini e ma komo sa won agbalagba e yo kan tan ba iferan yen won se kini o wọn yìí máa wọ so kini ti mo n gbìyànjú láti jẹ kí oye wa ni wípé màá wá mú gbogbo yàrá màá pa mọ màá wá gbà torí tí mi ì bá ti pa gbogbo ẹ mọ kí n bá wọn tú gbogbo aṣọ wọn tò eléyìí tí mo rí pé ó mú kí bọọsì wọn kó kún kí wọdúrópù wọn kó kún yẹn gbogbo kì í ṣe gbogbo ẹ náà ń wọ kì í ṣe gbogbo ẹ náà nílò ẹ̀hún bàbá wọn tirẹ́lẹ̀yọ̀ kọ̀ọ̀kan ẹ̀hún wà ó tún so eléyìí náà nù ni màá níbẹ̀ ni màmí ẹja sọnù eléyìí náà nkọ ẹja mọ̀fí léèénú lẹ̀ eléyìí nkọ ẹja fi sí kíṣìn ká máa fi sọ nǹkan gbogbo aṣọ ló mọ̀ tí kó dànù tán ìyá ayọ̀ mọ ní nǹkan aṣọ yín dànù eléyìí tí ò yẹ kẹwọ ni mo bá yín kó kúrò màá níṣẹ́ yìí náà rí pé yàrá fáyìn síbẹ̀ ó dá náà tẹ́lẹ̀ gbogbo ojú ẹ̀wọ̀n kojú àwọn àgbàlagbà òní kúrò ẹ̀yin tó jẹ́ pé ẹ̀sì jẹ́ pépè ẹ̀sì jẹ́ sisi tẹ́tí mọ̀ pé àwọn àgbàlagbà wọn yìí ojú wọn ò ní ṣe bẹ́ẹ̀ kò ní ṣe kíni kò ní kú ò nínú àwọn aṣọ kan wọn bá máa fabẹ́rẹ́ gan ìmíì tó dáa jù bẹ́ẹ̀ lọ́wọ́ o ẹ mú kú o ẹ bá wọn wárú míì tó wà òkè èyí ò tí ì gbó ní sọlé dílé kíni o àní ìyá mi bá fi kankan pamọ́ nke tí wọ́n rọ àgbo sí ni o bí kan gbo àgbo bóyá gbo kinní kan bóyá gbo tápà àbí nǹkan mo ní ike eléyìí ò dá mọ́ ewu bó ṣe rí wọ́n ní rárá wọ́n ní àwọn ràgbó sí ẹ̀sìn ṣó náà lẹ ràgbó sí àgbo dànù ẹ wọ́n láwọn kan fi inú ilé sọ́nù ẹ rí míì ṣe bí jojúmọ́ là ń mu tébù wọ́tà ṣéke tébù wọ́tà ṣe wá wọ́n tó tó bẹ́ẹ̀ yẹn ni ó yẹ ẹja sọ́nù ẹja gbogbo àwa tá a wà lópè pé ẹja palẹ̀ mọ́ fáwọn arúgbó wa wọn mọ fi pamọ́ náà ni ó sì léwu ojú òní ti wá ewu nítorí ìjọba àsìkò ẹjẹ ń ṣe bí eléèmú padà bọ̀ náà.

bẹ́ẹ̀ ni mo kí yín ẹ káàbọ̀ padà splash fm náà ń pè bí alábọ̀rùn lórúkọ ètò ìpele kejìlá wà yìí o gbogbo ẹ̀yin tẹ́ ti rí ti yín mú ní ìpele àkọ́kọ́ ta pè ní ìpele àmọ̀ràn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ já filẹ̀ bẹ́ẹ̀ ojú òní ti wá ẹ jẹ́ kí n sáré mú ẹ wò ó kó tó di alábọ̀rùn tí mo fẹ́ mú wá fún wa yìí ẹ jẹ́ kí n sáré mú wá ọjọ́ yẹn ń lọ fàáfà á ṣe ohun tí a máa ṣe. Ọ̀dọ́langba lọ́kùnrin kan òun ni a fẹ́ bá gbé ọ̀rọ̀ ẹ̀yẹ wò a fẹ́ gbà ní àmọ̀ràn gẹ́gẹ́ bí a ti ṣe máa ń ṣe mo dẹ̀ kí wa mo kì wá gbogbo àwa tá a lè ṣaláì má dàṣẹ́tò nílẹ̀ yìí àti lókè òkun ẹ ṣe gan-an ni kí là ń fún yín òpin ẹ̀yìn tán bá fi kí náà ṣe ń porúkọ ìran wa níṣẹ́ sí yín wọ́n bá ní àfòyín ní káàdì àáfòyín tó bá lóhun tán fi ṣọwọ́ sí wa ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ọmọnìkejì yín ẹ nífẹ̀ẹ́ ìkànnì splash fm ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ẹni tó ń ṣètò bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ yín lógún jù gangan òun ni ìgbé ayé àwọn ọ̀dọ́langba lọ́kùnrin àti lóbìnrin àwọn náà kúkú lọ́jọ́ ọ̀la wa bí ọ̀dọ́ bá ṣì máa rì sàmà kò lè pè àwọn òbí ẹ̀ òun gangan tó jẹ́ alára gan kò ní pè ẹ̀ téèyàn bá ní ìfọ̀kànbalẹ̀ kò ní ṣe kínni o ẹ mọ̀ pé tí wọ́n bá rí obìnrin tó bá dúró rè ńta bóyá tó wọṣọ tó dáa lọ́rùn ẹ̀ bóyá tó rẹwà wọ́n á ní àwọn dádì yín kù tọ́jú yín ìgbà míì ó rí bẹ́ẹ̀ kò tún rí bẹ́ẹ̀ but all the same obìnrin tí ilé ẹ̀ bá ń gbóná lọ́wọ́lọ́wọ́ ìyàtọ̀ á wà ní àárín òun àti eléyìí tó jẹ́ pé bóyá tó bá yẹ̀ ni bóyá bí gbólóhùn asọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ nítorí náà nǹkan àfẹ́ káwọn ọ̀dọ́ wa àfẹ́ kan ṣìyàn àfẹ́ kan ṣì máa rì torí tán bá fi lè lọ gbé egun ilé egun pẹ́rẹ́ tí ẹsẹ̀ wọn bá fi lè lọ ṣìyọ̀ lásán ẹ wò ó àwọn gan ò ní láìka ara wọn dèpòdépò bóyá wọ́n máa ṣé máa mọ̀ pé ẹni tọkàn ẹ bá balẹ̀ tíyàwó fọkọ lọkàn balẹ̀ tọkọ náà fìyàwó lọkàn balẹ̀ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ náà máa ń rántí àwọn òbí wọn á dìjọ jókòó papọ̀ wọn á dìjọ gbara wọn ní àmọ̀ràn irú ọdún kérésì tó ń bọ̀ ń sìn ọkọ àtìyàwó ti rọra jọ máa foríkorí my dear àwọn mélòó la fẹ́ fún ní ẹdìẹ bag of rice la máa ra a máa ṣí ẹ ní 10-10 congos a máa ṣí ẹ ní 5-5 congos lágbájá báyìí àbí ẹ jẹ́ kí n rọra àǹkárá lọ́jà bó tiẹ̀ jẹ́ bíi medium àǹkárá medium yẹn so kí n ra bóyá bó jẹ́ bíi 10 káàdẹ̀ fún àwọn èèyàn àáfọ̀ rádì àti mọ́mi lágbájá àáfọ̀ mọ́mi lágbájá àáfọ̀ kínní kan àáfọ̀ ara ṣọ́ọ̀ṣì wa kan àá ṣe bí wọ́n á foríkorí ṣé rí tọkọ àtìyàwó tán bá dẹ̀ jókòó tán dìjọ́ ń dámọ̀ràn tán wá fi ohun ṣọ̀kan lórí nǹkan ẹyọ kan ṣé rí nǹkan yẹn kò lè nira láti ṣe ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin ti ṣe rí ẹ káàrí járe bóyá ilẹ̀ lẹ gbèrò pé òkè àfẹ́ rà kẹ̀dẹ̀ dìjọ́ rà papọ̀ kò lè ṣe kínni o kò lè sí wàhálà once tó jẹ́ pẹ́ ti fìmọ̀ ṣọ̀kan ọlọ́run á dẹ̀ pẹ̀lú yín náà ojú òní ti wá ìpele kejìlá wà yìí ohun tí mò ń sọ náà ni wípé ìrọ̀rùn eku báyìí òun náà ni ìrọ̀rùn ẹyẹ o ṣé rí tí ẹdìyẹ bá bà lókùn lọ́pọ̀ ìgbà ara òun rokùn kò ń ra adìyẹ o ẹ̀yẹ wo ṣé àwọn pé tẹ́dìyẹ bá bà lókùn okùn yẹn á ti lọ wájú báyìí ṣé ìwọ mi lójú òpó facebook a fi lọ wájú a fi lọ ẹyẹ tó wà lórí okùn gan kò ní nísinmi okùn gan ò ní nísinmi ẹ gbọ́ kí la wá ń sọ ìpele kejì rèé tó jẹ́ ti àwọn ọ̀dọ́ langba pé ní kó tó dàlábọ̀rùn ọ̀dọ́kùnrin langba yóò kí àwọn bàbá kí àwọn màmá ó ní látàrí pé òun ṣiṣẹ́ nílùú ìbàdàn gbogbo ìgbà tóun bá ti wà nírú iṣẹ́ alẹ́ bí irú tèmi ṣe ń ṣe ń sìn night ni mò ń ṣe ń sìn ó ní gbogbo ìgbà yẹn lòun máa ń ní àǹfààní láti gbọ́ ètò yìí ó ní tóun ò bá ti sí ní night ńgbà mi ó ló ṣeé ṣe kí òun sùn bí kó ṣe night léni kó tó wá tún di níjọ́ mẹ́jọ kó má tún ṣe ó ló wá ṣẹlẹ̀ wípé ó nílé olórogún lòun ti wá ó nílé olórogún ó níyàwó mẹ́ta ni bàbá òun ní ó ní látàrí wípé bàbá òun wá ọmọkùnrin níyàwó ló fi pé mẹ́ta ó ní ẹni tó jẹ́ ìyáálé pátápátá ó ní obìnrin mẹ́ta lọ́lọ́run yọ̀ǹda fún wọn ó dẹ̀ ṣe dáadáa nínú ayé o ó ní lẹ́yìn yẹn ni wọ́n fẹ́ màmá òun ó nígbà tí màmá òun tán fẹ́ ọkọ wọn tí wọ́n fẹ́ yìí ó ní nígbà yẹn ó ní màmá àwọn òbí mọ rí wọn lọ́kọ rí ó ní òun lòún jẹ́
akobi won to nde je okunrin oni ayo gba okan baba ohun kan oni nu won dun oni won se dada oni koda bi kikele yin ni ohun oni ko pe na ko tun jina na leyin yen oni mommy ohun tun bi won bi obirin oni won tun bi kan si o tun je obirin oni bi baba ohun bo tun se wo ni yen pe ah o da boyo okunrin ti tan lara ile je ki ohun to fe elomin oni eni ti baba ohun wa fe arabirin yen won ti bi omo kan ri sibi kan laaro ojo won gbogbo bi gba tan wa lo mogun odun gan ni won ti bi omo yen o na o ti se kini o ti dagba dada oni sugbon eni kankan ninu awon ko mo pe arabirin tori se mo pe eni to fi aro ojo bimo ara e si se gbeke gbeke leyin pe baba awon omo oni koda mommy awon gan ati ya le patapata gan pe eni kankan o mo pe bi sisi ni won si n pe nigba ti won fe obimo obi obirin o tun bimo obobirin iyen ni pe orakunrin to n soro yi nikan o n lokunrin ti baba e to ni oni nigba ti wahala sa po ju pe sugbon iyawo ti won wa fe tele mama ohun yi ah o lohun ati ya ohun eko la heye oni jo kan wa oni won ja ija yi debi wi pe oni arabirin o lo si wonu ile o lo bi wardrobe mama ohun o lo de mu gamalin abi nkan o lo de da si gbogbo aso won oni be ni mommy hun lo mu omo orogun oni won awon bi to n ko abo si loke gbogbo bi to fa bo to ile si oni mommy de bere si ni fi odogun oni ajaku akata ni oni won ti e fe ri mi ara won latan papa oni bi yale o se mo se o to teni eleni o fowo oni gba to daarin kan oni ohun wa nsiki were were were were oni lo wa di pe tori eleyi ti nkan kan ba fi somo yen ti nkan o se o po oni bi mommy o se gun ohun kuro ni le niyan oni won mu lo si odo aburo won iyen ni ilu bi ti a wa yi tori ilu bi bayi ko ni ilu baba omo ti n soro yi oni bo sa se mu ohun wa niyan oni from there ohun ma n tele eniyan lo odo mommy edo aburo mommy ohun ti won mu ohun wa o lo ma n tele won lo gbadura nkan kan beyen o lo n sa wa ni odo won ibe lo n gbe leyin igba to n ti pari school sat ni ilu odo awon yen o ni odo won ni ohun wa ka ma bopo lo ka ma ba lo won na o ni leyin igba to n ka poli tan to n jade o lo n ti n fa won se owo pepepe kan pawoda ko to di po n ribi to n ti n sise o ni igba to ya o lo n se hnd ohun olọlọrun ba ohun se iyen duro bẹyen o ni lọwọlọwọ e o lo n wa se alabapade ọdọ langba lobirin kan o lọmọ yi imọ rẹ wa o o fi fọto e naa o fi sọwọ si mi o lo de niwa o lo se dada o ni igba tawọn pade o lo sọ wipe ohun gbe ni ọdọ aburo mommy n sa pe n to sele ni wipe ohun o po nko o lo ma yi so po nko rira mama ohun gan ni pe koda to n ba fe se iyawo ohun o ni so pe ki mama ohun ma wa o tori enu awon eyan pe sugbon ohun to ma je ko sele ni wipe aburo mama ohun to se toju ohun dagba pe ohun lo ma joko ni joko iya pe ti o ba ti wa te mama ohun gangan lorun abeta kan ma wule yoju rara pe tori ohun bi ni ko to ohun wo ni o ni tori won je ko ye o ninu tan pe ngba ti mama ohun bi ohun bi omo ogun odun na wa ngba yen pe sugbon gbogbo igba yen na ti gbe ohun fun mommy won pe ki ya to bi mama ohun ko ma toju ohun pe ni mommy ohun ti ba ti e lo pe ohun si kere gan pe ohun sese n fese lele to ohun se rin ngba yen ni pe leyin igba yen o ohun tan ba ṣaari ngba mi won a wa titi o lohun o ti egbon jumo won pe okay this is my mom pe iya mi ohun leleyi o oni sugbon but later ohun pada mo pe awon ni
mama ohun be ni e le wo e le gboju wo mi loju opo todo temi na princess adenike lowo kere loju opo facebook e ti ri mi kitikiti nbe e te like e share eyin to loju opo facebook ti splash fm nbo oni titi to n sa fi dagba pe odo mama to bi mama ohun lohun gbe mo ro po ro yi n ye wa bayi ehe oni lohun gbe ko to oni gba tara mama o wa ya ni aburo mommy ohun wa pe awon o le foja tohun ta sile oni atohun ati mama bo se mu awon sodo niyan pe ko to di wi pe olojo de ba mama ni nkan bi odun melo seyin pe ohun ti wa n gbe lodo aburo mommy ohun pe lopo igba gan mama ohun o mo bi ko ti e mo bi ligbe aye ohun bo se ri ko mo bi ohun se n lo bo ohun se n bo ka ma wa fa oro yi jina oni o salaye gbogboro ohun yen fohun oni bo to kan tohun o ti e lo sibe lai lai pe boya eni to nti e ti mo ri ni iye abi boya bakan bakan o la won o ti pe bi odun kan o lo bi odun kan nsin ta won ti mo ra won ta won ti pe ohun ti wa n wo pe yes o lai pe lai jina yi pe o ohun ma mu o odo mo birin yi pe ohun ma lo fi han ni awon baba ati ya won ni ilu odo awon oni so pe igba to de mu ohun lo o lo mu ohun lo si odo aburo mommy eyen de eni to fi se ya niyan pe bo o je ko mo pe oni ya pe sugbon ohun ati ya un ko lo fafa oni sugbon gba to ohun debe o lo ohun ri aburo mommy eyi ah oni o jo oni omo yi jo sorry oni aburo mommy eyi oni o jo iyawo daddy un to je iyale iyawo stepmother ohun yi bo jo gan pe won o pe obi eni bo se jo mommy la gboro nkan de nru sinu ni o o lo won so sita o lo awon lo nkokko fe pe oni o kan je pe oju ibi ta won lo ibi to mo ohun lo yen o young si oju eni tan fe tele mommy ohun to wa nle o nigba ta won pada o ni awon so pe oju oju oju mommy eyi o jo ojo eyan kan o lawon kan so o lawon kuro nbe oni so pe ohun wa pe awon aninawo kan won se nawo kan ti o ti pe lenu jo meta pe ohun ti e ni pe ko wa po so pe no o ko le si aye ni bise pe tori inawo yen Thursday and Friday ni inawo yen bo si pe oni ko le saye pe ka ni Saturday or Sunday nsin ni o ma raye oni photo ti gbogbo ohun sa nya gbogbo won ni photo pe ati mommy ohun o ati yawo ohun ati yale pe bi tawon meteta ti joko lo n ba ya won papo pe so ngba ti ohun dede Ibadan bi pada ohun wa fi photo won pe okuku lo o ya o iyale mommy ohun leleyi o mommy ohun lo wa laarin o iyawo leleyi o aburo ohun leleyi o eni tan kokko bi o lo n sa nsalaye oni loni ta lo pe eni yi oni loni eni ti won fe tele mommy ohun to hun so fun e pe ija ajaja ku akata ni nkan kan pe gbogbo gba tawon ba n soro to so pe oko lo njo eru lorogun ba ohun o kini kan o pe tawon ba n soro yen oni loni o lo sa se oni lo ki lo nsele ki lo de oni lo oni ko so nkan kan mo o lo ni ki lo sele ninu awon meteta ta lo mo o lo so pe eni keta yi oni so oni later oni lo wa n so fun pe ohun wa mu phone ohun wa pe mommy ohun oni number won na ko se pe ko ni won kan kin soro lo titi ni pe mommy ilu wo gan le wa gan na ibo ni e ti ni bo le loko si kinikan pe o wa be ki loruko oko yin iya re wa so fun oni bo se pe ohun niyan pe nkan sele pe ko ma bo ma bo loni so lori phone ohun like pe ini ko lo no pe sa ma bo ha nlo ba de be lo ba ni wahala ti wa agba ko mo de ko lohun ko mo je o de ba wa olo ba ni ki lo sele lo ni sori sori eni to so pe
ìyàwó dáàdì ẹ yìí tán ti bímọ méjì fún yìí ṣé o bìlíìfù pé àwọn ni mọ́mì òun ìyẹn nílò bá ní ọ̀daràn mọ́mì ẹ báwo pé o ò dẹ̀ wá jọ wọ́n pé dáàdì tòun lòun jọ òun ò jọ mọ́mì pé náà sì dùn bó òun ò ṣe jọ mọ́mì òun ò tiẹ̀ fẹ́ jọ wọ́n nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ní lòun bá ń wolẹ̀ lòun bá ń wòkè ó lóun dẹ̀ láàgùn pé mọ́mì ẹkẹ̀ mọ́mì ẹkẹ̀ ó ní látijọ́ yìí lè àwọn méjèèjì làwọn ti wà ní orí ìrònú ó lóun dẹ̀ fẹ́ràn ọmọbìnrin ó lóun dẹ̀ mọ̀ pé òun náà fẹ́ràn ó ló wá ń bi òun pé níbi tọ́rọ̀ dé dúró kí ni ká ṣe ó lóun náà ń bi pé kí ni ká ṣe ó láwọn wá jọ ń bira àwọn ó lóun wá ní ó dá ó ní program tí òun kúkú máa ń gbọ́ ní tóun bá gbọ lọ́sẹ̀ ò tún lè má gbọ lọ́sẹ̀ tó ń bọ̀ torí òun ó ti sùn lọ tó bá ti di ní kinní pé but òun máa try láti get number ẹni tán ń ṣe program yẹn kán bá wọn béèrè lọ́wọ́ gbogbo àwọn bàbá àti màmá pé irú ọ̀rọ̀ bíi eléyìí kí ni kí àwọn ó ṣe sí báyìí ó láwọn méjèèjì ó láwọn dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn ó ní kódà ó ní jọ bíi 2 weeks ago táwọn sì sọ̀rọ̀ ó láwọn méjèèjì ó láwọn ṣe ń sunkún ó ní ṣùgbọ́n látijọ́ yẹn ó ní gbogbo bíi káwọn bára àwọn ṣeré káwọn súnmọ́ra àwọn káwọn tiẹ̀ dọ́wẹ́kẹ́ ó ní àwọn ṣáà ń jókòó lọ́tọ̀ọ̀tọ̀ ó ní kò jọ yé àwọn ni o ó ní bó ṣe ń bi òun pé kí ni káwọn ó ṣe ó ní bẹ́ẹ̀ ni òun náà ń bi pé kí ni kí àwọn ṣe.

0: kọ obìnrin wọkọ ìsíwájú. Thank you so much, Mr. Kisley, láti Woroj. 0701447-7570 bẹ́ẹ̀ ni. Àwọn ojú òpó tó wọnú kó ló wá ń bí 0706949-3000. Àwọn ọ̀dọ́ la ń gbà yìí, wọ́n nílò àmọ̀ràn wa. Hello, ẹni tó wà ń bí. Hello, sir. Àkó àjì. Ẹ ṣe, sir. Mú ẹ máa ṣe mọ̀lẹ́bí, dádì. Lójú tẹ fi wo. Ẹ ṣe, dádì. Thank you so much, sir. Àwọn èèyàn mọ̀ pé kí wọ́n mọ̀ fẹ́ra wọn, ìfẹ́ yìí mọ̀ ti gbóná gidi gan. Hello, ẹni tó wà lójú òpó ń bí. Hello. Ẹ ti wọlé o, hello. Ẹ sọ̀rọ̀ ni. Hello. Ó dà, ẹ jẹ́ kí n gbé ìpè mí gbà yẹn. Hello, ẹni tó wà ń bí. Mike Power. Ó pé ọdún kan. Ẹ ti sanra gbẹmugbẹmu o, àbí? Torí oorun tẹ́ ẹ̀ ń sùn níjọ́ mẹ́jọ mẹ́jọ, yóò ti jẹ́ kẹ́ ẹ tóbi gidi gan ni. Sista ń kọ́ ńbẹ o. Ọlọ́run ọba mi ló ń tò ó, ẹ ṣe. Thank you so much.
1: Ẹ wo Áfíríkà ni wá, kò sí ọgbọ́n tó fẹ́ dá sí. Bọ̀dá yẹn àti ẹ̀kọ́ tẹ̀sẹ̀ mọ́rin.
0: Ìrìn sì wà lẹ́sẹ̀ alájọ wọn.
1: Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Àwọn fámìlì kan wà tó jẹ́ pé wọ́n ti skata around. Wọ́n máa ti lọ máa jẹ́ orúkọ mi. At the end of the day, we call it incest in English. Wọ́n máa ma ní incest pẹ̀lú ara wọn. So, ó yẹ kí èèyàn máa wá lẹ̀, èèyàn máa wá.
0: Ẹ mọ̀ pé ìbínú àti bọ́mọ yẹn ò ṣe láìkì yẹ́ ẹ̀yẹn kò jẹ́ kó mọ kò fẹ́ mọ much nípa ẹ̀. Ẹ ṣe. Ẹ ṣe mọ̀dúpẹ́. Thank you so much. Ẹ ṣe gan ni. Isaac Tunde Oyèbámejì, wọ́n ní more strength. Ma high level mo kí ọ o, yóò mọ̀jú ọṣẹ lágbára ọba mi òkè. Thank you so much. Èwo lè ká kọ́kọ́ gbé ń bẹ̀ o, ó rẹ̀ pé lè ló wọlé. Hello, ẹni tó wà ń bí. Hello, ma. Ọlọ́run bá mi ni. Ẹ ṣeun. Yes, sir. Ẹ ṣeun, sir.
2: Àwọn ẹ̀yìn wọ̀ ní fẹ́ra wọn.
0: Lójú tẹ̀ fi wò, wọ́n ọmọ family, sir.
2: Wọ́n ti family báyìí o.
0: N ti dẹ̀gbọ́n àti àbúrò. Gbogbo àjọṣepọ̀ tó ti wá wà láàrin wọn ń kọ́, wọ́n mà ti àbí ẹ̀wọ̀ ìmọ̀ wí oje. Sá. Ìyá. Gbogbo òfẹ́ tó ti wá wà ńbẹ̀ yẹn ń kọ́. Bọ̀ílẹ̀ tó ti ṣẹlẹ̀ yẹn, ìyẹn ò ṣáàlì, ìyẹn ò lè kúrò ńbẹ̀ mọ́ bọ̀, kán má jẹ́ mí ò ṣẹlẹ̀ àbí. Wow, ìyá ẹ ṣe. Àbí o, ẹ̀yin ò ṣàfẹ́ kánjọ kọ́ mọ lò pọ̀ bọ́. Ẹ ṣe, àǹtí Kẹ́hìndé ń kọ́ ń bẹ̀ sá. Ìyá ẹ bá mi kí wọn, ó dà. Ẹnìkan bẹ lójú òpó ti bí hello ẹni tó wà ń bẹ̀. Hello, ẹ ti wọlé o. Ó mọ̀ gbé àánú o, ó dà. Ìpè yẹn Rebete Splash FM náà ń pè bí alábọ́run lórúkọ ètò. Ọ̀dọ́mọkùnrin yẹn nílò àmọ̀ràn. Ọmọ ìyàwó ìyá rẹ̀ ló ti pàdé láti nǹkan bí ọdún kan sẹ́yìn náà ti ń ṣe ọ̀rẹ́. Ó ń tó àsìkò tán fẹ́ múra wọn lọ́mọlé ni. Hello, ẹni tó wà ń bẹ̀. Ẹ káàárọ̀ sá o. Ọlọ́run ọba mi ló ń tò ó, ẹ ṣe púpọ̀ sá. Ok. Kì í ṣe bàbá kan náà ló bá àwọn méjèèjì sá o. Okay, ẹ ṣe gan ni púpọ̀ mo dúpẹ́ sá mo ń bọ̀ ẹ jẹ́ ń ṣe bí eléyìí náà. Ẹ jẹ́ kí n tún gbé ìpè yìí ń bọ̀. Hello. Ẹ kàrọ̀ sá bàbá. Yes sir. Siwaju. Ti o tu gbogbo eka. Okay. Ese baba mo dupe. Thank you so much sir. Ẹ ṣeun. Alábọ̀rún lórúkọ ètò bẹ́ẹ̀ ni ojú òní wa ti làbí àkóso bó ti wù kúrí ẹjẹ́ ń ṣe báyìí náà mo ń bọ̀.

0: 0794493000. That is 0704 47 7570 0714 47 75 70. Àwọn ojú òpó tó wọnú kò ló wá ń bí nìyẹn. Hello, ẹni tó wà ń bẹ̀? Ẹ mà káàárọ̀ sà bá mi. Ẹ ṣeun. Ok. Convention. Ok. Ok.
1: Ok.
0: Thank you so much, Bami. Wọ́n yẹ wẹ kú ètò. Ok o. Ọlọ́gbọ́n ló ń gbọ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́gbọ́n ló ń gbọ́, onímọ̀ olóye àwọn ni wọ́n ń gbọ́. Kò mọ̀ sẹ́ni tó sọ̀rọ̀ tí ò sọ̀rọ̀, àbí kò yẹ yín bí? Ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ wípé kí wọ́n ṣe kí ni o, kí wọ́n rọra ká ẹ tún ká ẹ fira yín lẹ̀, àwọn ni wọ́n pọ̀ jù ní orí ètò ní àjìn yìí. Ọkùnrin sọ, obìnrin sọ, ọmọdé sọ, àgbà sọ, àwọn tí wọ́n sọ pé kí wọ́n lọ gbàdúrà sí náà. Ọ̀rọ̀ náà ni. Ṣùgbọ́n èmi wò pé kàlàáfíà ó bá a lè jọba nínú mọ̀lẹ́bí. Àwọn ìyá méjèèjì tó jẹ́ pé ok, ẹ jẹ́ kí n gbé ìpè yìí ná. Màmá àyò ìyàwó àgbúrò grandma lẹ́nu ijọ́ mẹ́ta yìí o. Hello, ẹni tó wà ń bí?
2: Hello.
0: Hello, ma. Ẹ káàárọ̀ ma o. Grandma, àbẹ́ ẹ̀tẹ̀, wọn ti ẹ̀ wọn ọ̀dà ìlú ti yín pàápà, grandma. Orijínà ọmọ ọkọ ni màmá o. Ẹ wò kódà. Ẹ wò, mo gbé. Òṣùbà grandma rè é, àbí great grandma dẹ̀ ni. Ẹ kújọ méjì màjọ mẹ́ta mi ọlọ́run ọba. Yes, ma.
2: Program.
0: Bẹ́ẹ̀ni. Ìyá, màá gba fáìnì lọ́wọ́ ọba mi ṣáìdì atakankan. Kò sí ọṣẹ tí ó fi wẹ̀ tí ó fi mọ́. Yín gbàwó lọ́wọ́ wọn. Ẹ̀yin gan, mo fi bùn yín ni. Ká ló tún wáyé lénìí ni? Yín sọ fún àwọn èèyàn ọjọ́ mẹ́jọ pé mo ti gba fáìnì lọ́wọ́ yín. Ẹ ṣe sà. Àbí ẹ sì máa. Àmì.
2: Ṣé rí bí ẹ ti sọ ní bí mo ti gbọ́? Ó bẹ́tà tí kálukú wọn tí wọ́n fira
0: wọn. Kọrin lọ́tọ̀ọ̀tọ̀.
2: Kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe sí. Bí ẹ bá fagídí fẹ́ra wọn tàbí tí ẹ bá pé àwọn lọ gbàdúrà bíi kan, wọ́n á pé kinní kan
0: fáwọn
2: lè kò lè rọ́gbọ́. Kò lè rọ́gbọ́ rárá. Ìléyìn ò lè láyọ̀. Ìfá wọn ó padà tuntun ká náà. Ọlọ́run bá fẹ́ mú kankan míì jáde ńbẹ̀. Yóò ti kọjá tá ìsọ yìí. Kí wọ́n ti jọ fúnra wọn lóyún, kí gbogbo èèyàn ti wá mọ̀ pé ọkọ rẹ̀ ti ń tẹ̀ nǹkan mọ̀ ti fún lóyún
0: kan
2: bámbám.
0: Kódà
2: bí a bá ti ṣèṣì bímọ fúnra wọn gan, ó lè jẹ́ pé wọ́n bí méjì wọ́n bí mẹ́ta
0: fẹ́
2: wà lùbá.
0: Nígbà
2: tó ti rí bó ti rí yìí.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run.
0: Kọ́ máa fò sókè rajà. Ẹ ṣe grandma. Àmì. Èmẹ. Grandma ayò ìyàwó láti Ọ̀yọ́. Àwọn ọ̀yá ètò gangan nìyẹn. Bẹ́ bá ti ń rí grandma ayò ìyàwó látọ̀yọ́ bẹ́ẹ̀ ni Alhaji Bello láti Ìyànà Ọfà. Kò síbi tá a fi ti bàbá mi Ṣáìdì atakankan sí. Àti ẹ̀gbúrò ọ̀jí pàápàá.

ẹkùn gbogbo ẹ ń bá bá wa rí ọjọ ọmọ west ẹ mọ bá wa kí wọn ọjọ ọmọ west ó ti sanra gan báyìí o torí orun tó ń sùn ní gbogbo jọ jọ mẹjọ mẹjọ mẹjọ mẹjọ yìí bẹẹ ni ìpè kan dẹ wọlé tó jẹ international call lẹẹkan ẹ dákun ẹjọ ẹyin tẹ pè wá yẹn bẹẹ ni mi fẹ ìpè yẹn mo rò pé mo máa rí gbé ni ṣùgbọ́n mi rí gbé ẹ dákun ó ṣeéṣe kó jẹ́ pé bóyá àǹtí ṣaléwá láti orílẹ̀-èdè amẹ́ríkà ni tó bá dẹ̀ já wọn ni àǹtí ṣaléwá ẹ lè pè wá padà tó bá dẹ̀ tún jẹ́ pé ẹlòmíì náà ni torí ìpè yẹn ó dàbí ẹni pé bóyá mi rò pé ok bó bá ṣàṣe tán bá lórí ọ̀fẹ́ láti pè wá padà inú mi á dẹ̀ dùn láti ti gbọ́ ọ̀rọ̀ tó wà ní ẹnu wọn ojú òní wa ti lágbára ọba mi òkè ẹ jẹ́ ń ṣe báyìí náà mo bá ẹ jẹ́ ń bomi là látàárọ̀.

0: bẹẹni splash fm náà ń pe bí alábọrun lorúkọ ètò bí ìdìbà bàjẹ lótìtọ àti lódodo tónídìí ló máa dà o ẹ wo ok ẹ jẹ kí n gbé ìpè yìí ná. Hello. Hello.
1: Hello.
0: Ẹ mà káàárọ̀ mà.
1: Hello.
0: Ẹ wo yes ma ẹ ṣe ma ẹ kújọ mẹ́ta ma. Olúwa ṣeun yes ma adúpẹ́ ma. Àláfíà la wà ma. Yes ma ẹ ṣe ma. Kábíyèsí Ọlọ́run.
1: Kábíyèsí yọ pé wọ́n ti ẹ̀jẹ̀ tẹ́ bọ̀dà tẹ́ ti dà kúrò.
0: Wọ́n
1: méjì yíyá àwọn méjì orógún ni wọ́n. Kíyàn tó wọlé tí lọ mú gamalẹ̀ àbí kílẹ̀.
0: Bẹ́ẹ̀ni tó dà sí aṣọ ìyálé ẹ̀ tí ìyálé náà lọ mọ́ ọmọ orógún tó fi ń fọ gbogbo àwọn abọ́ àwo tí yẹn fi to lé. Kábíyèsí Ọlọ́run ọba.
1: Ọlọ́run tó sọ wípé wọn ò ní wà tùgẹ́dà.
0: Wọ́n
1: ò lè fẹ́ wọn láwọn. Wọ́n fẹ́ wọn làkò tí wọ́n ìfẹ́ dùkọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ yọ díẹ̀. Ọlọ́run kì í ní pé nǹkan tó fi wọ́n pọ̀.
0: Wọ́n
1: pọ̀ ni. Àyè òfin bẹ̀ o. Àyè òfin bẹ̀ rárá tó bí kọ́kí ni. Wọ́n
0: bá
1: fa gígí bọ̀. Àwọn náà ló kọ́kọ́
0: bẹ́ẹ̀ni
1: àmì.
0: Bẹ́ẹ̀ni àmì. Ẹ ṣe mo dúpẹ́ ma God bless you ma àǹtí ṣàléwá láti orílẹ̀-èdè America thank you so much. Ẹ wo ibi tí ìṣẹ́jú mẹ́ta péré ló kù fún wa lórí ètò. Ẹ wo gẹ́gẹ́ bó ṣe jẹ́ yìí ẹ̀yin èèyàn tí ẹ sọ wípé wọ́n lè fẹ́ra wọn ẹ jẹ́ adúpẹ́ wípé ẹ dá sétò ẹ ṣe gan-an ni. A sọ wípé ọ̀rọ̀ kan lẹ sọ ṣùgbọ́n nírú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nírú ìdílé yìí ẹjọ́ ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀jẹ̀ kan yàgò fúnra wọn gẹ́gẹ́ bí nǹkan tí mọ́mì mi tán ṣe sọ̀rọ̀ ńsìn tán ṣe sọ láti orílẹ̀-èdè America yẹn àǹtí ṣàléwá. Ẹ wo àwọn point wọ́n sọ nǹkan kan wọ́n ní Ọlọ́run tí ò ní jẹ́ kán fẹ́ra wọn pé òun gan òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tètè rí bó ṣe rí tó bá jẹ́ pé wọ́n ti fúnra wọn lóyún kò sí ní tá a ṣe sí náà irú ọmọ yẹn yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú ìyẹ́ ẹ̀ ni yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe rí àwọn orogún méjèèjì yìí bóyá ni wọn ò nífẹ̀ẹ́ lè bóyá ni wọn ò nífẹ̀ẹ́ lè máa lépa ẹ̀mí ara wọn torí wọn ò gba tara wọn láti bí síbẹ̀ yẹn. Kí ni tí mò ń dẹ̀ ń jẹ́ kó gbìyànjú ṣe rí àwọ òbí tó o bá ti bímọ kan rí kì í mọ̀ ṣàrùn kì í ṣàìsàn má ha ìdẹ̀ má fi pamọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé o bímọ jẹ́ kán mọ̀ pé o bímọ nàá irú eléyìí sì tó bá jẹ́ pé obìnrin yìí ó ṣètọ́jú ọmọ ẹ̀ tó bí sí tó ti bí láàárọ̀ ọjọ́ ẹ̀ nígbà tó wà níbi age 20 yẹn tó jẹ́ pé ọmọ yẹn ń wa wá kódà gan bí ò tiẹ̀ sọ fáwọn èèyàn gan pé òun lòún bímọ yìí o kó máa wá wá wọn lè rò pa àbúrò ẹ ni torí bí àbúrò náà ló máa jẹ téèyàn bá fọmọ ọmọdé ara bímọ tọwọ tó tẹ̀ tún wá jóbìnrin kó tètè kó pápápá tó bá máa fi ga tóyàn lọ́rùn sí bí àbúrò èèyàn ló máa rí tó ń bá yìí rí pé ó ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan even kó tiẹ̀ wá jẹ́ bí ẹ̀ẹ̀mejì nínú ọdún ló ń wá tó wá ń wò ó irú ọ̀dọ́mọkùnrin yìí ń gbà yẹn òun náà ó ti máa mọ̀ ọ́ á ti mọ̀ ọ́ wípé báyìí ni ọ̀rọ̀ rìn ṣe rí àwa òbí ẹ dákun mo rọ̀ wá ẹ jẹ́ kí a máa ṣọ́ra ohun gbogbo gba ìkíyèsára. ati pe eyin iyale ati yawo na ida kan kini nkan kini koko ati pataki te nja si gan te fe para yin danu si se n pe be se nja nsin te nja te diata te bere si ni ta te nja yi se mo pe oko yin gan o tun le fe lomi ile yin o da kile fe sele mo awon yan o kan gba won kan gbo ko yin lamoran ni won ni awon mejeji tan ja yi e fi kan le fun won eyi ton ba tun wa fe tele yin yen o wa le je pe iya yo wa jore iya le patapata eyin mejeji e sa continue kilo tun fe sele a pada re yin o ma nreja oju oni wa ti laso ba mi oke oni o seun o olobe se gbogbo eyin ta jo fife je eyin ologun oni mo loye mo dupe mo kiyin o e seun o arakunrin mu ritala kunle ati bola razak aha je ki won pe number ti ma fi si oju opo amine ti ma pe fun wa be ni number ti ma pe fun wa ehe ni ori eto iyen ti oju opo facebook mo fi ki won wi pe won ka bo pe won ku inawo data gbogbo ala mo pe fara mo ra data kan ni ale ana mo lo ni ma fi se show ti ma fi ti ma lo bi ti mo ti tin wo gbawo kan kin to sun ni ale ana yen nisin lo so fun mi pe won ti tan mo to se ra mi bi bayi won gbianju teyan ba le ma fi data wo wa bo se won to ehe ki appreciate won ni awon ti mo daruko yen kan pe mi to ba ti di nkan boya bi 11 ni aro la so gbogbo wa patapata e seun o mo kiwa odun bo a mo fon rere re o ye ka sodun fun ra wa lodun lagbara oba mi oke a mo bi awon eyan kan dakun kan jo ko fun wa ni nkan lori eto ka pe fun ra wa be ni ekoku ni le mo wa olohun o ba wa de nigeria yi yo ro nigeria fun wa ohun gbogbo yo ma lo dede oju oni wa ti lagbara oba mi oke 08028940839 Princess Adenike Olowo Kere loruko temi loruko lowo button mi bo so ma layan data dijo mi to wa se ete gbo yin titi ojo mejo lagbara oba mi oke e wo yo tudun yo larinrin o yo dun oju oni wa ti mo ki wa ipe o dabo

0: Jesu ta lo mo mi o mo dupe o Jesu pe mo njo la Matthew
1: baba mi o
0: ola Jesu la nje bi o ba sanu re ori ofe re nbo la ba wa pe so pe oluwa o se o pe mo njo la re so pe oluwa o se o fun atileyan re oluwa o se o fun anu re lori ime aton gbogbo to fi fun mi o go foruko re o Matthew la ro yi emi olorun ni kin fun awon apiamo ni saamu mesan lori awon omo won oluwa ni kin fun awon apiamo ni saamu mesan ki mo ka saamu yi fun awon omo won fun abu to ba di ni aro la gbogbo wa ma pade ninu program ni challenge la aro la ni challenge ni badan ni malite side and the council pon mo be to ba ti de challenge wo ma to tun lo si malete so kale ni no mo wo lodo baba ike for 7 ibe la du anye ti ma waye every Thursday ni pe ago meje ti agogo mewa bo iwo na wa ya na dua o ngba yagi yagi lara mi loruko Jesu yo dara fun elekeje awon tan be ni ijari ni jebu ode aro Friday oni program ti won na ah iyan ma tun lagbara mo ma so ba mo eyan ya mo wa nbe o abi mi o si nbe se ri majemu ori mi o ti tedo si ilu jebu majemu ori mi yen dadan ni ko gbe awon eyan dide dadan ni ko sanu won so to ba ngbon mi nibi kibi to ba wa to ba je ijebu lo wa pade wa ni ijari ni CPTech ni ijari every Friday sori o da mi loju orun anu asi fun ah orun anu asi fun be mi o ba si nbe dadan ni ki Matthew wo wa nbe Matthew Matthew Matthew oni dadan ki wo wa nbe ni jebu ode mo gbadua ogun awon apade ko ni bori emi ati eyin na eyin apiamo ejo eja gbadua adua to laye o ma se pataki ko si nto mu inu obi dun laye bi wi pe ki o ma ri o ma sa si yori ni seju re Matthew o ro ma to wa logbe won inu awon obi re ko le se kini o won lali baba kan ni street wa mi o le dagbe baba yen awon omo odo won gba bolu ni wrong time awon cda awon chairman awon landlord won wa ba won wa pe gbogbo awon odo yen takutaku le nse se time le lawyer ke ma gba bolu e ni se te be se ni baba kan kan dani o ti e te yi olojuwo kun a ma kan dani o ni baba anybody ba ti en ba wa wi seyin lawyer ke ba wa wi o ba ye pe mo yan ba wi ni ibo mo yin be lo gbe won e se ba wi e ma ba wa wi o ati e gbo chairman awon le ba wa wi e won te yin te lo dasi ara baba yen ko su e wo oju ti emi na pe ah oro buruku re mo ya lo moju ta won mo mi mo n gbadua fun mo n to won any adua mo ti pe gbogbo won se gbogbo ọmọ mi wọn máa wà nù àdúrà Thursday yìí torí anointing mo fẹ́ sí kíni o ni mo fẹ́ dàlé wọn lórí gbogbo tó wà ní school mo ti withdraw wọn èyí tó wà university ó ti dé àbí ó ti dé àjọ gbà ni mo gbọ́dọ̀ anointing ẹ n ti ń ṣiṣẹ́ fún mi fún àwọn èèyàn kò ṣiṣẹ́ fẹ̀yìn náà táyé ọmọ tí yín bá dá ayé ọmọ tèmi náà ó gbọ́dọ̀ sí kíni o ó gbọ́dọ̀ dá mami má jẹ́ kí iṣẹ́ ọgbà program tọ̀la ní ọwọ́ rẹ ẹ̀mí ẹ̀sọ́ ọmọ sọ fún ọ pé ó rí iye báyìí kò sí iye owó tó rí tọmọ bẹ yàyàkúyà gbogbo ẹ̀ ní ọ̀sọ̀nù èèyàn gan regret ọmọ tá a bá kọ́ yóò gbé ilé tá a kọ́ yóò gbé ta o ṣùgbọ́n tó o bá gbàdúrà táyé ọmọ rẹ dá inú rí ó dùn Matthew kò sí ń tọ́ dùn mọ́ dáfídì nínú kèé sogun ló dùn mọ́nú kèé ṣe ìjà ṣùgbọ́n kí ló dùn mọ́nú inú rẹ dùn lọ́jọ́ tí Solomon ọmọ rẹ tó di ọba ní ipò rẹ tó ń wá di bàbá ọba o gbọ́ tó sọ ni ó ní ẹ bá mi ran Solomon ọmọ mi lọ́wọ́ Matthew Solomon ní dọ́dọ́ kíkẹ́ àbúrò ayọ̀ dáfídì nìyẹn kèé sọ ọmọ tó ya lágbèrè kèé sọ ọmọ tó yọ mùtí ọmọ tó mọ kọlọs táwọn ìyá rẹ wà ń bẹ pẹlẹ àtúni kò wá gbàdúrà fún kò tún kó fọtò ẹ kò tún kó wá kò tún lò ráyè èmi ń ṣe tèmi o mo gbàdúrà gbogbo ọmọ tó ti yàyàkúyà mo fọwọ́ kan ìṣẹ̀dá yìí ẹ gba iye padà màmá tó ń gbọ́ mi ọmọ rí òní dídàkudà Matthew àìmọye ni ìbá jẹun ọmọ ni ìbá gbádùn ọmọ ṣùgbọ́n àkókò tó yẹ wọ́n tọ́ wọn àkókò tó yẹ wọ́n fi gbàdúrà fún wọn ọ̀ráyè wọn bísí ọ̀gá mi ọ sọ̀rọ̀ iléeṣẹ́ ò lé mi ṣùgbọ́n gbà tó rí gbogbo owó nǹkan ẹ̀sà ọmọ náà lọ́wọ́ à ń nálé lórí wọ́n wà ń sọ yìí pé ẹ wò tẹ́ ẹ bá fẹ́ kára rẹ̀ ọ̀yá ẹ bó ṣe wà yìí kẹ́ni ẹ bá ń kú ní mọ̀ ìyẹn tiẹ̀ wá pọ̀ kólọ́ọ̀sì ní mọ̀ ìyẹn tiẹ̀ wá pọ̀ ẹ̀sà ayé ẹjọ́ igbó ni ṣùgbọ́n ní ìsìn banku àti kolosi ni wọ́n máa ránjú ẹ̀wọ́ ni ọmọ tó ń pariwo mú láódù lọ́lọ́ síra rẹ̀ bíi boko haram làwọn ọbọ̀lọpàá yìnbọn pàpà ọlọ́run ló ní kí wọ́n mọ̀ bá àṣẹ lọ́ọ̀dù ló mú lọ jáde láti inú igbó ní ìrànjú ni wọ́n bá ní boko haram ọlọ́run mọ̀ yọjá rẹ̀ tí bọ́n bá lọ bá ń kọ ẹ̀sà lórí òkè tí bọ́n bá lọ bá ń kọ àṣẹ láódù ló mú ní ìrànjú ọmọ rí òní yàyàkúyà matthew àwẹlí gbogbo wọn wà láàárọ ọla tí ń fi da òróró sí gbogbo àwọn ọmọ lórí ẹ wọ ẹ tọjú àwọn sáàmù mẹsẹẹsán yìí fún àmọ yín alákọọkọ psalm 139 olúwa ní kẹẹkan o sórí àwọn ọmọ yín kí wọn ó lè ṣàṣeyọrí ẹlákọọkọ nìyẹn o ẹlẹẹkejì psalm 121 bàbá mi ní kẹẹkan fún ààbò lórí àwọn ọmọ yín ẹẹka ni o jẹ bá ń ká 121 yẹn gbogbo èèyàn lọmọ yẹn di àká máa gbójú mi sórí òkè ńzo ńzo ńzo kí ẹ sí matthew kò sí àkókò mọ lẹ́yìn bá ti ka 121 yẹn ẹẹka psalm 23 gbogbo èèyàn lọmọ yẹn náà psalm 23 ọwọ́ bá ń ka lórí psalm 23 ṣáàgùtà mi èmi kì yóò ṣaláì ní ó mú mìdúró ẹ̀ nípa gbogbo tútù ó mú lọ sí àwọn ìdàgbọ́ ó ń tún ọkàn mi lára ó mú lọ sí pọ̀ òdòdó nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àbò ní ìfojúkú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí wọ́n wá pẹ̀lú mi ọgọ́ rẹ̀ àtọ̀pá rẹ̀ oh my god mo gbàdúà ọmọ rí òní yà wèrè ọmọ rí òní yàyàkúyà matthew ẹlẹ́ẹ̀kẹrin psalm 46 ẹlẹ́ẹ̀karùn-ún psalm 100 sẹ́rí ẹlẹ́ẹ̀kẹfà ó ní psalm 128 àwọn alákòókò mi ti parí tó bá di láàárọ̀ ọ̀la inú program màá fún wa ní méjì tó ṣẹ́kù broda gbogbo ẹ̀ là á kà sórí àwọn ọmọ wa àwọn máa ń wó dẹ̀ ṣàṣeyọrí ó ní sìnkú wọn ìbànújẹ́ ò ní bá ọ lórí àwọn ọmọ yẹn ó ní rẹkọrẹ ó rí tiẹ̀ ṣe o àwọn ọmọ rẹ wọn ó mú ayọ̀ bá ọ ọjọ́ ọ̀la wọn máa dá ọmọ tí ọba ní jésù ó pòbí rẹ̀ lẹ́kùn o matthew the best thing tọmọ rẹ lè ṣe láyé òní kò ní jésù tọmọ rẹ bá ní jésù yóò sá fún àgbẹ̀ tó bá ní jésù yóò sá fún ọtí tó bá ní jésù yóò sá fún sìnà tó bá ní jésù yóò sá fún olè tó bá ní jésù yóò lọ máa bá àwọn èèyàn tí a bẹ̀rù ọlọ́run rìn torí wípé ẹgbẹ́ búburú ó máa ń ba ìwà rere jẹ́ mo gbàdúà ọmọ yín ò ní dìdàkudà mami tí ọba sọ ọmọ yín lé ẹ mú fọ́tò rẹ̀ lọ láàárọ̀ lání o àárọ̀ lání o àárọ̀ lání o gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apàtẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apàtẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá AK-47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12 ó máa ń ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa lórúkọ jésù yóò dára fún ọ bẹ́ẹ̀ ló máa rí o orí ọ̀fẹ́ jésù olúwa wa yóò máa wà pẹ̀lú yín o ẹ lo phone number 08068 14 55 08066 48 14 55 ibi kò ní wọlé yín bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa.

0: Ẹ jẹ́ ká ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavour fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavour fún oúnjẹ adìaládùn. Maggi mixed pea fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára, àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pe ni wá.
1: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi, a dára.

0: When it comes to 99.9% hygiene, you can be sure with Tushore. Manufactured by Summit Household Solutions Limited, the Tushore range is available nationwide. Be sure with Tushore.
1: Ṣe àfihàn Maggi powders, Maggi signature jollof fún party jollof aládùn, Maggi ginger àti garlic flavor fún àfikún adùn oúnjẹ, Maggi chicken flavor fún oúnjẹ adìaládùn, Maggi mix pie fún ọbẹ, àti àsáró tí o fẹ́ràn, àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára, àwọ̀ tó jojú ní gbèsè, àti òórùn aládùn tó ń pe ni wá.
2: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ, èmi àti Maggi.

0: ẹni wọn gbé pọ kọjá odò tó nítòun sọ pé òun fẹsẹ ṣọdẹ pẹjọ ti bínú ẹni ó gbé tán ilé gan tẹ ẹdún dáadáa jù
1: ìwọlọwọ
0: èèyàn tó gbé tán pọ tó jẹ pé òun gangan ló ṣe kárí àkíní kó wá pé òun fẹsẹ ṣe
1: ó
0: jarí o ẹ káàbọ padà láti ojú ọjà bẹẹ ni ti fun tẹdọ ìròyìn o wa fẹ bẹrẹ gan ni rabaji gan on a rabaji level on a regular fin status man bó ṣe máa máa lọ nìyẹn ok ìwé ìròyìn punch ló gbé ìròyìn jáde lápá ọdọ mi ń bí ìròyìn tó sì ń kà sóde ni wípé ní ọjọ ìṣẹgun túṣìdẹẹ ọrọ àná rèé ààrẹ bọlá ahmed tinubu ti taari àbá òfin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ń fẹ́ láti jẹ́ kí wọ́n ṣe àtúnyẹ̀wò ọlọ́rin kíniwí alákòjá alákòótán eléyìí tí yóò máa de ìmọ̀wọ́ ṣẹ́yà lẹ́ka ti àjọ tó ń gbógun ti gbígbé àti ìlò oògùn olóró bẹ́ẹ̀ sì rèé kó túbọ̀ ọ̀nà yẹ agbára ìṣèwádìí ti àjọ elétò ìdáàbòbò ìṣèwádìí lórílẹ̀‐èdè nàìjíríà fún sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà níbẹ̀ náà lọ taari àwọn àbá òfin yìí sí pé ẹ tún kínní yẹ wò òfúnwò ìwòrìwò ohun abádìjọ ògígún nígún ìṣínwò ìkòròwò ohun àdìjọ ògígún náà nígún àròwò ọ̀dọ̀fín wò mẹbí ohun abádìjọ wò náà gígún nígún o ọba wo lórí ìwò ohun àdìjọ ògígún nígún wọn ni àwọn àbá òfin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó jẹ́ ti àbá òfin ti àjọ tí ó ń gbógun ti gbígbà àti ìlú ogun olóró orílẹ̀-èdè nàìjíríà tọdún 2026 àti àtúnṣe sí àjọ ti àbá òfin ti àjọ elétò ìdáàbòbò ìṣèwádìí ilẹ̀ nàìjíríà tọdún 2026 náà ni ó ni wọ́n ní wọ́n taari rẹ̀ tààrà báhùn sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ ló sì wáyé o sí ààrẹ gangan ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà Godswill Akpabio wọ́n ni tó ìtaari àbá òfin tí wọ́n ń fẹ́ àyẹ̀wò lé lórí yìí náà ni yóò máa jẹ́ kí òfin tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kó túbọ̀ rẹ́sẹ̀ múlẹ̀ dẹ́ndẹ́n ó dàbí ìgbà tí èèyàn lẹ́yìn ìgbà tí èèyàn ti dira ogun tán tó tún wá mú awọ irin tó tún wá fi dìkákádìkùkù wọn ni tí ó máa ṣe ìdìkákádìkùkù ni ó máa wà fún òfin pápá jùlọ láti lè ráàyè dáadáa nàyẹ gbógun ti àwọn ọ̀ràn tó rọ̀ mọ́ gbígbé àti ìlò oògùn olóró bẹ́ẹ̀ sì ni yóò tún jẹ́ kí àjọ elétò ìdáàbòbò ìṣèwádìí ilẹ̀ nàìjíríà kí àwọn náà kí wọ́n tún lè rẹ́sẹ̀ múlẹ̀ dáadáa lè dádúró láti rí wípé gbogbo ìgbàṣẹ èyí tó rọ̀ mọ́ ìṣèwádìí àti ìdáàbòbò ìṣèwádìí tẹ̀rẹ̀ mọ́ pé àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa ń ràn yàn lọ́wọ́ fún àwọn ìṣèwádìí lóníranran bẹ́ẹ̀ kí ààbò lè wà fúnrú wọn àti gbogbo nǹkan tó ṣáà ti rọ̀ mọ́ à ń ṣèwádìí ọlọ́rin kí ni wín gbogbo àti ọ̀tẹlẹ̀múyẹ́ rẹ̀ kí wọ́n lè bá rí iṣẹ́ ṣe dáadáa wọ́n ni tọ́ tọ̀tún tòsí àbá òfin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó náà ni wọ́n lọ rọ́tari tó sì lọ ní ìbámu pẹ̀lú abala òfin ìkejì dín ní ọgọ́ta tí òfin tọdún 1999 gẹ́gẹ́ bí àtúnṣe bó ti ṣe bá eléyìí tó sọ̀rọ̀ wípé ìtẹ́pẹ́pẹ́ àbá òfin sí ààrẹ gangan láti ṣe ìfòǹtẹ̀lù òun náà ni máa ń wáyé o lẹ́yìn ti ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà tí wọ́n bá ti rí i tí wọ́n àwọn gan pa tí wọ́n sì ti fọwọ́ sí pé ọ̀dà bẹ́ẹ̀ ó gbẹ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ nínú lẹ́tà ni tó fi ṣọwọ́ o tó níṣe pẹ̀lú ti àbá òfin eléyìí tó de ti àjọ gbógun ti gbígbé àti ìlú oògùn olóró ààrẹ bọ́lá ahmed tinubu sọ̀rọ̀ wípé ẹ rí nǹkan ṣẹ́rí ìfisọwọ́ àbá òfin àti àtúnṣe rẹ̀ yìí òun náà ni yóò túbọ̀ mú kí òfin tó ti de àjọ tí ń gbógun ti gbé àti ìlú oògùn olóró ní tẹ́lẹ̀ àti òfin kan eléyìí tó ṣe lòdì sí ìlò igbó kùkúyè indian hemp wọn ni bẹ́ẹ̀ náà sì ni yóò túbọ̀ mú kí ìgbógun ti gbogbo àwọn ọ̀ràn dídá tó bá rọ̀ mọ́ gbígbé oògùn olóró jíjẹ fífá lílá fífà títọ́ mímu àti bẹ́ẹ̀ tó yẹ dórí ìfínfín ìmọ̀ kínní yìí ṣe o bẹ́ẹ̀ kan nípa ẹrẹ fún ẹ̀tàn sì dé sùtánà o kò túmọ̀ sí pé wọ́n ń jẹ wọ́n mọ ní fò lásán la nídìí gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ wọn ni àbá òfin ọ̀hún náà ni yóò túbọ̀ mú kí gbogbo tó ní ṣe gbogbo ìrólágbára kó lè wà fún ìgbógun ti àwọn ìwàkiwà ajemoran bi ka tun ma se fayawo irufe awon kan ba won yi tita re sise re pipese gbigbin ati be be lo
1: okay.
0: Be na ni o si tun ma mu ki ajo to moju to ti isewadi olorin kini win na ko na le ni agbara to to kan le ma pa daada
1: alright
0: lati le ma mu gbogbo eni keni ile ti owo ba te ti won fura si wi pe business of the day ti an se ti won nu o ki won gbe ki won fin ki won je ki won la ki won to
1: won tari e
0: won tari re won tu ta won firewall re kan le ba ri won ba wi pelu agbara ofin
1: o da o oyun na da be e da lo tara tara soje we keji we royin the nation
0: gbe be odun be
1: ile to jade fun toni score won eni ti sha lo lede wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu o na lo mo ti ke si ajo o eleyi to gbogun ti sise owo ilu moku moku e ta mo si ajo ti EFCC lana ode yi pe ni papapa o na ni ke bere si ni gbe awon igbese lori awon esu gbogbo ti nbe lakata yin e ta ri e si ile ejo ki ile ejo na o gbegbese papapa lati mo gbe idajo won kale o na ni oro balejo nu o won ni ikilo yi o na lo tari sita o leyi to si nse lalaye pe be ba mo tete gbegbese ah yo mo mu ki nkan fa le o yo si mo fi aye sile fun awon eyan kan e to je pe aje wa abaje simo won lori won ma wa ona ko lo fin e ti won gba yori bo ko ninu esun eleyi ti won fi kan won nigba ti are e to tun ro awon adajo eleyi ti nbe ni awon ile ejo gbogbo e ti awon esun ta so nipa re yi wa o ke si won o pe e wo awon ejo ti nbe lori tabili yin e lo re e gba won wo yebe yebe yebe yebe yebe e gbe igbese papapa lori e ki nko le ba senu re ni fun wa lori orilede wa Nigeria o tesiwaju ninu awon oro ileti egbe kale pe wo ba ba le se be yo je ki awon ara ilu yi ki won ni igbapo kikun ninu isejoba tin be lode kode ni ajo ti FCC kodeji eka eto idajo orilede wa Nigeria pe awon eleyi won se bo tito ati bi o se ye e ja lo o sakate eni ti se alaga ni fun ajo ti EFCC nigba to won mo soro ni bi eto kan elekejo ru e eleyi ti won gbe kale nilu Abuja to si je olojo meta eleyi to ni akori kan to gayata sise iwadi ati titari awon esu gbogbo to ba ni se pelu sise owo ilu moku moku lo ile ejo ki won le gba idajo bo ti to ati bo ti ye o se lalaye pe ah ona lo ti bode yi o ni papapa ona ni won mo gbe awon igbese lori awon esu to nti ejo ohun kirufe awon o abaje tan so nipa re yi ko mo ba ma gogo si se mo pa awon yan kan be pe be ba ti ko je won ba ti gbe yin le ori ejo ejo mo fa nle ngbe ba fi fa fodun mewa won jara simi oni serife eleyi ko ni mo foju bade o inu lawujo wa e wa ja lo sakate ni ti se gbakeja olede wa Nigeria
0: okay
1: eleyi to soju fun are le yi ni bi eto ohun tale ni a n peri Kashim Shetima ni o nigba to won soro orise yi Tinubu te wo yen o ti se lalaye pe iwa abaje ajebanu ajebaraka lilu owo ilu ni ponpo o je nkan kankan ile to n dukoko mo eto eka iroja oraje in lo lede wa Nigeria o wa se lalaye o pe bi e ma ti n gbegbese papapa lori o ti di dandan ki didun ko foju bade ni fun wa nle yi e wa fe se iroyin ta so nipa re yi o e tele mi ka lo si oju ewe keji iwe in the nation e lo gba balance e nbe
0: oju oja ya an lo adetan ele nbe e ku kale
2: your Nescafe is not just a drink it's your

0: ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavor fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavor fún oúnjẹ adìaládùn. Maggi mixed pea fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára. Àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pè ní wá.
1: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi a darapọ̀ gan.
2: Jìyà mi, kó dí mọ̀ mi tò ní mọ́ ní mílíkì púpọ̀ nínú.
3: Àti tèmi náà.
4: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
5: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
4: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ó ti wúrà.
6: Flash FM 105.5.
7: Okay now, ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì wo ni wọ́n ń pè bí? Ìkànnì Splash. Ìkànnì ọmọlúàbí. 105.5 FM, the integrity station, promoting right values. À ń tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan bá a ṣe ń díwọ̀n sí ilé tí ó gbẹ bẹ́ẹ̀.
8: Ó dùn bẹ́ẹ̀.
7: Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó.
9: Àjàdí
7: ibẹ̀. Wọ́n ni ó náà ni olùdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM láti ṣojú wọn ní ẹkùn ti àárín gbùngbùn Ọ̀yọ́ bí ètò ìdìbò tọdún 2027 gbogbogbò tó bá ti gbiná yá. Ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó ó náà ló ti wá dẹ̀jẹ́ o wípé 50 million naira owó ètò ìrónilágbára kó máa wà fún àwọn oníkárakátà gbogbo àwọn ìyálọ́jà gbogbo ní gbogbo tòró tìbú àárín gbùngbùn Ọ̀yọ́. Ìlérí owó yìí náà ló ṣe kò wá tán síbẹ̀. Àwọn ètò lónìranran láti fi mú kí ìṣòwò fún àwọn tí wọ́n ń ṣe kó lè bá àdí ìrọ̀rùn ìkúnni lọ́wọ́ bí apá bá kún ìtàn ìtòpin tó há ni. Kò tán síbẹ̀ pípèsè iṣẹ́ lónìranran yóò máa wà fún àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ ni o, ṣáájú ètò ìdìbò gbogbogbò bó ṣe ń kànkún gbọ̀gbọ̀gbọ̀ lọ́dún 2027. Àjàdí náà ló mú ọ̀rọ̀ ìdánilójú ìwà níbi àpérò àrágbá yamúyamù kan tó ṣe o pẹ̀lú àwọn ìṣòwò oníṣòwò kárakáta àti oníṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi tí a ti rí àwọn adarí adarí olórí olórí ẹgbẹ́ gbogbo nínú ọjà gbogbo táwọn náà sì ń ṣèlérí tó ń fọwọ́ rẹ̀ sọ̀yà tí wọ́n sì ń tún sọ fún Àjàdí Ògúntóyìnbó wípé fọkànbalẹ̀ àpáàdì tó bá dojú kò gírí tò gírí ní ṣe ẹ̀yìn rẹ láwà bí ìfo ẹ̀yìn rẹ náà ńlá tò sí ẹgbẹ́ òṣèlú APM gbogbo ẹni tí ń bẹ̀ ń bẹ̀ pátápátá ẹ̀yìn yín gbogbo láwà porongodo. Bẹ́ẹ̀ lórí o, wọ́n ní fún ètò ìdìbò tọdún 2027 àwọn ò jọ máa ṣe ni àwọn jọ lẹ̀pọ̀ náà ni. Àjàdí Ògúntóyìnbó ti ṣe olùdíje dupò láti ṣojú ẹkùn ti àárín gbùngbùn Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà ló sọ̀rọ̀ wípé ìpinnu tòun láti mọ̀ọ́mọ̀ rárí wọ inú òṣèlú kò sí méjì tó bí kò ṣe wípé òun túbọ̀ ń fẹ́ nàyẹ ìnáwó rẹ sí ni. Eléyìí tó ti jẹ́ ìṣe tòun látọjọ́ tó ti pẹ́. Àti máa ṣe bọ̀ náà lèèyàn máa wò téèyàn fi fòǹtẹ̀ lu wípé lámọrin kájú rẹ̀ ó tó ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Oníṣẹ́ ìmọ̀ pé tá a bá tún ti wọnú òṣèlú a ti kúrò ní àwa kóróbójó nìkan a tún aráàyè gbìnàyẹ́ dáadáa sí àwọn apá ibòmíì tó ṣeéṣe ká má lè bẹjú wò nígbà tó jẹ́ pé àwa nìkan ṣàṣo ni. O ní èyí ó máa wáyé nípasẹ̀ bí òun bá ti ń ṣojú àwọn èèyàn tòun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà pẹ̀lú àwọn òfin eléyìí tó lọ ní ìbámu pẹ̀lú ìmú ayé dẹrùn fún àwọn ènìyàn ìfojú ènìyàn wo ṣàkun kí wọ́n tó gbé òfin kalẹ̀. Òun náà lòun tó ń tó wọn mọ̀ mú wá gẹ́gẹ́ bí àbá tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ó sì máa fòǹtẹ̀ jàn án wípé eléyìí lóòótọ́ tawon eyan re lo nfe se ton ti awon ilana eto gbogbo alakale eto ele ti o mu ki igbaye gbadun gbogbo eniyan ko bo si irorun
3: okay
7: o wa mo da awon ni karakata nsowo loju o wi pe e o gbo se ri ipese ise lo ni ranran na ni o tu wa fun awon odo wa ton ti alekun re wi pe afojusun ajemo ofin sise gbogbo o na ni o ma gbe siwaju o eto lo ni ranran ti o mu ki irorun ati itesiwaju re ton ti isunibo ore ati iselogo ko ma wa fun gbogbo eni pata lati le ma ri owo hori lati le ma ri jeri mu laarin ilu ki won se ma ri owo won se lai si wahala bi konu nko ajade bakan na won ni lo ti wa se koriya fun awon iya loja gbogbo
3: okay
7: oni egbe ri nkan bi awon omo yin egbiyanju e fa won mara eje kawon na o ma ni ipa ti won ma konu oselu
3: okay
7: eje ki won darapo mo oselu nitori n ta n pe ni oselu yi na igi kan o se gbo ko se da se
3: ara o
7: ki oyo le da ko se lo le sun won ajumo se dede ri a ni o ona lo wa te so waju o wi pe eyi se pataki fun gbogbo eni yo si ma je ojupo ati ojupona fun ara ilu ki awon na o le ni agbara lati ni imo nipa ipinu idari bo se nlo si
3: okay.
7: Ki isejoba rere na ko si le ma tesiwaju
3: okay.
7: O tun teso wa waju nu oro re wipe ipinu tohun lati pese owo iranwo ele ti o nlo bi 50 million naira 50 million naira fun awon nisowo ati awon yaloja gbogbo o na ni o je okan nbe ninu akitiyan tohun lati mu ki gbogbo eni tin sowo ki won le rese mule ki won le jiri oja ki won si le ri taje se ki ntan pe ni eka eto raje kaluku wa na ko le ba je ntan ko tun momi si kankan re o le bale ni o honorable sekiru oyedele sanda eni ti se alaga ijoba ibile egbeda to tun je alaga egbe agbarijopo ijoba ibile lorilede Nigeria kati ipinle Oyo ati oludari agba fun igbimo eleto ipolongo ti ajadi won gbe osuba kare lai fun gomina Seyi Makinde fun ohun kan to se lapejuwe gege bi ipa nla ribiribini to ko lati mu ki igbora eniye ko wa lawujo awon oloselu ati gbogbo oludije dupo nu egbe oselu ti APM
3: all right
7: eyi loro ati iroyin to nwa latodo ambassador Olufemi Ajadi ogun toyinbo eni to deje 50 million naira owo ero ni lagbara fun awon nisowo atonise owo to won ti ileri lati pese ise o fun awon odo gbogbo lekun ti arin gbogbo Oyo abomire ema pe rabo awo
3: o de to ba ri be ja tun lo taratara sinu royin kan eleyi to nse lalaye
7: ja kini mo
3: bi agbarejopo awon igbimo eleyi to nponongo ibo ni fun senator Salafadin Ali eta mo si the senator Salafadin Ali campaign organization
7: sako
3: won tun ni gija o sako ni won pe won ni oro yi o ti wa bere sini kon won lominu ndoro wo ni o won ni abo kan eleyi to je pe o bode o leyi to si nse lalaye pe ni awon ijoba abile kan nipinle Oyo aiseke eleyi ti won pe ni biteria eleyi ti ma bo lati mu
7: ati mu be
3: no fun ona fun bayi in lo taratara sinu okan nu
7: bo ba
3: ele debe ti won si gbe igbese to to ati eyi to ye lati toju rufe eni be won ni orun lala ni kini ohun o won ni jejemo wi pe aisan ta nso nipa re yi e tin foju bade ni awon ijoba abile kan nipinle Oyo le te ni awon eyan kan ta so pe kini ohun tin jeyo lara won je mo pe awon ogo were le yi won be nbe o ninu awon oro eleyi ti awon igbimo ton ponongo ibo ni fun senator Salafadin Ali ti afi lede won ni se ri oro kan to bode lati akata ijoba apapo ijoba ipinle Oyo le to se lalaye o pe lenu lolo yi o abere ajesara won fun awon ogo were nipinle Oyo won wa tari onka won bode won ni pelu onka yi so ye ki asi tun ri awon omo kekeke eleyi ti aso ta so nipa re yo tun mo kolu won ni bo ti le je pe awon owo kan be o eleyi ti ani won gba lati akata banki agbaye World Bank eleyi ti ani owo ohun abere ajesara o na ni won fi mojuto oni be ba fe mo awon ti an be ni di oro wo ta so nipa re yi ipinle mefa ototo ni
7: na
3: ti jade kan eleyi ti agbejopo awon egbimo hun ti agbe kale lati akata eni ti se adari iroyin ati ibara lu soro won BC Oladele o se lalaye o gbese ri ajakale arun ta so nipa re yi o mo npe fun igbese kiakia o npe fun igbese papapa be na ni ki won gbe igbese lati dola kini ohun ko to di pe yo bowo ori o tesi waju gbese ri o awon abere ajesara kan be ile to le dena arun ta so nipa re yi ko to di pe yo di toro fun kale nje bo gan la so won se mo nse won o oni bi mu ni o ti bere o yo wa mo lo na fun tirin tirin oni bi kini o ba wa gbina ya tan nigba ye ni to ba mu yin lo taratara sinu okan nu bokan ba ti le baje oni tohun di eni ti won mo pe bi ologbe idire o to fi je pe ni kiakia o na ni ki won be igbese lati daju pe awon ti kini on baje ro lara won won tete samojuto ki won le se itoju won o tesi waju eyan BC Oladele pe wo awon ijoba abile beyin oba mo ti kini ohun to ti foju bade artist bo nbe nbe Ibadan Northwest nbe nbe Oyo West nbe nbe Akinyele nbe nbe o Saki nbe nbe Egbeda nbe nbe Orire nbe nbe Ibadan North Ibadan Southwest Iwajowa local government ona ara o ati ba ijoba abile Lagelu ati ijoba abile ti ila orun ogbomoso ko to sibe o tu le won ni kini ofoju bade nbe koda te di oluyole lele nbi won ni kini ohun ko ofoju bade nbe won wa ro ijoba ipinle oyo e wo e gba moran o ke si sise po pelu ile ise ele tori si ajakale arun ati dido la re ele ita mo si Nigerian Center for Disease Control and Prevention NCDCP woni e sise po pelu won kan tan sibe o ile iwosan labode e ti nbe joke jado ipinle oyo e sise po pelu won o ati awon eyan kan toro kan ta ba so nipa ki ajakale arun o bele le ti won si gbe igbese lati le yanju e o wa tesi waju o pe wo oro lera awon eyan nipinle oyo
7: o to pero
3: ki ma se te yo mo fowo den gbere mu
7: iro o
3: e so fun joba ipinle oyo won gbe igbese to to ati eyi to ye
7: pinija to serious inu
3: ba o serious
7: on a serious level
3: on a serious level
7: and you been what's up
3: what's up
7: are you going
3: okay
7: slow ojo aja a pada bo e ku kale
3: e ku kale
9: The Letta Sparkling Fruit Drink is now in cans to turn every little moment into a celebration. Handy and ready to go, the Letta in can. Wherever celebration takes you, the Letta is ready when you are. Because with the Letta in can, every sip is a reason to smile, celebrate friendship, laughter, and even the little wind that deserves a cheer with the Letta in can. Grab the new Valletta in can at your nearest store today. Enjoy same fruity goodness in red grape, white grape, and peach variants. Valletta Sparkling Fruit Drink. Celebrate every moment.
10: Eku leo. Ah, ebi mpaka asinka simila.
11: Eka bo yami. Kile wajeba yo.
10: Ah, iwana. Ufe unje to yeruku lala to si talenu. Ufe ko lotinri, koma si se menye menye. Ufe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
11: Beni yami. Golden Penny Noodles lo le se.
12: Golden Penny Noodles. Bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
10: O se won ko mi. Mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
11: Iya to yayi to si mo tojo omo ni.
12: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.

0: Too Short. When it comes to 99.9% hygiene, you can be sure with Too Short. Manufactured by Summit Household Solutions Limited, the Too Short range is available nationwide.
1: Be sure with Too Short.
2: Sọkalẹ̀ sínú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for His Glory Evangelistic Ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní Evangelist Rob White ààrẹ fún for His Glory Evangelistic Ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr Eliza Ogudia Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esa Igbetele pẹlu mi Debra Voice Olorun atawon the Dentons Ojoru Wednesday Ojo Kerin ti Ojo Sunday Ojo Kejo Osu Kokanla lo ma waye ni Obafemi Awolowo Stadium Ibadan
3: Lago merin abo irole lojojumo
2: oko fe to ma gba eyan debe wa onje ofe ilera ofe ati bebe lo fun ekun alaye e pe 0803 579 4064 Jesu Loluwa.
4: Growing moments are filled with chances to be active and learn.
5: Did you see, Mom? I made such a big jump.
6: Great job, my boy. You get better with each game.
4: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
5: I feel so strong.
4: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
7: Iwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà kí ló sọ.
8: Jẹ́ kí n kàn tán òdí ẹ̀.
7: Ṣùgbọ́n báyìí.
8: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣe ẹrẹ́ ran yẹn, ẹ̀rọ kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà o.
7: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀. Ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀. O tún lè san owó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀. O sì lè dá ọjà náà padà, kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀. Tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia. Ayọ̀ ti àgbédé.
9: Túndé, o tí parí tíì yìí ni.
10: Bámi, tíì yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
9: Hábà, mílìkì tí mo máa ń lò.

0: Splash FM 105.5.
1: Oh, ẹ káàbọ̀ padà látòjú ọjà bẹ́ẹ̀ ni tí fún tẹ̀dọ̀rọ̀ ìntẹ̀síwájú nìkan ni ọmọlúàbí splash 105.5 FM the integrity station promoting right values.
2: Gẹ́gẹ́
1: bá ṣe ń mú lọ tá ń mú kàbí mú kárè ẹ tó tẹ́tí ẹ gbọ́ o ẹ máa gbọ́ lábàárí mi mo tún gbé dé náà sí àní o. Okay, punch ló gbé ìròyìn jáde ìpínlẹ̀ Benue ló sì gbé wa lọ.
2: Oh, yes, Ken.
1: Ọlọ́run májú olúwarẹ̀ ọ̀padà tọ́lé bẹ́ẹ̀ pẹ̀lú téèyàn mú yín ní o.
2: Wọ́n
1: ní ìjọ àgùdá ti agbègbè ti gbóko wọ́n ní náà ló ti pàṣẹ mi mo bí wọ́n lọ mú. Wọ́n ti pàṣẹ ní wàrà ṣe sà.
2: Kí wọ́n gbé
1: ọkùnrin ó po tí kóbìnrin ó mú. Ọlọ́run májú ó bó lọ fún. Wọ́n ní ìjọ àgùdá ti agbègbè ti gbóko ni wọ́n ti pàṣẹ. Ní wàrà ṣe sà wípé kí àwọn iléeṣẹ́ ilé ẹ̀kọ́ tó ti ilé ìwòsàn tó ń bẹ ní agbègbè ihog ní ìjọba ìbílẹ̀ vandekia ní ìpínlẹ̀ benue kí wọ́n máa di àgbétì pa látàrí ìṣẹ̀lẹ̀ àkọlùkọgbà aláṣetúnṣe tó ń wáyé sí àwọn dúkìá gbogbo tó jẹ́ ti ìjọ àgùdà ọ̀hún bí ilé ẹ̀kọ́ àti bí ilé ìjọsìn bí ilé ìwòsàn gbogbo. Wọ́n ní lára àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n fara káṣá ìkọlù látọ̀dọ̀ àwọn kọlọ̀ràn sí òbílẹ̀jọ́ àbáyéjẹ́ agbésùmọ̀mí wọ́n ni. Ó náà ni ti ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì tó jẹ́ ti àwọn obìnrin tó jẹ́ ti St. Winifred ní St. Winifred Girls Secondary School tó ń bẹ ní ihog àti St. Thomas Hospital ihog bákan náà àti St. Winifred Nursery and Primary School tó wà ní ihog àti St. Winifred Parish ihog bákan náà. Àṣẹ ọ̀hún náà ló wá níwàrà ṣe sà wípé ẹ ò gbọ́ gbogbo iṣẹ́ tó bá ti jẹ mọ́ à ń ṣe wàásù lásìkò yìí ẹ̀jẹ̀ káfigi gùn náà o lágbègbè náà ni o ihog tẹ́ẹ̀ríhun wọ́n ní ǹjẹ́ mọ̀ pé òun náà ni ibi agbébí ni ìlú ti gómìnà ti ìpínlẹ̀ benue lásìkò tá a wà yìí yún ẹni ọ̀wọ̀ ẹni ọ̀wọ̀ Hyacinth Alia ti ṣe gómìnà ti ìpínlẹ̀ benue lásìkò yìí.
2: Wọ́n
1: ní lẹ́tà ọ̀hún eléyìí tí ó ń gbé àṣẹ náà wá níwàrà ṣe sàlódì bíbuọ́lù látọ̀dọ̀ bíṣọ̀bù ti ìjọ àgùdá ti gbóko ẹni ọ̀wọ̀ jùlọ William Avenya àti ẹni tó jẹ́ alákòóso ti ìjọ àgùdà lápá abẹ̀ náà ẹni ọ̀wọ̀ Father Marcellinus Wende tó wọ́n ní ìjọ àgùdà ọ̀hún tó ń bẹ ní gbóko lọ́hùn-ún ní ìpínlẹ̀ ti benue sọ̀rọ̀ wípé kó tó di pé àwọn tiẹ̀ padà mórí oko sọ̀ọ́dúnrún lórí ìpinnu yìí wọ́n ní àwọn ti ṣe ìpàdé púpọ̀ pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń bẹ ní agbègbè ọ̀hún tí wọ́n sì ti bá àwọn lọ́balọ́ba lóye lóye bẹ sọ̀rọ̀ àti àwọn adarí àgbààgbà ní agbègbè náà tòun ti ìbánikẹ́dùn àti ìfi àẹ̀dùn ọkàn wọn hàn lórí àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó burú jùlọ tó ń ṣẹlẹ̀ ọ̀hún àti bí wọ́n ti ṣe fi ẹ̀hónú wọn hàn sí àwọn aláṣẹ gbogbo lẹ́ka ti ètò ààbò ilẹ̀ Nàìjíríà àti àwọn gbogbo tí wọ́n tún jẹ́ aláṣẹ míì ní ẹ̀ka tó ń mójútó àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti ìsúnlùkùlù bí èyí. Wọ́n ní àtò ìjọ àgùdà ọ̀hún sọ̀rọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ní òun náà ni wọ́n tún máa ṣèrànlọ́wọ́ fún wọn o láti rí i pé ẹ̀kọ́ wọn ó bá ìrọ̀rùn dé láwọn ilé ẹ̀kọ́ míì tó jẹ́ ti ìjọ àgùdà ọ̀hún ní agbègbè náà. Wọn ò ní jẹ́ kó jẹ́ pé torí pé wọ́n gbé sùkúù wọn ti pa wọn ò wá tiẹ̀ ní rí ibì kankan lọ́wọ́ wá jókòó lé bí ìgbà téèyàn ń ṣàtìlẹ́yìn fún ikọ̀ kọlọ̀rọ̀ sí Boko Haram ni torí mọ́kàwé náà ni wọ́n fa wo bú ti wọn dá àwọn ò sì ní gbà kí èyí kó padà ṣẹlẹ̀ wọn lórí o. Punch ló punch ìròyìn o.
2: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ já lọ sínú ìwé ìròyìn Daily Post yín ni bí ti fún tẹ̀dọ̀ ròyìn bó ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ síbi kòókòdùn láàárọ̀ tòní òun. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti PDP ní ìpínlẹ̀ Kebbi hàn Kebbi mara ń bẹ̀.
1: Kebbi mara.
2: Òun náà lọ jẹ́ wípé ìjì tó jà báyìí ó ti ṣe bẹ́ẹ̀ gbé pẹkẹtẹ ògì wọn o ìyẹn ní ìpínlẹ̀ Kebbi torí pé orúkọ wọn tó ń ti olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní òfojúbàdé o nínú orúkọ eléyìí tí àjọ inec fi sígboro ayé lẹnu lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà lọ jẹ́ pé àjọ inec ò fowó kọ wọ́n bẹ́ẹ̀ o wọ́n ní ẹ bá déwájú ẹgbẹ́ òṣèlú ti PDP báyìí lórí ìtàkùn.

0: jára wọn àti ìwé tí ẹ fi ń kọ́kọ̀ ń bòde o àlàfo kò sọ ọkọ olùdíje wọn ń bẹ̀ wọn wá tẹ̀síwájú bó ṣe mọ̀ yí pé ètò ìdìbò tá a sọ nípa rẹ̀ yìí yóò mọ̀ gbìnàyá o ìyẹn ní ọjọ́ 16 oṣù kìíní ọdún 2027 léyìí tí wọn ní gbogbo ẹgbẹ́ òṣèlú òun náà ni ẹ ti mú àwọn olùdíje wọn kalẹ̀ léyìí tí orúkọ kó wá wọn ń bẹ níwájú ẹgbẹ́ òṣèlú wọn wọn wà ní ìpínlẹ̀ kẹ́bí báyìí o ẹgbẹ́ òṣèlú ti APC tó ń tẹ ẹgbẹ́ òṣèlú ti ADC òun náà ni wọ́n jọ mọ̀ mú nǹkan lẹ̀ láàrin ara wọn torí pé ní ti ààrẹ olùkọ́ olùdíje wọn ó fojúbàdé ní ti gómìnà ó fojúbàdé fún ẹgbẹ́ òṣèlú méjèèjì ìròyìn yẹn o ìwé ìròyìn daily post ló gbé sígboro ayé.
1: tó kò jẹ́ bí ó ti jẹ́ lórí ti fún tẹ̀dọ̀ ìròyìn lóòrọ̀ tòní gbogbo yín pátálà kíta ò sí lólódì kan ẹ ṣeun gan ni ẹ kó àdúró ti ìwà o èdùmàrè kò ní fẹ̀yìn náà lẹ̀ nígbà kọ̀ọ̀kan
0: àmì
1: a máa fẹ̀yí ṣèlọ fún tàárọ̀ tòní àwa ò wá nílò lọ ẹja tó lọ tí ò dínú bọ́ ànílọ ti kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò àwa láà máa wá iná láà sì máa bá
0: láṣẹ
1: ẹ ń bá pé a lọ ká mọ́bọ̀ nìkan làwọn ò ní dé bá ajé tẹ̀rí yẹn wọ́n ní náà ní gba fújà bọ̀ kìíní èdùmàrè má jẹ́ kájọ gba fújà lọ́wọ́ wa àmì àṣẹ èdùmàrè pé lómi ọkọ̀ ọ́dà dídà lómi ọkọ̀ ọ́dà omi ọkọ̀ yìí
0: àṣẹ wà àṣẹ wà
1: orímẹ̀ ò ṣe bẹ́ẹ̀ àṣẹ́gun àṣẹ ń tètù màrí.
0: ó yẹ kẹ́
1: agbẹ́kọ̀gbìnrò yìí di aago méjì lọ́sàn-án òní ètò gbogbo náà yóò sì tún máa tẹ̀síwájú o ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ rífánsó lóyún rí ọ̀kan ṣoṣo àjànà òkúta gbàgbòjì ẹ̀fọn ìpapọ̀ jọ g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental mò ń kí n pé kẹ́ ẹ̀ ní ọjọ́ rere
0: o. ó dá gbogbo èrè gbogbo tó sún láàárọ̀ tò ní kàṣà iṣẹ́ yóò ṣe mọ́ wa lára bó ṣe ti ilẹ̀ mara kẹ̀kẹ́ ni o àwọn ọmọ dánu dúró ń bẹ̀ láàárọ̀ yìí kálẹ̀ láǹfààní àti pàdé yín bó bá di lọ́sàn-án aago méjì nù báńkọ̀ gbìròyìn lágbè wa títí wá di ìgbà náà ìyá àdínìyí náà ni o aminat adetun badmus olórúkọ tèmi mọtàlá yẹn léè tó ṣe bẹẹ nǹkan mọmọ.
1: ó ń gbẹ́gẹ́jì
0: mọmọ
1: alẹ́ tilẹ̀
0: mọmọ
1: làgbàjọ́rọ̀ ó fún
0: mọmọ
1: ó ṣe náà
0: mọmọ
1: ó sírí mari poríkà sírí mari poríkà sírí mari poríkà ó dàbọ̀.

0: Fúnmijọ́ Báíkálà. Òun náà ló bá dé ní Rams Park lánàá o. Ọlọ́run gbọ́, tẹ́ ẹ bá ń gbọ́ wípé àgbo kan àwọn ará Rams Park pa níta dádì wọn lójú àwọn olólùfẹ́ wọn. Ìdààmú fọ́ọ̀mù Barcelona wà o. Barca máa fẹ́ ní bọ́dì lọ́sà o. Ẹ o, ìdààmú fọ́ọ̀mù tán wà yẹn. Òun náà fi kó dààmú, náà fi dààmú ikọ̀ ìgbà agbábọ́ọ̀lù Galatasaray Real Sunshine kẹ̀ tí yóò tán náà. Ọlọ́run gbọ́, wọ́n fẹ́yọ̀ kan bèrè mẹ́rin ni. Ọlọ́mọ̀jẹ̀ ti wo orin bíi léèdì ìkókó torí ti Galatasaray. Ó rí o, ìyẹn níta dádì wọn. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ìlú yẹn dùn mí o. Mò ń rún gàlàdé o, àmì lọ́run kò tún sómi. Ọlọ́run ló lẹ̀mí èrò. Kò wá tán bẹ́ẹ̀ o. Ṣé ẹ ráwọn Ògùn àtijọ́ FC ní Metropolitano lánàá? Ojú àwọn dádì tó ni wọ́n mọ minority owner wọn àti chief executive officer wọn ní wọn fìdí wọn wọ́nlẹ̀ ní Diego Simeone tó ti mí yàsíyan lára. Ṣẹ́rí káríìkì mẹkáníìkì eléyìí tẹ́ ẹ pè wá. Pátán tí ó ṣiṣẹ́ fún lọ́dún tó kọjá kò wọ́ọ̀kì mọ́ lọ́dún o. Bóyá ọwọ́ ChatGPT ní ti ń béèrè tactics tíyẹn ti lù ń jìbìtì. Ọmọ mi lúkúlẹ̀ kí o go oògùn lùkúlùkù jáwọn òsínwín. Ọlọ́run ló lẹ̀mí èrò. Gbọ́ ọ̀tẹ̀ yẹn Lukman Adémọ́lá ó mọ̀ skọ́ bàjẹ́. Ó tún bá mi fi le fún wọn. Tó ó gbóná ni, tó ń jú ọ̀fun, tó ń boni láwọn, tó ń boni lórí. Ọlọ́run àwọn tó gbóná ti ń gbomi lójú ẹni. Lisandro Martinez gbà tó bẹ̀rẹ̀ sí ní gbé àwọn aláṣẹ máa yù ṣe pé òun kò mọ̀ tó láwọn ìyà kan wà tí máa ń dùnyàn tí máa ń káyàn lára tó máa ń káyàn níṣan. Àwọn ará àwọn èṣù pupa àwọn ará Old Trafford wọ́n sunkún láti Politano wọ́n sí bọ́ọ̀sì wọ̀ ní Madrid gan kó tó di kan pa ẹ má mọ̀ já sí ọkọ̀ wọ́n bí Old Trafford la mọ̀ ń padà sí. Ọlọ́run ló lẹ̀mí èrò. Wọ́n ṣìnà tán o padà sóòd gáràjì wọn ìyẹn lánàá. Ìdíje UEFA Champions League aláwọn big boys lónìí. Ṣé ẹráwọn small boys tí wọ́n bá yọ gba ojú wíńdò wọlé àbí tán gbẹ̀yìn kúlé wọlé bọ́rọ̀ wọn ṣe mọ́ rírè lẹ́yìn kan náà ṣàbàmbá kù lẹ́yìn àwọn yẹn kò sẹ́ntán lè dààmú. Ẹ o, wọ́n ṣàbàmọ́ ìyá ń ṣàgbà kó ìyá náà ni. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́tí ń pẹ̀ kàn ní splash 105.5 FM ilé fún Bọ́lá Ìgbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ò pé méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́tìn fún òwúrọ̀ tòní Abimbọ́lá Sadiq Oge kájo òkè òkè tó plenty òkè tó gún fọ́fọ́ dákun o. Òkè má gbé lọ jíìmù o. Tó bá lọ jíìmù gan ó lọ ní ṣéèpù tó dá wa ni tó rókè kó là wá ń kó jẹ́ ń gbòòrò if you know you know. Tó bá wà àwọn social media kan gbé kámẹ́rà sójú bí ń bọ̀ ẹ́ ilẹ̀ ìbọn tó kàn wọ́n kílẹ̀ fẹ́ wò òkè àbí ojú tó pawó kó mọ̀ wọ pósítà ni. Òkè nídìí kẹ́ ẹ mọ̀ ọ̀nà ká ẹ bá dé kàn ní ọmọlúwàbí tẹ kò nídìí kẹ́ ẹ ti béèrè àǹtí òkè gàjò kí wọ́n ẹ bá ti rí wọn báyìí ẹ ti láwọn ni àwọn náà lókè ẹ filẹ̀ fún wọn. Túnde Ọláwúwo Alẹ́sẹ̀sì lólóòótọ́ ètò já wọn sí o. Adéronkè Adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kamavinga ti yín gangan ẹ̀yìn tèmi. Òní lọ́jọ́rù Yorùbá súnmọ́ dápè lọ́jọ́ àánú lọ́jọ́ tẹ́bí bá ń palẹ̀ àní sínlé lọ́jọ́ tẹ́bí bá ń pọ̀nà àní rìn lọ́nà láṣẹ lẹ́dùnmáre ẹ ó ti ṣọ́ọ̀jù ẹ̀ ní kankújẹ ní gbogbo ààrẹ ẹ̀ ní máa yan fóònù. Òkè ẹ jẹ́ ń gbagbọ́n káṣẹ̀ ẹ̀ wọlé *347*1004*1# tàbí www.cashier.ng òun lẹ́ẹ̀ta láti jẹ lójú òpó cashier kí n mo pè é www.cashier.ng ni lójú òpó yẹn àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ ń tọ́jú orí ẹ̀ bá wà lábí ọdún 18 ẹ dákun ẹ mọ́kàn lu cashier o ọdún 18 sókè òun náà ló lè ta $500 pẹ̀lú òun náà lẹ́ fi ta o $500 ní ẹlẹ́fìjẹ́ 25k ẹlẹ́fìjẹ́ 50b ẹlẹ́fìjẹ́ 100b ẹlẹ́fìjẹ́ 150k ẹwọ̀n púpọ̀ jáǹtì rẹ̀ àsìkò embag làárọ̀ wa ìsírè kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ mọ̀ jẹ lọ kẹ́ ẹ mọ̀ ta lọ ni ẹ o torí láti september tó fi máa di december àti sọ $100 million la fẹ́ pín owó sì ń bọ̀ta bìzàbìzà à ń bìzà fún yín owó ń bọ̀ta ìyẹn ẹ sí ẹ̀yìn ti alápò ni. Lẹ́yìn màá tún pínwó màá buwó ta as usual *347*1004*1#. Ó jà ẹni wọnú ìròyìn lọ ní sànsàn láàárọ̀ tòní ìyẹn lórí ètò ìjà wọn sí àti ìlú Èkó Èkó Aróbiṣẹ́ Alẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Èkó Akété ìlú Ọgbọ́n òun náà ní ti mú o láàárọ̀ tòní torí pa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Lagos ìgbà tán bá fún yín kí pọ̀ǹtì tẹ́ ẹ dáná sun yín tí máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ ru wọn rè wọ́n ti padà ní káwọn technical crew wọn kí wọ́n lọ rọ́kún lé o ó ń kálukú kán máa lọ with immediate effect ẹsẹ̀ yín ò gbọ́dọ̀ balẹ̀ wọ́n lé wọn tèfètèfè ni ọlọ́run gbọ́ olùkọ́ni wọn ṣakiru giwa òun náà ló ti fipò lẹ̀ o gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter lagos lẹ́yìn táwọn aláṣẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà tán kéde pé àwọn ti dismantle àwọn ti dissolve wọn kálukú bí homo ni nínú omi kán mọ́ relé orí wípé sáà giwa yìí kò gbé àwọn o eléyìí òun náà ló wáyé láti rí dájú wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter lagos eligator wọn ti pa àwọn ọmọ gbọ́dọ̀ padà bẹ̀ àmọ́ ikọ̀ yìí wọn sì kéde olùkọ́ni míì tí ó gbapò lọ́wọ́ ṣakiru giwa ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter lagos wọn kàn sí ní kólùkọ́ni wọn kó lọ rọ́kùn lé ní àtàwọn asọ́mọgbé ẹ̀. ókè ẹdín ẹ lọ sínú kọjọ́wé orílẹ̀-èdè nàìjíríà ọjọ́ orin wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún lórí ìdíje wafu bíi under 17 òun náà ló ti bẹ̀rẹ̀ ó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ikọ̀ golden eagles tí wọ́n ṣojú orílẹ̀-èdè nàìjíríà wọ́n mọ̀ kojú orílẹ̀-èdè niger republic lẹ́nìí ní dédé aago mẹ́rin state de how òun náà ni wọ́n sì gba ìfigagbága wọn orílẹ̀-èdè burkina faso òun náà ni wafu bíi under 17 boys championship òun náà ló ti ń láǹfààní láti lọ lọ́wọ́ ó dẹ̀ pé àwọn ojúgbà wọn ìyẹn bí ìsọ̀rí àkọ́kọ́ tó lè dé ghana wà wọ́n ti gba ìfigagbága méjì ń tiyan wọ́n ti na togo mẹ́ta sẹ́yọ kan ìgbésẹ̀ kejì tán tún gbà kojú togo àmì ayò kan sódò ni burkina faso faṣọ yí togo ya togo ló ń kaluku sa ń tó yà sí lábẹ́ ànàgò wọ́n wà ànàgò fún wọn nìkan sódò ni bẹ́ẹ̀ burkina faso tún ti na benin republic kọ́mí ayẹlẹ́yin òdòdó nísọ̀rí kejì group b tó lédè nàìjíríà wà cote d'ivoire ó ti na niger republic tó yẹ pé cos golden eagles wọ́n ṣìde ìdíje lórúkọ abatọmọta àti ẹ̀mí mímọ́ àwọn náà wọ́n ṣu ara wọn pé dídàlúdàlẹ̀ ọlọmọdé ẹgbẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ ìgbà yàtọ̀ africa náà sí nàìjíríà àwọn náà wọ́n kò ju niger republic ní dédé aago mẹ́rin ikọ̀ super falcons ó lédè nàìjíríà ikọ̀ agbọ́jẹ́ obìnrin wọ́n kọ́kọ̀rọ̀ fún kòmórósì o wọ́n kó bìtìn fún wọn ni sẹ́ẹ̀rì 7 letter words ni kòmórósì wọn sì nà wọ́n jù bá ń lọ tóní pèǹbámi kọ́ sí wọ́n ń pè kristi uchebe òun náà ni kristi olúwa wòlè gbà yẹn mọ́ wulẹ̀ wọ́ọ́rì bẹ́ẹ̀ uche na kánú ó kábánà wọn ni wọ́n kárí ìbọnú ni wọ́n gbé kùnú fún wọn gan wọn lè mú ọwọ́ ọgọ́ uche na kánú o torí wípé àmì ayò márùn sódò òun náà ní kọ super falcons orílẹ̀-èdè nàìjíríà ná fi na comoros ìyẹn ní ìgbésẹ̀ kejì road to la 2028 ìyẹn ìdíje olympic orílẹ̀-èdè america ló máa wáyé lọ́dún 2028 pápá àṣẹ rẹ monsters tó wà nínú òkẹ́nẹ́ ìgbésẹ̀ kejì fúgagbága ọ̀hún ti wáyé yẹn lánàá gẹ́gẹ́ bí mo ṣe sọ tony payne mugo méjì lẹ̀ uche nakanu mú méjì lẹ̀ bí kristi uchebe kó tó wàá mú ẹlẹ́ẹ̀karùn-ún kó tó wàá mú lẹ̀ tó dẹ̀ jẹ́ pé ní aggregate àmì ayò méje sódò nàìjíríà ni wọ́n fi gbomi lójú orílẹ̀-èdè comoros ò tún gbèsè àkọ́kọ́ méje sódò náà náà jù wọ́n tó ti wọ́n tó arún ìyẹn ní àná wọ́n sọ̀rọ̀ sẹ́ni tó máa nà wọ́n pa kò lọ fà bẹ́yẹn tó dẹ̀ pé orílẹ̀-èdè morocco nàìjíríà kojú yẹn ní ìpele tó kàn wọ́n ká tó sọ̀rọ̀ lórí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti yọyọ sí ìpele kẹta yẹn third round ìdíje olympics qualifier ẹjẹ́ ń lọ sí ọ̀dọ̀ big rash ìyẹn captain rash balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcons orílẹ̀-èdè nàìjíríà rasheeda tajibade wọ́n fi stretch arùmọ̀mọ́ jáde lánàá o ní pápáṣẹ rẹ monsters nílùú kẹ́nẹ́ ni torí wípé ó ní ìfarapa ẹwẹ́ olùkọ́ni fìdíyẹ fún ikọ̀ super falcons austin govon òun ló ti jẹ́ kó di mímọ́ o wípé lẹ́yìn táwọn ọmọ òun ti pẹ̀fọ́n lánàá nílùú kẹ́nẹ́ tó rẹ̀fọ́n comoros àwọn ti sọ wọ́n ẹnu àwọn ti jẹun jẹkújẹ ń táwọn yẹn kò lọ fà rárá lórí ọ̀rọ̀ ìfarapa rasheeda tajibade àwọn ò ní láti kọ́kọ́ ṣe mri wọ́n ti gbé lọ ilé ìwòsàn tó ti ń ṣe mri o láti fi lè confam irú ìfarapa tó ní àti iye ìgbà tí ó gbà á ìyẹn kó tó padà yẹn sórí pápá ẹ mọ̀ wípé gbogbo agbọ́dọ̀ paris saint germain feminine òun náà ni balógun rasheeda tajibade òun náà ni ó ti ń gbá bọ́ọ̀lù àmọ́ wọ́n wọ́ mọ̀mọ́ jáde lórí stretcher wọ́n fi stretcher wọ́ mọ̀mọ́ jáde ìyẹn lánàá ni ok orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè kenya àti orílẹ̀-èdè angola àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ti yọyọ sí ìpele tó kàn fún ìdíje los angeles 2028 olympic qualifiers eléyìí tó láǹfààní láti wáyé n gba pe Nigeria ti na Comoros lami abi meje sodo be olede Kenya awon na na Seychelles 220 ni aggregate igbese mejeje yin ni samun olohun ni won fe suso le ni be olede Morocco ati Cameroon awon ti yoyon ti won leyin gba so olede DR ti olede DR Congo ati Guinea ani edakun awon owule fe je ke ran Guinea ya sawon olorun abi ke se Congo ya ba won lo awon owule gbantam awon lo awon mejeje won waste resources won won doju tira won e to Morocco ati Cameroon won fi yeyo se third round life yes e kan ballu rara ati rara ni bayi olede Kenya ati Angola awon ti yeyo ti ran aderi olede Ethiopia eleyi to je wi pe return leg won ojo olede Rwanda ami ayo kan sodo ile ti an gba won lo fun won lanfani lati yeyo nigba to olede Tanzania ta won ra fidi ti won olede Tanzania won an tes waju nigba tan Botswana ami ayo kan si odo ni awon to ku ti won tun ma waye lati kopa ni Olympic qualifiers won na lati olede South Africa leyin gba tan ti na olede Madagascar ami ayo merin sodo ni gbese akoko pe olede Algeria ami ayo mejo si odo na ti fina Central African Republic ka won ti bo pa awon yen je nti won olede Cote d'Ivoire awon na lawon sin le o merin se yo kan na ni won ti kokko fi na Democratic Republic of Congo ke Congo Brazzaville isi mo kokko so DR Congo gangan awon wa ninu dije nti won olede Ghana awon na Mauritius ami ayo meta sodo be olede Senegal won fi aje Tunisia ami ayo kan sodo Malawi na Zimbabwe meji sodo olede Burkina Faso ami ayo meta se yo kan na fi na Equatorial Guinea nigbati olede Benin Republic awon na go meji sodo o na ni won kokko gbe ni gbese akoko to di pon na Mali ami ayo meta si eyo kan be orilede 15 ni o mo di jadu tiketi meji pere lati lo kopa ni Olympics iyen soju ile adulawo sewari third round pele keta yi ojo 23 osu keji ti da ojo kefa osu keta odun 2027 ni o waye fourth round ye yo waye ni osu kewa odun 2027 ki final qualifying round fun Olympics o to wa pada waye ni November December odun 2027 orilede meji lati ile adulawo ohun na lo nlo ninu 35 ele to n kopa nilu Rabat orilede Morocco ohun na yo gbalejo idije 2026 FIFA Women's World Cup playoff eleyi to ma waye e mo pa awon ti won ba lo lati bi idije awon idije feye ile adulawo ni idije Euros ni won lanfa lati gba playoff awon okunrin na se gba ta continental playoff iyen ni odun to koja lati yan yo lo kopa ninu idije feye agbaye ti won na awon obirin na afani yen wa fun won Rabat orilede Morocco ni o gbalejo idije yi ni ojo 28 osu kokanla ti da ojo 5 osu kejila odun ta wa yi ohun na ni playoff ohun yo lanfani iyen lati waye e pe lati le adulawo ari black stars orilede Ghana ele ta won mo kopa ninu playoff ohun be orilede Ecuador kopa nle orilede Uzbekistan bakana orilede Papua New Guinea awon na won wa lara awon ti won lo kopa ni idije feye agbaye awon obirin playoff e o ma lanfani lati waye okay idije feye le adulawo ohun na loro tin lo lori e o iyen AFCON 2027 lati ri daju wipe o lo mo ti se kowe e igbo sese ko je pe new year okay Christmas new year na ma pada fi si na gba pe summer ni won ko fi si tele iyen June July iyen ojo 19 osu kefa si da ojo 17 osu keje odun 2027 sugbon won tin wo wi pe awon papa sere ta won fe lo fun Kenya Uganda ati Tanzania mo ko pa moja ni ko ti se daada awon orilede yi gan nigba tan lo sabewo iyen CAF committee won lo sabewo sawon papa sere won ri pe ko ti jina daada ko ti jina denu lati gbalejo idije lasiko pade oniroyin ele ti Patrice Motsepe to se iyen ni ilu Cabo Verde ona na ti je odi mimo pe awon tin foju wo pe a kan pada sun si November December mo pe to waye lodun to koja November December ohun na ni won fi si okay December January ohun na fi last AFCON ohun na ni won fi si iyen ni odun 2025 oda eje mu royin ele wa royin yi ti e ba se wi pe iget asibi fun Nigeria olo fi mo je pe da lo da lo mo de gbe gbe se ni omo se orilede Malawi tó gba WAFCON ẹ tó wá shock everybody tó wá gba WAFCON ilé iṣẹ́ kan tó ń rí sí ìrónilágbára ìyẹn Malawi Energy Regulatory Authority okay Malawi Energy Regulatory Authority MERA àwọn náà ni wọ́n fún àwọn agbábọ́ọ̀lù Malawi tí wọ́n gba WAFCON wọ́n fún wọn ní gáàsì ìdáná àti stóòfù wípé ẹgbà WAFCON ẹgbẹ́ orílẹ̀-èdè yẹ gbéga gáàsì ìdáná ló tọ́ sí yín àti stóòfù eléyìí tí wọ́n fi ń dáná ṣé ẹ pé bí irú àná wọn náà náà present ẹ fún wọn pé inside the time fi kóná igi tí gbogbo yóò máa wí pẹ̀pẹ̀pẹ̀ ẹ wò ẹgbà gáàsì ìdáná àti àgbàdo nẹ́ẹ̀jì ikun àtọmọ lára ìwọ lóní ìròyìn bá káwọn ara alẹ ṣé wọn sọ fún wa pé ààyè obìnrin kì í ṣe lò.
1: akójú ara alẹ akójú wa tọpọ wọn sọ pé kìí ṣe kọ bọ wọn ṣàdáná àtàyè obìnrin òsì ní kìchìn àti wọn kìchìn wọn ṣàdáná.
0: ṣé gáàsì kúkà ló ayẹkẹ fáwọn tí wọn gbé orúkọ.
1: mọ̀ bóyá ṣé àwọn tó gbà ṣe wọ́n sọ pé àwọn ò láìké.
0: so kí wọ́n protest
1: ìpọ̀ ọ̀dọ́ protest ìpè bóyá pé tó ṣe ọ̀dọ́ àwọn tó ní pé àwọn tó ṣe
0: àwọn cylinder àti stóòfù.
1: ṣé mo ye tó ń sọ lọ́wọ́ báyìí.
0: wà láàmú wà lẹ́yìn ikú abiola kẹ ọlọ́mọ sáànù wà.
1: ẹ jẹ́ rí ebi orí ìkọ̀ tó bá nínú tán fún wọn. ìbá wọn yẹn fi ta wọn lọ́rẹ́ ni kì í ṣe bóyá pé wọ́n tọrọ kò rẹ̀ sí pé yà pé kì í.
0: orílẹ̀-èdè tí o bá yin gbà wá kàn fún gbà àkọ́kọ́.
1: bẹ́ẹ̀ ṣe rí bó bá ṣe fojú wo oníkálukú lèmi ṣe rí bí wọ́n ṣe ń ṣe ojú tí wọ́n fi wo orílẹ̀-èdè Malawi nìyẹn. torí ó èmi ò rò pé yóò ṣe é ṣe kó jẹ́ pé super falcon ló gba WAFCON.
0: ìjọba nàìjíríà ò lè bá wa dánrú ẹwù.
1: kẹ wá wòye pé kí wọn sọ pé àwọn kò gáàsì fún wa àbí kí ni kó wọn tiẹ̀ lè ti tó bá tiẹ̀ sọ jáde pé ẹ̀bùn táwọn fẹ́ fa òun arábìnrin rẹ o ẹ ti rọ́pò yẹn tó ti mọ̀ pé kí ni.
0: a ti mọ bẹnu
1: àtẹnu. èmi rí wípé ojú tí wọn bá fi wo oníkálukú ó ṣe é ṣe kó jẹ́ pé wọ́n ti wo ìtọ́ ń lọ lórílẹ̀-èdè wọn wọ́n rí pé ó pé nǹkan tó.
0: àwọ̀ dàbí nàìjíríà lé $100,000 ẹ̀ ní sórí ibu $2,000 àwọn ọ̀nà ìgbà ẹ̀ rí gbà.
1: ẹ̀ sọ bó ṣe wà nìyẹn wọ́n dẹ̀ rò pé kí làwọn lè fi ta wọn lọ́rẹ̀ ẹ̀yìn lè máa fojú tẹ́ḿbẹ́lù wọ́n jẹ́ pé ó jọ wọ́n lójú ń bẹ̀ yẹn ó lè jẹ́ nǹkan tó jẹ́ nǹkan gbà.
0: wọ̀n fún ní tẹ̀lọ́rùn.
1: wọ̀n fún tẹ̀lọ́rùn.
0: lọ́lọ́run ló lẹ̀ ní èrò. ok Samuel Etofio àtàwọn míì òun náà ni wọ́n mọ̀ ni wọ́n ti ń yọ ojú sí ipò eléyìí tí Patrice Motsepe ààrẹ àjọ CAF eléyìí tó wà tó dẹ̀ jẹ́ pé ń gbọ̀n lẹ́sẹ̀ wọ́n lọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà gbé náà ṣe àgbéyẹ̀wò rẹ ìyẹn fún Patrice Motsepe lórí wípé ìwọ tábánikágbé rẹ̀ jìmọ̀ lórí òṣùwọ̀n ìwà ìwọ ìwọ́tẹ́pù kàlọ́ ń túwẹ̀kì ìyẹn fún Gianni Infantino ni. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ló ti ṣuyọ Samuel Eto'o ó wà lára àwọn tó ń wò pé ipò ààrẹ àjọ CAF òun ò dé bẹ́ẹ̀. bákan náà ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé Ahmed Yahya láti Mauritania Yassin Idris Diallo orílẹ̀-èdè Cote d'Ivoire Suleiman Harry FIFA council member láti Djibouti òun lòun náà ti wá ó bá àwọn ẹni náà ti ń wò pé nígbà tí Gianni Infantino bá kún bẹ́ẹ̀ lọ́dún 2029 ó ṣe kó jẹ́ pé àwọn làwọn fojú wo ààyè yẹn o. tó dẹ̀ jẹ́ pé Infantino náà tó dẹ̀ jẹ́ pé Patrice Motsepe náà ó ní òun ò lọ fún sáà kẹta o sáà kejì méjì tó ń ṣe òun náà náà ní irọ́ tí ẹ mọ́ padà bọ̀ ó bá wọn náà ń bẹ̀ lára àwọn ọ̀rọ̀ tán kà sí lẹ́sẹ̀ ni pé òun àti Infantino ìbáṣepọ̀ wọn àti owó àjọ CAF ó yẹ káwọn ṣe àgbéyẹ̀wò káwọn tú fún ẹ. bákan náà orí ọ̀rọ̀ adarí ayò Omar Atan ọmọ orílẹ̀-èdè Somalia eléyìí tí wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe tí ò lọ sínú ìdíje fẹ̀yẹ àgbáyé fẹ́ pàjọ UEFA tó padà wá ń dí àlàfo ààyè yẹn ìyẹn fún Omar Atan ó ní gbogbo eléyìí náà làwọn yẹ òpè àárẹ̀ ògbọ́n lọ́mọ ṣe báwọn kí n tó fi mú tí ò fi rẹ́ owó àjọ CAF owó àwọn gan yóò ṣàlàyé bó ti ṣe náà ṣùgbọ́n àwọn èèyàn tán ti ń fojú wopo yẹn wọ́n ti ń nà mú síta báyìí. bẹ́ẹ̀ netflix wọn ìròyìn ti jẹ́ kó di mímọ́ ipò ìdíje fẹ́rẹ̀ àgbáyé ọdún 2030 eléyìí tí orílẹ̀-èdè spain orílẹ̀-èdè portugal àti orílẹ̀-èdè morocco wọ́n jọ máa gbàlejò ẹ̀ tán máa kó òsì wọn ní netflix wọn ti gba exclusive broadcasting rights ìyẹn lákòókò yìí bẹ́ẹ̀ pé pre-match ni halftime ni àti post-match preview gbogbo ẹ̀ pátápátá àwọn náà ni wọ́n máa ní kódà wọ́n lè yí táwọn òtún tẹ́lọ̀ fún àwọn audience lọ́jọ́ orílẹ̀-èdè spain òun náà ni ó wà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ikọ̀ netflix ó ti ṣe jẹ́ kó di mímọ̀. bẹ́ẹ̀ ẹni tí ṣe akọ̀wé àgbà fún àjọ fifa Òun náà ni wípé irúfẹ́ ìbádùn ọ̀pọ̀pá pẹ̀lú Netflix yóò ràn àjọ FIFA lọ́wọ́ yóò sì tún lè jẹ́ kí ìdíje ìfẹ̀yẹ àgbáyé kó tún lọ ìyẹn bí àwọn ti ṣe kọ̀wé ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìdíje míì tó jẹ́ ti àwọn obìnrin ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọdún 2027 àti ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn obìnrin ọdún 2031 Netflix náà wọ́n jọ dòwòpọ̀ ni ẹ̀sùn mọ́ àìpé ìjà Anthony Joshua Netflix òun náà ó lẹ̀ exclusive right láti broadcast ẹ̀ àwọn wọ́n ti ń borí eré ìdárayá náà bẹ́ẹ̀ Israel Adesanya Abdulkadir Aderọgbà eléré ìdárayá UFC middleweight champion tẹ́lẹ̀ òun náà ló ti jẹ́ kó dimọ̀ pé tóun bá ilé fẹ̀yìn tí òun ò tún ṣe kí ni òun ò tún jáde wá mọ́ kóun wá mọ́ jáde láti retirement kò sí nǹkan tó jọ́ wọ́n wà pé Israel Adesanya láti bí ìjà mẹ́ta ilé tó ti jà sẹ́yìn kò tí ì láǹfààní láti da olùdíje rí tó dẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà tó fìdí rẹmi lọ́wọ́ Joe Pfeiffer bákan náà Nasruddin Imavov àti Rikos Duplessis àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìjà tó ti bá wọn jà gbẹ̀yìn ó fìdí rẹmi ṣùgbọ́n ìgbà tó jáwé olúborí gbẹ̀yìn Alex Pereira lọ́nà lọ́dún 2023 bẹ́ẹ̀ Joe Adesanya tó wá jẹ́ òdìmọ̀ lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí YouTube pẹ̀lú ọ̀kan lára àwọn training partner ní Alexandra Volkanovski ó jẹ́ òdì mímọ́ wípé tóun bẹ́ẹ̀ lè fẹ̀yìn sí tóun òun tún jáde wá mọ́ láti retirement bẹ́ẹ̀ni tí ṣe ọ̀gá àgbà ìdíje UFC Dana White òun ló ti jẹ́ kó di mímọ́ tó dẹ̀ ti predict pé ṣe eré ìjà Anthony Joshua àti Tyson Fury àwọn méjèèjì knockout ni kò sì gbà mọ̀ sọ pé split decision lẹ́nìkan fi win àbí unanimous decision ni rárá ó ní Anthony Joshua àti ìjà rẹ̀ ẹ̀kọ́jú Tyson Fury tó máa lọ́jọ́ kọkànlá oṣù kejìlá ọdún tá a wà yìí ní Principality Stadium ó sì jẹ́ òdì mímọ́ wípé knockout òun náà òun ló máa jẹ́ gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹ̀ fò fáyọ̀ torí wípé ìdíje formula one ó ti padà sílẹ̀ adúláwọ̀ lẹ́yìn bí ọdún 32 years ìgbà tí ìdíje formula one wáyé gbẹ̀yìn nílẹ̀ adúláwọ̀ ọdún 1993 ni ó wá jẹ́ wípé orílẹ̀-èdè Rwanda ìyẹn Kigali òun náà ló gbàlejò ìdíje yìí ó ní circuit kan lè tó wà ìyẹn ní Bọ̀jísẹ́rà tó jẹ́ pé bẹ́ẹ̀ òun náà ni wọ́n máa lo bí 25 miles ni sí gúúsù Kigali lórílẹ̀-èdè Rwanda tó sì mọ̀ sí pé African Grand Prix ó máa gbìnàyá ó máa ṣẹlẹ̀ àdéhùn ọdún mẹ́wàá gbáko ọdún 2030 sí ọdún 2040 òun náà ìdíje formula one òun ni ó fi wáyé yẹn nílẹ̀ adúláwọ̀ ẹni pé inú mi dùn mo ṣe ká inú mi dùn fún ròyìn ni formula one láfíríkà south africa ló gbàlejò ẹgbẹ̀rún lọ́dún 1993 ètò túmọ̀ sí wípé àyípadà tó lórin ló bo lédè kódà ààrẹ orílẹ̀-èdè wọn paul kagame ó jẹ́ òdì mímọ́ pé láti bí 30 ọdún ìdíje formula one kò sí nílẹ̀ adúláwọ̀ ẹnu àwọn dùn pé orílẹ̀-èdè rwanda àti formula one wọ́n jọ fẹnukò láti mú african grand prix wá fún àwọn eléré ìdárayá formula one jákèjádò ilẹ̀ adúláwọ̀ tán lé ní 100 million èyí tó túmọ̀ sí wípé gbogbo ẹ̀ ó máa dùn gan bẹ́ẹ̀ ààrẹ ìdíje formula one Stefano Domenicali òun náà jẹ́ òdì mímọ́ pé inú àwọn dùn láti fọwọ́ sí african grand prix pẹ̀lú orílẹ̀-èdè rwanda ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́ lù ú pé sport washing nítorí wípé genocide kan ṣẹlẹ̀ lórílẹ̀-èdè rwanda tó dẹ̀ jẹ́ wípé international court of justice icj orílẹ̀-èdè democratic republic of congo tó múlẹ̀ ti rwanda ó kọ̀wé ìyẹn sí icj wípé ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀bú ẹlẹ́yàmẹ̀yà ẹ̀tọ́ àwọn obìnrin orílẹ̀-èdè rwanda ó ń tẹ̀ lójúmọ́lẹ̀ kò sí ìtumọ̀ ìpànìyàn eléyìí tó ti fìgbà kan rí ṣẹlẹ̀ ìyẹn nílùú ọ̀hún àmọ́ ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ìdíje formula one ni eré ìdárayá mọ́ mú gbogbo wa papọ̀ náà ni ibi tí eré ìdárayá bá ti wà ìfẹ́ àti ìṣọ̀kan náà yóò wà ńbẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n fààyè gba ìdíje formula one ẹ fẹ́ fi eré ìdárayá ẹ fẹ́ wá fi tú àwọn jẹ ẹ̀hún àwọn ọ̀wà burúkú eléyìí tó léde wàǹdà tán ti wù pàápàá jùlọ àwọn ẹ̀sùn tí wọ́n ti kà sí wọn lẹ́sẹ̀ wá ìyẹn síwájú àjọ náà ókè ó tó di wípé a lọ sójú ọjà àbí tábà padà dé kémi àtàwọn lámì ìtọ̀ mi ká tún jọ mọ̀ fọ̀rọ̀ gbomi tó rọrùn láàárọ̀ tòní ẹ má gbàgbé láti ta lójú òpó káàṣẹ má fojú òpó káàṣẹ lẹ̀ *347*1004*#. tàbí www.kaṣe.ng tá a bá dé òun náà láṣẹ yìí kòtò méjèèjì fẹ̀yìn tí wọ́n ń lé lójú òpó facebook/105.5 ìbàdàn ẹ lè fi prediction àwọn ìfigagbága ìdíje UEFA Champions tí ó wáyé lónìí ẹ fi bẹ èyí tó wáyé lánàá ìtẹ̀rù parẹ̀ ẹ jù bẹ̀ náà kò máa lo béèrè ẹ jẹ́ adágbó kò lè pojú owó tá a bá padà dé jáwọn sí ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Splash FM 105.5. Want to win more often? At 1xBet, the 2-hour feature is your shortcut to victory. Two ways to win. One smart choice. Activate 2-hour and play your way. Bet responsibly. 18+.

0: bẹ́ẹ̀ ni o, obìnrin náà ló láyé. Obìnrin la múlùúdùn, obìnrin la máwùjọ dùn. Ṣàlàáfíà ni mo bá yín. Obìnrin ló ń kí yín o, ẹ̀kọ́ ojúmọ́, ẹ̀túnkọ́ ojúmọ́, ẹ̀kọ́ ojúmọ́ mọ́. Ṣọwọ́ ẹ̀ṣẹ́ ń yá. Gbogbo yín níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ ètò ìlúbìnrin, mò ń kí yín, mò ń ṣe yín pẹ̀lẹ́. Mo ní ẹ̀tún káàbọ̀ sí àkọ́tun ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ mọ̀ pé gbogbo ìgbà lèmi máa ń sọ wípé ẹni tí Elédùmarè tó bá fi ọmọ obìnrin jíǹkì onítọ̀hún kọ́, ó máa ti ṣoríire láyè. Àbíbò ni ẹ̀yin tèmi níbi tẹ́ ẹ wà lọ́hùn-ún. Torí obìnrin náà ní mọ́ kẹ́ni, ní mọ́ gẹni, ní mọ́ fẹni lójú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní ìsìn wọ́n ti ẹ̀ ní ẹ̀wò. Ṣẹ̀rí ẹ ṣàbá ọmọbìnrin mi ajá mẹ́wàá ni màá rà sínú ilé, màá ní àákí àwa lóde kí ló tóyún. Inú mi dùn torí wípé ọ̀pọ̀lọpọ̀ náà ló ti mọ iyì àti ìwúlò ọmọbìnrin láwùjọ. Mo ń fi eléyìí kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Temilade Aloko, òun náà lorúkọ ti tèmi o. Ní ọ̀sẹ̀ tó kọjá, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wípé oṣù kẹwàá ọdọọdún, òun náà ni a máa ń sọ̀rọ̀ láti máa ń tara wa jí nípa àìsàn jẹjẹrẹ ọyàn, eléyìí tá a mọ̀ sí breast cancer. Tó sì jẹ́ wípé àwọn tí wọ́n àkọọ́lẹ̀ ń ṣàfihàn rẹ̀ wípé wọ́n ní lọ́dọọdún náà ni kì í ṣe kéré mí, kì í ṣe kékeré o. Bẹ́lòmíì sì ṣe ń ní iyì, ibẹ̀ náà ló ń gbà lọ tó ń filé ayé sílẹ̀. Ibi tó tẹ̀ tí wá ń kọ wá lóminúdé náà ni wípé àtọmọdé àtàgbà òun ló wá ń bá fínra. Ṣẹ̀wárí wípé ó ṣe pàtàkì ká tara wa jí nípa jẹjẹrẹ ọyàn. Inú mi sì dùn wípé ní ọ̀sẹ̀ tó kọjá, a gbé àwọn nọ́ọ̀sì elétò ìlera àti matron elétò ìlera wá láti àjọ ilé ìtamọ̀sí PPFN, àjọ elétò ìlera àwọn obìnrin. Eléyìí táwọn náà sì gbìyànjú, wọ́n bá wa sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ ká gbé láti fi dáàbò bo ara wa, àwọn máṣe àti eléyìí tá a gbọ́dọ̀ ṣe, àwọn àyẹ̀wò tá a gbọ́dọ̀ ṣe, àwọn àkíyèsí tá a gbọ́dọ̀ ní. Gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n gbìyànjú láti bá wa sọ lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún. Ṣùgbọ́n lónìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, a tún máa tẹ̀síwájú nípa àìsàn jẹjẹrẹ yìí, kódà tí Ọlọ́run bá fún wa ṣe gbogbo oṣù yìí tí ó fi kolẹ̀. Ohun tó ní ṣe pẹ̀lú àìsàn jẹjẹrẹ ọyàn òun náà ni a máa pè kẹ́lù lórí ètò ìlúbìnrin, torí wípé a fẹ́ ká máa pàdánù ara wa mọ́. A fẹ́ kóbìnrin máa dàwọn ọmọ sílẹ̀ fún ẹni tí ò mẹni tí ó tọ́jú wọn. Àfẹ́ káwọn ọkọ wa kí wọ́n máa pàdánù àwọn aya wọn. Àfẹ́ ká máa pàdánù àwọn ọ̀rẹ́ wa, àwọn olólùfẹ́ wa láìtó ọjọ́. Lórí nǹkan eléyìí tó jẹ́ wípé a lè pawọ́pọ̀ láti fi lara wa lọ́yẹ̀ lórí ẹ̀. Inú mi sì dùn lónìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé lọ́sẹ̀ tó kọjá, àwọn nọ́ọ̀sì àti matron la gbé wá. Eléyìí táwọn sọ bí òye ṣe yé àwọn sí nípa ohun tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí. Ṣùgbọ́n lónìí, a tún yà sí ibòmíì. Ṣé mọ̀ pé nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìlera, oríṣiríṣi abala òun náà ló wà tí wọ́n sì mọ là wá lọ́yẹ̀ nípa rẹ̀. Torí kinní kan ni ohun tá a bá mọ̀, a ti mọ̀nú o. Fún ìdí èyí, lónìí yìí, abala ibòmíì nípa ètò ìlera òun náà la tún yà lọ. Inú mi sì dùn láti máa dárúkọ àlejò wa lónìí lórí ètò ìlúbìnrin. Ọkùnrin ni wọ́n, àwọn náà sì ti ṣetán láti là wá lọ́yẹ̀, pàápàá jùlọ ní agbanmi iṣẹ́, eléyìí tí àwọn yàn láàyò. Kí ni ìlàlọ́yẹ̀ tí àwọn lè là wá láti agbọn bẹun? Kí ni àkíyèsí eléyìí tí wọ́n lè pè wá sí lágbọn ibẹun? Àti àwọn nǹkan míì eléyìí tó ṣeé ṣe ká a má mọ̀ pé ó lè ṣe ìrànlọ́wọ́ fún wa láti fi dènà àìsàn jẹjẹrẹ ọyàn lónìí lórí ètò ìlúbìnrin. Inú mi sì dùn torí wípé bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àsìkò wọn ó ṣe pàtàkì púpọ̀ lọ́pọ̀lọpọ̀, to si je wipe won kan ba wa to loyinbo ba so pe won squeeze time won kan ba wa squeeze time wa lati wa farahan lori eto ilubirin loni yi ni eleyi ta won na si ti setan lati la wa loye lori ohun ti a mo lori eto ilubirin inu mi dun loni lati ma ki alejo wa kaabo sori eto ilubirin se ogbeni kin lo ni abi doctor abi ogbeni oda ogbeni ladepo taiwo olatoye e ka bo sori eto ilubirin ba mi ki awon ara le
1: ale e ka bo eku odu yi e se asiku gbogbo e
0: e seun awon ni won je ayaworan ara se mo gba ayaworan ara eleyi ta mo se clinical anatomist won si tun je medical sonographer mo lero pe ba wa so yun ni ede yoruba
1: clinical anatomist yen ni a npe ni en to lo ko ni imo nipa ara ara it's part of medicine clinical anatomist study of human structures
0: bi eya ara se ri
1: function and the structure
0: bi o se nsise si awon ise to wa fun ati awon nkan ta gbodo se si ibe ati le ta gbodo se se nkan
1: won ti keji en ta npe ni diagnostic medical sonographer won ni awon e mo npe ni pe awon fe lo se awon kan an ni pe awon fe lo se scan
0: awon fe lo ya scan
1: oyun ki se ile kan won ya won se lo afun ko won se breast scan lati
0: aworan
1: atori sisi ara yen wa fun
0: e seun ko eyan ara le mo lero wipe e ti gbo ise eleyi ti won yan layo se wa ri wipe o se pataki tori wipe gege bi awon ti a gbe iru ise yi fun oye eleyi ta won o tun ni nipa aisan jejere oyan yo tun yato si ti ta won nurse ati awon matron bo te ti le je wipe won jo nsise owo nkan wo na ni sugbon awon o tun gbiyanju lati tun la wa loye daada nipa aisan jejere sugbon ko to di wipe ma lo sinu ise yin gangan kini awon oye te le la wa nipa aisan jejere oyan
1: aisan jejere je nkan to je pe I se pe oyan kan lo wa o se gbogbo ara lo di le se si is ibani abnormal growth in the cell awon nkan to e kan ri ninu
0: eya
1: ara wa to ma yo jade and ma so pe kilo fa a mo kan to fa be yen but there are some factors to ma fa for example we are on the tanje awon kan bi can't go and can't they can on je ta ma process
0: magolo
1: bi ru kini si be to ba tun mu bi o mu o fa siga o le cause arun jejere to ba ni family history family history of breast cancer but bi iwa di se so won ni pe won ni ida bi 80% of awon to ni arun jejere ki se npa pe won ni history pe awon kan so pe arugbo nikan lo ma ni jejere iro ni o lati omo dun to wa ti gbalaga ti di arugbo ko ni won ni ko toju are ko check are because it might be and also it can be genetic genetic e ba ma pe yin oruwa na o to te pe lati
0: pe idile
1: idi to amo o ye pe kan to tin se o le sele si awon
0: iran diran kan
1: ko aso a sele si eniyan so ki n se pe a pe ba ikan kan a kan to is just like a factor to fa amo kan to fa kan but awon kan to le fa na lawon bi pe ke ma mu siga ke ma ja won canned foods awon kan to le fa na awon to le fa na that our history that is breast cancer which is very minimal
0: won tun ma so nkan kan wi pe lifestyle igbe aye eyan bawo ni iru igbe aye wo le yan gbe ti o tun fa aisan jejere oyan tabi jejere mi
1: for example that okay awon igbe aye ta bi unje ta nje because if he sedentary lifestyle like unje ta nje because it's too much if you are eating too much food, it's very good for the immune system.
0: Fun eso abi?
1: Eso ka ma je eso o da fun ara. So and secondly, kila ti n pe awon kan ni pe ka ma je o ma pe kan ni iru onimo segun yi to je apoko doctor o so kan. O ni ka ma je odogiju. O le fa awon jejere. Ko puro. Ko puro poju. awon kan
0: je na gbo lo ni
1: process awon ya wa gba yen iru ni wa ti firu so be bayi a so yo die si ko si ko to nje magi magi na le fa to ba ti poju minimal
0: amunjedun
1: o na le fa gba awon kan kekeke o le fa ko si kan ti o even go we can because till date they are sending research nkan to fa ko fa gangan
0: atomo
1: se ko to pe o ririn doti abo lo ko HIV kan lo wa lo pe wa no en to wa o di gan o ni arun jejere yi because kiyan ti kan ti e ma binu ko tete ma se ayewo e lati kekere to ba ri pe ori anything to je bi nine to ye ko jo mo cancer sugbon ori nkan bi ya gori growth nbe ti lo so fun dokita re ke se igbese lori e ke yo kuro
0: e seun gan ah sugbon ah lara won akole kan ti mo ka seyin won ni wipe awon agbalagba gangan lo ma ni tele sugbon nisin igba ta yin na soro kilo ki wa lo fa to je wipe awon omode ni lasiko yi ti o se wipe
1: easy lifestyle onje jije no ma fa onje jije ma fa awon kan ta si je because their body is complex
0: omode na o ti ko onje mele omode ti je ni aye
1: ti se omode bi kidan we are talking about teens 20s 18s and above 15 and above they can so ki se ko yo ko yo awon omode sile pe en tete ran ni ki agba nikan lo ma ni agba kan lo ko ma ni o and e wa fi kun iwo to mo ko ni omo to tobi se ayewo lori ko ri because you not know ko te bayo ni mo because you think it's a breast tissue aro ko be a tissue o ni mo
0: on lo to mo si
1: a to mo se ayewo scan ayewo scan bi camera ni yo wo gbe ninu lati nu is deep we go deeper but when to ba ni omo kekere o le mo but to ba lo omo la ko ni mo le fi ko to ba awon to ni cancer sayen ju awon to ba lo omo to tobi lo ma ni breast cancer most times because we don't know are they won ni mo
0: e seun ko ah sugbon kini awon ami eleyi ti o se se keyan kokko ma ri gege bi obirin ki la won kan na ti a ma fuyan lara teyan gbodo se akiyesi
1: o pin si meji igba mi ele ni arojeje ko ma ko oni ko ka mo ke ko wa nbe ko ma dun arojeje might be painless and might not be I may be painful o le mo dun yan wa ka mo pe ko ko wa nbe the best is to just go and lo si ile ayewo iru ti mo si se ti mo ya lo yara yoyi scan lo se scan to ba de ko ti ko ja ogoji odun lo se kan tan pe mammography x-ray breast wa check e boya ko si ba wo ba ko si eni se ko se cancerous
0: sugbon se ni ti o ba si lump nbe eyan le ni cancer
1: ti o ba si nkan ko so very fine ni
0: eyun ni wipe
1: mass kan lo grow they are cancer is when it's outgrowth of abnormal cell mass kan lo grow
0: e seun gan ta yan ra le lori eto ilu birin loni yi ohun ta n tese waju lori e ohun na ni aisan jejere oyan gege bi a se mo wipe osu yi ohun na ni gbugbu agbaye ni won ya soto lati ma tara waji lori aisan jejere oyan eleyi ti mo si mo wipe ko yu eni kankan sile atawa obirin to kan ju gbongbon ati awon okunrin eleyi ti o kan ju gbongbon ohun na ni ani lati ri wipe a n toju ara wa lori e sugbon kini awon nkan to je bi major risk factors awon to je bi ewu julo eleyi ta gbodo mojuto fun awon obirin lati fi le mojuto aisan jejere yi ati lati fi dine
1: so awon bi risk factors and facts that are sosiwaju irunsin iyan gbodo sora fun smoking. I'm very careful. If you go into mugabot, inhale it.
0: Fasimu.
1: It's not good. Anything smoking can cause cancer in any part of the body. Anything to jump on BC, Gabi, or Guru, and Tom Fasimu can cause cancer in any part of the body. Secondly, you'll be able to bring to bump bone history. History breast cancer. You know, and ara e non yen, ara factors e ni. And then to ba ti ni lump ri, to ti ni breast cancer, di to ti yo. O possible ko tun ni mi. To ba ti yo kan lo mu, o possible ko tun ni mi again. Mi.
0: Sugbon ele ton ba yo, ton ba ni pe ko ni ti o wa cancerous nko.
1: Si nko. But that ko ti de pe ton yo yen is a cancerous or confirmed. We can serious ni. That person should be checking herself. And this year, we're going to go to the manual. But we're going to go to the manual. At obin to ba tin ni to ba se ti yo kuro o gboro ma check are lori kori bi at least osu mefa mefa ko mo check ko ma check are ko wa wo because a le so o ye ko to an say 3 or 4 63 and 4 o ti ma spread am gbe kan ni lymph nodes lymphatic system lymph is the unit of the system o lo ma spread di se lymph node yen alakubaya torun ni te ba tin ni issue bayi inflammation o ma nkan ti oran lo ma se yo spread e kiri ni after it's the lungs, after it's the bone, after it's the BJ, no baton. Hmm. Quite to see, man. Why am I dark and therapy boo? And the lady.
0: Hmm. A shunko. A year early, Heja Casari deo Judy or Janoni Patabak Pada day. Mawa B. Larry, Lori E. D. Tofijako, Polopo, Kimmo, Afiba, Toba Debi. Stage 4 sari ru ikan to sele si o sere kan lenu jo meta yi awa na lawon elomi na ti re sele si o to di wipe won mo yara le ma gbe kuro nbe a nbo ati lo e ko kale
2: Splash FM 105.5.
3: Hello?
4: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy jiggy. What happen? Una get issue?
3: Oga counselor. No be quarrel matter o. Na because say me and I dey plan better life together. I want make all our pikin where we born. Make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team o.
4: That one a small thing now. Una fit enjoy yourself wella. Once you don't do family planning.
5: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
6: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
7: Sit up, Supreme noodles.
6: Supreme noodles, boom boom.

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Hey, who dey greet?
2: Na everybody wey carry tom-tom.
1: Whether na traffic, long queue, or busy day.
2: No lele.
1: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti

0: ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavor fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavor fún oúnjẹ adìaládùn. Maggi mix pie fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára. Àwọ̀ tó jojú ní gbèsè àti òórùn aládùn tó ń pè ní wá.
1: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi a darapọ̀ gan.
2: Every year, thousands of candidates meet the requirement for a university degree. They pass, they qualify, they are ready. But not everyone gets a place. At MIVA Open University, access starts with one clear principle. If you meet the requirements, you can study. It's that simple. No shortcuts, no favors, no compromise on quality. But access does not mean lowering the bar. It means removing the wrong barriers. Distance, rigid schedules, restrictions that do not serve learning. But if you are ready to learn, there is a place for you at MIVA. Over 20,000 students are already studying with us, and you can join them. Visit www.miva.edu.ng to get started. MIVA Open University is licensed by the National Universities Commission. Reach higher with MIVA.
3: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
4: Ọpẹ́ o!
3: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
4: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
3: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
5: Ìyá mi, ó mà dùn gan ni.
6: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
7: Golden Mon sọ gbogbo èèyàn di wúrà.
8: Ìgbà yìí dá, ó máa dùn, ó máa dùn, ó láàrin.
9: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilẹ̀ gbá, oṣù rí ilẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ́rìn pé ìkẹ́ ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti Ẹgbẹ́ Wini Gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú Ẹgbẹ́ Wini Gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládilú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládilú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú Ẹgbẹ́ Wini Gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: In a fast-paced world,
11: Funke
10: is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.

0: so bo se ri so eh nkan ta pe ya pe oxytocin
1: mm
0: o ma ran obirin lowo lati reduce the risk of breast cancer ki se pe ba oni solution all of the factors that reduces the risk of breast cancer and also for the men also it also reduces the risk of breast cancer so pe oun ni pe kan ma ni sex gbogbo ba o but all around to man dekun yo dekun arun jejere to ba ni frequent to ni frequency
1: ibalopo le ko ti teyan ni ibalopo ti ah ba o mo se fe
0: ibalopo je pe yo je ka
1: ara yo teyan lorun a ro wale
0: sorry o ma ti o ba ti mu to ba ti mu kan ta fe jade o wa lawo ti o ma reduce o ma je ki eh adekun arun jejere
1: eyin obirin se n gbo ko se be daddy we wa se n te se
0: kan to fa ni pe kan to fa fa obirin ni pe opolopo won ti ge won ti se ise abe fun won ti se won ti dabe fun won which is against the medical the healthcare rules won gbodo ma dabe fun obirin because ko ni like
1: ibalopo e ki won la le se opolopo won ti
0: o le wa fertility because to ba ti dry sperm gbodo swim lọ sọ dọwọ fún bẹẹ gbọdọ wet tí o bá wet sperm ma kú sójú ọnà
1: o gbọdọ rin
0: sperm ma kú sójú ọnà àtọyẹ ma kú sójú ọnà kò ní débi tó yẹ kó lọ dá obìnrin tó bí bá fẹ ní táwọn ọmọ ní kọńkọ ọmọ
1: òyìnbó òní yọ gerere lọ ọ̀nà òdì
0: òyìnbó máa ń pè kan ní a ní pé foreplay so
1: eré àkọkọ ṣe
0: so a jẹ kó wet láti tó bá ti wá ṣe sínú ẹ àtọyẹ a tètè lọ síbi tó yẹ kó lọ tó bá dr yóò dúró sójú kan ni akusana bíi fin sọmọ yàkú síbẹ
1: òde
0: bìtẹ kó dé so ara àwọn nǹkan tá a sọ ni pé obìnrin tó bá ti dá abẹ ó máa wà dry ó máa gbẹ gbogbo abẹ máa gbẹ kò ní
1: kò ní
0: a máa dùn so ara àwọn ènìyàn so tó bá tó ṣe àwọn àtúnṣe káwá ni pé tó bá ti lè farẹ sílẹ tó tó. Bí ọmọ ọba àmọ́ ìfẹ́ ìpútẹ tó wà tí ọkọ̀ tọ́mọ́jọ ní because obìnrin máa ní weak point tó fi lè ní orgasm yẹn a jẹ́ kọ́kọ́ ẹ̀mọ́kẹ́ bá lè mí kí sùsù báyìí báyìí a jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà kí most of them wọ́n kì í gbádùn ẹ̀ wọ́n wà kí gbogbo àwọn ọkùnrin tí wọ́n ní pé ọkùnrin selfish generally.
1: Ẹyin náà mọ̀ bẹ́ẹ̀.
0: Wọ́n kàn sí tiwọn wọ́n kàn lọ ti wọn ni a lọ bẹ́ẹ̀ lomi tí o mọ lomi 8 rounds fún which is not even ideal normal sex should be 15 minutes or 10 minutes you know baka you want to wound yourself so fẹ́ ṣe relé ṣe ni 15-10 minutes bí o lè ma be 2 or 3 rounds but kò á jẹ́ pé 1 hour 2 hours nǹkan tí ara nǹkan tá a sọ yẹn ó ti ba àwọn tó máa ń wo àwọn àwòrán porn yẹn wọ́n ti wọ́n kó gbọ́ ẹ̀pọ̀ ní ṣe pé ojú kan kò yẹ kó rí bẹ́ẹ̀ normal sex should be 15-10 minutes bá fọsùn bí 5 gbá 10-10 minutes ó sì wá ókè kò bọ̀ síbù so obìnrin yẹn gbọ́dọ̀ mọ ó gbọ́dọ̀ mọ ibi tí òun sì le tó fi le rí irú ìdùnnú yẹn tí ó fi le jáde because ó gbọ́dọ̀ mọ tí ò bá mọ̀ bàbá tó bá ti dry jù kò ní ṣe ṣe.
1: Ah ẹ ṣeun gan ẹyin obìnrin ṣe ti gbọ́ wọ́n ní ìdùnnú wa ọwọ́ wa ló wà.
0: Ó dẹ̀ máa hẹ́pù bẹ́ẹ̀
1: ó máa rí bá bẹ́ẹ̀ gbogbo kí làwọn ọmọ gbé lọ skul lọla ẹ báwo ni kinní kan ẹ tẹjẹ ká kọkọ gbé sẹgbẹ kan ná torí wípé ìlera wa ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ ṣeun púpọ̀ àlejò wa lónìí eléyìí tẹ wá là wá lọ́yẹ̀ nípa àwòrán ara ṣùgbọ́n ok ẹ ti sọ fún wa wípé scan yìí ó máa ń ṣe ìrànlọ́wọ́ ó kéré tán bí ìdá 70 eléyìí tí ó máa ń jẹ́ ká mọ̀ tàbí fìdí ẹ̀ múlẹ̀ bóyá èèyàn ní àìsàn jẹjẹrẹ àbí èèyàn ò ní ṣùgbọ́n kí tún ni àwọn nǹkan tẹ̀rọ wípé ó ṣe pàtàkì tí àwa torí mo rí pé àsìkò tí ń lọ mi ìfẹ́ máa mú ìbéèrè mi mọ́ tí ẹ̀rọ wípé ó ṣe pàtàkì fún àwa obìnrin gẹ́gẹ́ bá ṣe ń ṣe oṣù eléyìí ta ìyàsọ́tọ̀ láti máa fi tara wa jí nípa jẹjẹrẹ ọyàn kí làwọn nǹkan náà tẹ̀rọ pé ó ṣe pàtàkì jùlọ fún àwa obìnrin láti máa ṣe.
0: Àwọn tó pàtàkì jùlọ ni pé mọ̀ra rẹ mọ bí ara ẹ ṣe rí know the normal from abdomen. Tó bá ti rí pé nǹkan ṣe lọ ti ṣe kí n ṣe àtúnṣe ṣe gbígbèsè lórí ẹ. And tó bá tẹ̀ di pé má ro ojú pé má ro pé ẹ kò sówó wá owó kó ṣe ilé alọ́rọ̀ wow, ta pe o fe so omo bo se so school omo omo bi mo te baba jo
1: bo se bo se da e ba ndawo ra so andawo ra wig
0: ajo re ko
1: bo andajo ra wig andajo ra bata
0: tete she because it's better for you to detect it early than when it come was told the real cause she to by the body state for all the mojo I may auto survive breast cancer se bi yawo arabirin yawo ologbe ologbe excellency arekelolu mama ti ni breast cancer 1991 o ti ni breast cancer mama ge ogboda nu ni mama de wa laye disin she's almost 80 by 70 something mama wa laye disin she took a bold step to remove those cancerous won mama ti ko ti fe di nkan mi mama ge ogboda nu ni mama does have breast and the president and the and she's part of it. She's the president of breast cancer. So she's the first pioneer president.
1: Mumo, we pay one year.
0: So I will tell your mama you back big be saying. Oh, she back cut your mama she keep mama no ask she go on one. Kine kan, am I worry? Kine kan, mama kan she's kan for mama. Mama is down with the jerry. Me a pack kan. Oh, she worst gun. Mama then the most of the time when people to below my issue most times. Mama ni pe ko ma ge omo ke ko ma ge omo won mama omo baba ji mama si baba ti ku se ni boyfriend ni o de oni but mama ni mo so mama e je kan ge kini kuro ko ma de pe gbogbo ara ni o fese won gba da de se gbogbo bi ti gbogbo bi ti bi ti bi ti condemn o ti condemn mo ti run so bi ti wu
1: e se nko
0: ma gba ni yanju pe
1: Atojo ara wa. Ese gan. Adupe alejo wa Mr. Ladipo Taiwo Olatoye ti won ja akosemose nipa aworan ara. Ese o. A ma ri yin ba mo so lero wi pe gba mi ta ba tun kan si e tun je wa.
0: Ese. Ama.
1: Ta eyan ara le te ba fe ba won soro e kan si mi. Abi abe fe ba wa fi number yin sita.
0: E mo le fi sile.
1: Yeah, sorry about me for sitting.
0: Odo Ejo abi pe ni 080-5221-3598.
1: E seun go. Temi laja loko loruko ti temi o tun di jo mejo ta tun ma pade lori eto ilu benrin. Loruko lo to eto yi Oluwa Seoma Akinola atamoju ero mi Bimbo Sadiq Odabo.
2: Where else? It's Splash 105.5.

0: padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni láti wá lọ́wọ́ ìkunlá ti fáàt ni ọlọ́bàgà. Ok, a tún gbádùn ara wa dáadáa lọ́sàn-án tèmi o, gbogbo ẹ̀yin tí a nígboro ayé. Bákan náà ẹ mọ́ gbàgbé o, káṣẹ̀ náà ẹ mọ́ gbàgbé ti káṣẹ̀ o, lágbára lọ́wọ́ ọlọ́run. Ẹ̀yin tí mò ń wò yìí, ọjọ́ mọ́ pé ìwọ lọ́kàn lọ́sàn-án yìí. Ọjọ́ mọ́ pé ìwọ lọ́kàn. You win the prediction yesterday. Which prediction? Prediction wo lo win lana? Ah, wa gba mi ni. Ti bo lo ti wa win ni e o. You win the prediction yesterday. Prediction ti agbagbe ka post. Iwo si win ni e. Abe wa gba mi ni. Hey. Lánàá lóòótọ́ ọyẹ ká pòsì káwọn èèyàn predict olóko sẹ́ndì graphics yẹn sí mi, ṣùgbọ́n mo gbàgbé láti pòsì ẹ̀yìn èmi fò, ṣùgbọ́n nìkan ti jáde ní ìsìnkú òun ìn prediction àná yẹn. Níbo wá lo predict sí dákú o? Ẹ wá gbà mí wàhálà wàhálà o. Ọ̀dà mo ti gbọ́ o, òun ìní ẹ̀ lóòótọ́ àbí àti máa bára ẹni jiyàn láti máa fagùn. Wàhálà. Ok, pàápàá láti bẹ̀ tó bá ti ń di lẹ́nìí ikọ̀ golden eagles ikọ̀ jẹ́rẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ok, lọ́dọ̀ olókodáná yàtọ̀ sí top strike àmọ́ dàpọ̀ mọ́ra àwọn gbọ́ olókodáná opósì ìyẹn yàtọ̀ síra wọn náà. Olókodáná lọ́ wà lọ bá pò win predictions àbí péjì tó rí ń bẹ̀ èmi mọ̀ wà ń bọ̀ kọ́ mi lọ́wọ́ ń bẹ̀. Àmọ́dá péjì kálukú lo péjì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ fún tó bá fẹ́ fi ṣe. So bó ṣe jẹ́ nìyẹn o, olóko dáná nìyẹn o, kìí ṣe mi o. So lọ síbẹ̀ kọ́ lọ sọ fún pé òun ìn prediction rẹ̀. Àkúkú mọ̀ bọ́yẹ edit ẹ̀ náà ni. Ok, ikọ̀ golden eagles tó bá ti ń di lọ́sàn èní, wọ́n mọ wákò pẹ̀lú orílẹ̀-èdè ti Niger Republic nínú ìdíje wavu zombi eléyìí tí ó máa wáyé tá a bá ń sọ nípa ti ìdíje kò mẹsẹ̀ ọyọ láti mọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo léde wo ní òkópa nínú ìdíje AFCON táwọn ọ̀jẹ̀ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 lẹ́ni àwọn àti Niger Republic ni ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì ni wọ́n wà níbi tí àwọn Niger àti orílẹ̀-èdè Cote d'Ivoire ti jọ wà nù o. Tẹ̀wárí nǹkan kan ṣẹlẹ̀ sí ikọ̀ yìí lánàá nílùú Burkina Faso, lórílẹ̀-èdè Burkina Faso, pàápàá jùlọ nílùú Ouagadougou tí wọ́n ti ń gbáradì. Pápá àṣeré tó yẹ kí wọ́n ti gbáradì tí àwọn alákòóso pe àmọ́lẹ̀ fi kọ golden eagles láti gbáradì ńrọ̀lẹ́ àná. Nígbà àwọn ó débẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní pápá àṣeré àwọn ń gbá friendly match ńbẹ̀ tiẹ̀. Làwọn golden eagles ti bá dé ibi wọn pe àmọ́ fún wa wípé a ti gbáradì náà. Àwọn yẹn ní kíni àwa ní friendly match táwọn fẹ́ gba àwọ̀ ọmọ nǹkan kan pa rẹ̀ o. Ẹ wo 5-a-side pitch kan nìyẹn lọ́ọ̀kan yẹn ẹ lọ manage ẹ̀. Nígbà wọn wá débi 5-a-side pitch yẹn èmi àti ẹ̀yin kọ́ yìí ẹ mọ ìjàlọ àwọn irun ìjàlọ ìbáwọn náà ebi irun náà ni ìjàlọ. Wọ́n ní ìjàlọ ló kún gbogbo ibẹ̀ béèyàn báyìí sọ búùtù rọ́ọ̀kẹ́ kalẹ̀ ńbẹ̀ tí ìjàlọ bá bò ó yóò fi bọ́ọ̀lù pìtàn ni. Wọ́n ní lédè gbogbo wọn ni fíìdì tẹ́lẹ̀ ní ká lọ lo adébẹ̀ ìjàlọ èrùn ló kún gbogbo ibẹ̀ ni ẹyin ẹ lò bẹ́ẹ̀ ni àdàgùn. Àwa ń lo fíìdì tí a lọ́wọ́ o fún ọ̀sán láǹfààní àti gbìyànjú gbáradì lánàá ṣùgbọ́n wọ́n kàn ṣe bọ́ọ̀wọ̀kì lẹ́gbẹ̀ẹ́ kan yẹn lánàá lẹ́ni wọn kojú orílẹ̀-èdè Niger. Olùkọ́ ni wọ́n ti ní wẹ́ kò sí tó ń bọ̀ lókè tílé ọgbà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà àwọn ọ̀sán gba bọ́ọ̀lù lónìí náà ni kò sí láburú wọ́n sá jẹ́ bẹ́ẹ̀ bí nǹkan ṣe rí nìyẹn o. Èwo ni Nigeria go good one day? Aṣọ fún nǹkan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Burkina Faso ẹ̀yìn ní Nigeria go good one day bóò ló ṣe papọ̀ mọ́ra wọn? Àbẹ́ ìwà gbà mí ni ṣá Nigeria ni aṣọ fún ipò ti ṣẹlẹ̀ ni. Ní gbọ́ròyìn dáadáa ń gbẹ́ bá bọ́ ta ní ìsìn ẹ lọ́mọ sọ fáwọn èèyàn pé wọ́n ní ikán jẹ wọ́n ní fídíà dámọ̀ sígbà ẹ wá gbọ́rọ̀ yìí dáadáa o nàìjíríà go good one day bo ní táà ń sọ ilẹ̀ sọ rẹ̀ lánàá ní ogadadugu olúùlú orílẹ̀-èdè burkina faso ni à ń sọ o ńgbẹ́ ní wọ́n ń pa kinní kan ní uyo ọ̀rọ̀ nàìjíríà kọ́ là ń sọ o ó yá láti ibẹ̀ yẹn. Ikọ̀ jẹ́ ẹwẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàdínlógún tọ́jẹ́ tobìnrin táwọn ti wà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé báyìí lólédè morocco táwọn sọ nípa ikọ̀ flamingos wọ́n mọ tẹkọ̀ létí máa lọ sí ìlú rabat báyìí wọ́n máa tẹkọ̀ létí lọ sí ìlú rabat níbi tí wọ́n fi ṣe ibùjókòó nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ọmọ wáyé tábà ń sọ nípa ti eléyìí tí lórílẹ̀-èdè mọ́ ẹ̀mà pé ní morocco náà lọ gbàlejò àwọn máa tẹkọ̀ létí báyìí lọ sílùú rabat ibẹ̀ ni wọ́n ti máa gbá àwọn figagbága wọn bí nǹkan ṣe rí nìyẹn òpin ọ̀sẹ̀ tá a wà yìí náà ni gbogbo rẹ̀ ọbẹ̀rẹ̀ ní sẹrẹrẹ ń wẹrẹ lórílẹ̀-èdè morocco ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìdègò jásáre lójú ọjà kan padà dé káṣíẹ̀ *347*1004*1# ni o ẹ má dapọ̀ mọ́ra wọn kóòdù yẹn yàtọ̀ síra wọn o *347*1004*1# èèyàn márùn ni ọgbọ̀ pẹ́ lọ́sàn-án yìí bàbá bẹ́ẹ̀ lórí 50,000 another 50,100, 150 àwọn apájú ẹ̀ dé sí orí 200,000 naira lọ́sàn-án yìí náà ni ìwọ́sí lọ́kàn tó jẹ́ lọ́sàn-án yìí ṣùgbọ́n ń dágun lá òun wura rẹ̀ ràn mo ní sọ jù bá ń lọ járojú ọjà kádé lọ́sàn-án yìí àtàn mọ́lẹ̀ sọ́pọ̀lọpọ̀ nǹkan ìfigagbága tó fẹ́ wáyé lẹ́ni manchester city àti paris saint-germain máa wọ ọwọ́ rẹ kí ló ṣẹlẹ̀ sí ikọ̀ manchester united lánàá àti bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ lórí ètò yìí náà lẹ́ ti gbọ́ gbé jásáre lójú ọjà ká padà dé kò ní pẹ́ rárá ẹ kú kàlẹ́.
1: Flash FM 105.5.
2: The power of God is descending upon the city of Ibadan. There shall be salvation, healing for the sick, deliverance for the oppressed, and total transformation in the name of Jesus. Oh yes, for His Glory Evangelistic Ministries, in conjunction with all churches in Ibadan, present Jesus Ibadan City Mega Crusade with Evangelist Rob Welch, President for His Glory Evangelistic Ministries. Also ministering Archbishop Francis Walioke, Bishop T.V. Adelakun, Reverend Dr. Elisha Obudia, Reverend Samson Ajetomobi, and in music, Lillian Ineji, Like Bekele, Palumi Debra, Boys Olorun, and the Dentons. Date is Wednesday 4th to Sunday 8th November 2026 by 4:30 p.m. daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. There shall be free transportation, free palliatives, and free medical outreach. For inquiries, 0803-579-4064. Log on to forhisgloryming.org and all our social handles. Come and encounter Jesus, the miracle worker.
3: Show the light. Tun beni Salvation Army Road. Imole de. Show the light. Awon olujuluwa lagbata. AIA inverters, batteries and panels. Velocity inverters and batteries. Awon tun la lagbata. Chenko and long high quality solar panel. Bakana le tun le ri gbogbo awon olujuluwo. Solar battery, inverter, pelu panel lodo wa. Atun gba awon akosise to ni se pelu solar. Lawon ilu lala wa gbogbo igberiko street lights. Tun tawon project ti o tele 1.5 megawatt.
4: Yes, sir. Now, with the mega distributor of AIA and Felicity Inverter, batteries and panel distributors of Jinko and Longi Quality Solar Panel. We also distribute other brands of high quality solar batteries, inverters, and panels. Rural, factory, and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okebola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426. Or 0701-524-8351.
3: When you show the light solar, your electricity is assured.
5: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Slash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Drs. Yomi Remy Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
6: again,
7: oh. Don't land again, oh.
8: Season one of the Ember winning galore. Even come up for September. People pack money tire. Money will enter people hand up till now. They never feel to believe I'm the train. Don't start again. Oh, again, start again. Oh. In the honor like this, no looking back. You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate like the Lou FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th Lagelu anniversary cash pot. Money left, money right, money center. Money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit the bust. Enter website www.cashier.ng. Only those people where don't reach 18 years and above. Now ain't go fit to play this cashier. And now your state gaming board. Now in license.
6: The Ember winning the law. I must cash my own world.
8: Shoot the cash, yeah. No the cash, yeah. Yeah.
9: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
10: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
11: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
12: Hello guys, Nketi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
1: Splash FM 105.5.
0: Ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Splash 105.5 FM tó wà nílé fún Bálá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́ìsà ọ̀. Lọ́wọ́ agbáyín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ́ọ̀kan ni ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí Jẹ́gẹ́mọ̀ Fan Family wà ń bẹ̀. Lórí TikTok àti Top Striker 100. Káṣe ẹ̀ mọ́ gọ́ra rẹ o. Má gọ́ra rẹ lórí ti káṣe o. Star 347 star 1004 star 1 hash. A ní pẹ́ yìí kò tó. O ìsọ fún yín pé èèyàn márùn-ún ni ó tún gbọ́ pẹ́ lọ́sàn-án yìí. Ìwọ tọ́kàn yẹn lọ ń dàgùn lálo ògbégbèsẹ̀ yìí. Wẹ́ ẹ̀yìn ayé ò ní fi re tèmi ṣàpínlẹ̀ káfí ti yín náà ṣe. Ṣùgbọ́n ẹgbẹ́gbèsẹ̀ ó sì jẹ́ ó tó jọ méjìjọ mẹ́ta tó ti ń dàbí àjọ. Ó ń gbìyànjú ẹ̀ láàárọ̀ kọ̀ bọ́ sí. Gbìyànjú ọ̀sán. Gbìyànjú ọ̀sán wò. Àbí má jókòó sójú kan, má wà lójú kan. Sí finish ni. Ẹ bá ti mọ bí ọgbà lọ tí wọ́n ti mọ̀ pébẹ̀ náà lọ gbà bọ̀. Wọ́n máa dúró dé èèyàn. Sẹ́nàrìn, sẹ́bùrú. Bó ṣe jẹ́nu. Ó yá gágbà pa. Yẹ́ sára wa àwọn afagagbága tó máa wáyé ní àṣálẹ̀ yìí. Ẹni ti UEFA Champions League. Báwo wọn ló ṣe máa lọ?
13: Ẹgúndéré òyà tọkùn.
0: Ọjàre.
13: Ní ìdíje UEFA Champions League, eléyìí tó mọ láǹfààní láti tẹ̀síwájú lẹ́nu. Tó bá ti ń di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, Feyenoord àti Cologne, LASK wọn àti Liverpool tó bá ti wá ń di aago mẹ́jọ àwọn fẹsẹ̀wọnsẹ̀ tí mo fẹ́ rọ́ dálẹ̀. Aston Villa yo mo gbalejo Fenerbahce Bodo Glimt won ati Borussia Dortmund to ba Man City won ati PSG ni Real Betis won ati FC Porto Roma won ati Real Madrid Shakhtar Donetsk yo mo gbalejo AEK Athens to Slovia Bratislava yo mo gbalejo VfB Stuttgart bo se je ni.
7: All right.
0: Bo se je ni yen lapa be yen. Ẹn ri mo so fi pa laye awon nkan ta fe so lokan yin losan ipo mi de ni fe ke a ma lanfani ati tamale si dada papa julo awon fi gagbaga kokan to ma lanfani ati wa yata awon eleto ti waye na sugbon ju gbogbo e lo agbabolu iko Galatasaray to tujo mo bi olede wa Nigeria Victor Osimhen won gba ta won oniroyin n bi le oro lana o ni ohun ti so si waju before fi gagbaga pe one of the best team ni ko Barcelona kaki agbanla aye and then presently best team kaki agbanla aye o lohun ti mo yi pe iwo to ba iko Barca gba o foro o sana ni o sugba o to ba wa ti le maintain stizi e o se se ko si nti o le sele ohun o le fi gbogbo anu so yi pe awon wa o le yan iso be ai gbo bubu lenu abore sugba o mo wi pe yo nira yo nira koju iko Barca tori pe eyin iko Barca ma so yan di oponu tori pe possession lele yi won keep possession ni o wa ma sana ni o ma foroki fun die yi pon to sele ko je nkan kan ko si nkan to special to ya riru e ri tori pe nkan ti eyan ti ma tele tele ni igbianju na le da ma gba ibi kan na ni si ma npada ja si we ibi to ja si yen na ko si laburu nbe tori pe iko Barcelona ni Victor Osimhen lo so be o fi o soro pelu owe to we to we wahala mo bi Hansi Flick lere wi pe congratulations ifi gbagbaga mewa 43 goals le ma ti ni bayi Hansi Flick ni e da ko kile congratulate mi fun ke yan ni 43 goals inu 10 matches ko ni koko bi o je wi pe ni gbeyin gbeyin keyin o na ka si pe nti mo gbare nti mo gbare idije UEFA Champions League awon fe gba ni ke se ka awon fe gba goal to wole ju e ma fi goal to wole ju e ma fi je ki awon gbagbera ehe o ni lo to gbogbo fi gagbaga bi mewa bayi ta won ti gba igba kokoko re ninu tepo Barcelona ti won ma gba 10 games to si je pe won o bori mewe wa ni sisentele 10 matches apart from pe boya unbeaten ti won bori e ma gbo unbeaten eyan le gbo unbeaten mewa ki mewe won je draw unbeaten na ni wo pe sugbe ele ti won gba to je pe 100% won gba mewa consecutively won si bori mewe wa ninu gbogbo competition igba kokoko re ninu tan Barcelona ti o waye be len to tumo si pe oni se wa ri gbogbo tan yi oni tumo oni tumo be yan ba fi pari ise sori nkan kan pe kona awon fi eyi oke pe nti mo fi gbare ayo bi o pe kilo fi da bo ba so ru tan yi lojo waju kilo fi da to ba ti a di kilo fi da yen abukude oni nta awon fe fi da yen gangan lo wa lokan awon o ese pe ke ma ki awon lakoko yi oluko ni ko Barca Hansi Flick lo so be Emmanuel Petit omo bi olede France ni lo je ki news yi ko ni wait news ti mo fe so yi tori pe omo bi olede France le nto so oro en to so omo bi olede France na la gba ballu ti nto ka si Emmanuel Petit agba ballu iko Arsenal ngba kan ri to si je yi pe tan ba so nipa legend lo na o si je legend inu ko to ni agbojo olede France na o lo soro o ni awon kokoko ro pe won wine ko Liverpool ni joni nigbati Liverpool ti won so fun pe won san £123 million lori Bradley Bakola oni gbogbo awon oni se bo mo France lo awon gangan ninu awon ni ti everybody mo pe ni 2026 yi Bradley Bakola o wo ti idajin ti won pe pe awon ro ke boya bi asking price nkan ni wọ́n láfi bó ṣe di gbé nígbẹ̀yìn gbẹ̀yìn ikọ̀ Liverpool bá kó £123 million lẹ́rin sóògùn ni wọ́n fi ta ọmọ fáwọn eléyìí ni Bradley Bakola ojú £60 to £70 million lọ normal pé òkè bóyá èèyàn tiẹ̀ wá sọ pé bóyá èèyàn gbìyànjú pé bóyá ọ̀sà ròrò 60 tó bá jẹ́ pé ẹ̀tàn tí wọ́n fẹ́ tàwọn ọ̀gọ́ pé bóyá náà dílé papí àìrọ̀ o lè ṣàròrò lórí ọjà yìí o normal number 70 million pounds ó ti lọ bẹ́yẹn àwọn bá rí liverpool náà ní ẹ bá ń tọwọ́ bọ̀ wí àdéhùn 123 million pounds náà ni agbábọ́ọ̀lù tí èsè regular player nù kọ paris saint germain àbí eré ni àwàdà ni wọ́n mọ̀ parí dì í emmanuel petit lọ sọ bẹ́ẹ̀ o ó ní everybody knows o wípé ẹyin bradley bacola ò tóye tí wọ́n pè é ṣùgbọ́n ìyàlẹ́nu lọ́jọ́ fáwọn o nígbà tí kọ liverpool tó kówó kalẹ̀ ṣùgbọ́n who I go ask nígbà tó jẹ́ pé ẹyin tó bá sì wo lówó ní fowó rẹ̀ jẹ ìdínú táwọn fi àwọn ya ń wòran pé tọ́ kò yé wa o kó tó wá di pé ọ̀rọ̀ di ẹran máa jògì mọ́ wọn lọ́wọ́ báyìí o ìjẹ́ bó ṣe lóyún ọjẹ́ ń tí ròyìn ń fi níwèètì ni pé ẹni tí ń bá wí ọmọ orílẹ̀-èdè france ẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ ọmọ orílẹ̀-èdè france ni àkúdẹ́dẹ́ wòye ọ̀gbẹ́ni síkírú àyìn di ojú ètèrè láti ilé àkìtì korí ní ọdẹ òmu ìlú tó tóbi tí ò ní báńkì.
7: kò yẹ o kò ṣe nǹkan kan àkúdẹ́dẹ́ wòye àtọ́kùn àkúdẹ́dẹ́ wòye gbogbo ẹ̀yìn ara lé akáwọn tiwa ọ̀tá ni wọ́n ní dópin láéláé gbogbo wa náà ọ̀tá náà làwa náà lọ́ọ̀dì òmu ọ̀tá ni wọ́n.
0: wọ́n níbi ìpínsẹ́ ní supermarket tó tóbi.
7: supermarket wà dáadáa
0: ìbò ló wà kí ló.
7: supermarket wà
0: wọ́n bá dàbí ìpolówó ọjà.
7: ẹ̀bá dọ́bádá supermarket ni.
0: ọbádá
7: bẹ̀ẹ́dẹ́ ọjà alẹ́ lọ́ọ̀dì òmu.
0: ọjà alẹ́
7: supermarket ni. so àwọn
0: ọjà alẹ́
7: oríṣiríṣi bí nǹkan ṣe jẹ́ nìyà
0: tọ́kùn. ọjà alẹ́
7: ọbádá supermarket.
0: ọjà alẹ́ supermarket.
7: bẹ́ẹ̀ni.
0: lálẹ́. kí ló mọ̀ sàn àtàrà.
7: wọ́n ń pè ọjà yẹn ní ọjà alẹ́. wọ́n ń pè ọjà alẹ́.
0: ibẹ̀ ni supermarket yẹn wà.
7: supermarket wà ń bẹ.
0: ẹ̀ẹ́dọ́bádá náà
7: supermarket wà ń
0: bẹ. bí èso rà ń bẹ.
7: wọ́n ń ta èso nu supermarket.
0: ẹ̀ náà mọ̀ sọ pé ti da ẹgbẹ́ méjọ́ lè tí ó wà ń bẹ̀ náà
7: à ń sọ̀rọ̀ pa supermarket ẹ̀ ń sọ pé ṣé wọ́n rí kí náà èèyàn wá dé àwọn supermarket lọ́ọ̀dì òmu tí ò ní rírà.
0: lọ́ọ̀dì òmu náà. ẹ jẹ́ pọ́jú tá a fi ń wọ́ọ̀dì òmu ti yàtọ̀.
7: ó ti kú òní ọmọ ajá ti kú òní iye rà lẹ́sìn.
0: èmi rò pé ọwọ́ bó ṣe lọ tó rò náà ní pé ilé ọ̀tún ilé òsì náà ó tún fà sínú náà.
7: ibi èèyàn bá yà mọ ní ọmọ mọ.
0: lọ́ọ̀dì
7: òmu. alọ́ta ni wọ́n ń bẹ̀ yẹn ṣe.
0: sinti ò lè ṣẹlẹ̀ o sinti ò lè ṣẹlẹ̀ o ẹ̀yẹ̀yẹ̀ ilé epo kan náà mo rí njọ́ tí mo lọ sẹ́yọ kan náà lọ́wọ́ à ń bẹ̀.
7: ṣé ilẹ̀ yẹn rí ọ̀nà mélòó gan lẹ̀ ń tọ̀ lọ́dí
0: òun. ẹ̀mí mẹ́rin òdù yẹn náà ni mẹ́rin òdù yín sẹ́yọ àlọ́kọ́ ní epo sínú ẹ̀yìn
7: mi. ọ̀nà kan agbolé
0: epo wà. ẹ̀yọ kan náà mo rí
7: ṣé
0: so tí ìyàwó bá ti lépo ń bẹ̀ ẹ́ sìn ẹ wà lè pọ́ ń gbọ̀ngẹ́
7: ní àná wọ́n lọ ṣẹ́kọ́ náà
0: ilé epo pọ̀ ẹ yóò kẹ́lẹ̀ mí rí
7: ẹbí tẹ́ rí ni
0: sẹ́mi tó wà bó mi rí
7: a sọ̀rọ̀ táwọn ẹ̀ sọ̀rọ̀
0: ìbóní
7: táwọn
0: ìbóní táwọn
7: ọdí òun táwọn.
0: ọgbẹ́ni ológun dáná ẹ̀ káwọn ẹ̀ lé.
14: akudé ní òye atọ́kùn akudé ògbẹ̀yìn ara lé ẹgbẹ́ tí ẹni tí ò bá dé tí ò bá wọnú ìbàdàn tó bá ń bọ̀ láti èkó àbò ń bọ̀ láti ọ̀nà ọ̀ṣun tí wọ́n bá gbé gba lagos ibadan expressway tán gbé gba bẹ̀ kọjá ìwọ ìpínlẹ̀ mi yóò mọ̀ kí a ṣe mọ́ nìbàdàn tóbi ni ibẹ̀ mo gbà kọjá yìí náà kò pẹ́ tá a fi wọ́
0: ìpínlẹ̀ mi bí
14: a mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóyá rí ọ̀nà bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn náà gbà ní ọdẹ
7: òun
0: àlórí
7: rìwánárì yẹ ẹbú fọpo ó ń bẹ lórí sí kì í ṣe ẹ kú o kì í ṣe ẹ kú mo sọ fún ọtọlẹ kú o
0: ọtọlẹ kú o irú epo ni wọn fọ mẹ.
7: àbẹ ẹ mọ supply gbogbo nàìjíríà nísìn.
0: níbo
7: lọdí o.
15: ọmọkùnrin bọ̀rọ̀ jẹ.
0: ẹ kù lọ́fẹ́ sọ ní àti fọ
7: epo. àyà sọdọ
15: ní ìyá ara lè sẹ́tí mẹ́mẹ́
7: ara lè sẹ́tọ́ àmẹ́ra. ó yàtọ̀ sí ibi tí wọ́n ti ń fọ epo
15: ẹbú ìfọpo
7: kí náà sọ ẹ fẹ́ mú ẹ̀ka jáde ẹja dún atọ́kùn.
0: ti an so an bi asaje ati e gaga
16: yes
0: so mi ta re yan bere nbi eyan godo ma so
16: yes so
0: oni to ni refinery yo ni airport ni e
16: se airport okudie
0: ni won ti ko lowo
16: yen kudie
0: won ko lowo won ni an ko lowo o Eja wo oro ti
16: eja ti kewa ara ile
0: tali wo
16: Abdul Wasi ni
0: Muhammadu
16: Yusuf
0: e kiwon
16: akorede
0: bi
16: gele to fe yemi ko nsetin to sajo wa lori eto ko ni mo ke ti wa ka kire agbalaye pe akuse lataro albarika to po lo bi se se ni kokan o le ni jo lo ni jo baje ibana sale mi mi sa si ara bi
0: so ti kiwon
16: mo ti kiwon
0: eh kiwon na se mi ni bo ki won ti kan ara le o si
16: kiwon se be o ni kan yoku no kiwon
0: eh mo le maran ti pe won na
16: why
0: zed
16: ti mo awon ju e bayi
0: ko ni tu mo le mari o
16: ah
0: eni a very la very
16: alaji
0: ko si jo teyan jiji ori yan
16: alaji ti mo da bayi
0: araye ku o lori e eje sare wo oro ti Emmanuel Petit ti so yi pe Bradley Bacola ati poju ni wa n pe se ba ma France lohun na so won abi
16: eh mi ro pe eh maja gbosin be eh o ri so bo boyan to se ko Liverpool ta fi se be ni pe won sa wa nkan ta fe fi ropo
0: Salah
16: to lo lagidi eh tan de hal na wo si iko PSG rugby backup tan ma nlo tan ma fi jagun tan no ready ati kan yonda re enio ayo wa gbo le pe oke o n baba fowo le won mo so n gba tan de ari pe en tan fowo le ko to de fe kuro wo yen le ana o pe awon si le ri backup mi ti o yato sin ti awon ta so imero pe PSG ni nkan ye peju wo la podo temi o eh
0: so what e
16: ko what e papa
0: mi elu le
16: ro pe ni level e o pelu ifigagbaga tin gba tori bi odun meta to lu ninu ko PSG gbogbo matches to ba 88 matches no dey score 29 goals so le to tun se pe ko regular tori ko gba to fi agbara to to adota lodun
0: okere tan
16: okere tan yan ta ba de wa wo 88 tan so ina bi kan gbe wole kan gbe wole kan gbe wole na lo poju nbe so lapodo
0: temi start
16: start e what you be 50 to 60 million pound lapodo temi
17: o lapodo ti temi mi ro pe o iye ton gbe agba ball yi o wo te ta ba wo inu ko Liverpool to wa ati bi performance ko Liverpool nsin ohun lo fa ti won fi so yi pe so wo te abi ko wo te ta ba wo inu nkan to ti wa ngba ton fe gbe iko ile to je yi pe iko to se korin ni at times iko ma hard mo falu agbabo so mo ro pe falu yen ohun lo wa nbe en to je champions
0: Emmanuel Petit ni performance yen ninu ko PSG o ni se pelu awon teammate
17: gbogbo won na ni ohun na lo je kemi so yi pe won hard mo falu e lati lo si iru nu nkan ba yen pe awon fe gbe awon ni de Bacola won fe gbe mo ro pe ko si iye ti en to ni nkan so pe fe ta ti ko rita ta ba wo n to fi di to fi da be ni pe boya Emmanuel Petit n soro ba yen ni pe tori pe je nu ko Liverpool ni taba wo igba ton gbe Isaac na ni last ni season ti won gbe by this time o ti depreciate so Liverpool ohun lo fa to ba je pe by this time now won top league ti Bacola ti ni bi 2-3 goals to ti mu awon winning goals wa mo ro pe o se se ki Petit ko ma so nkan to so e sugbon to ba ti je pe player down ti team ti player wa down kò sí bí wọ́n ṣe fẹ́ fàlù ẹ̀.
0: ọ̀gbẹ́ni olóko dáná láàrin ìṣẹ́jú.
14: Tá a bá jẹ́ nìkan wo agbábọ́ọ̀lù start tó ní tó dáa jù ní inú kan PSG 2024-2025 season nígbà yẹn nínú ìfigagbága ti ń lọ bíi 64 games ó score 21 goals ìyẹn ní sáà yẹn. Tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù yìí nǹkan tó kó bá inú kan PSG kì í ṣe pé bóyá pé individual brilliance kọ́ bí kì í ṣe pé style ti olùkọ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG fẹ́ play Luis Enrique kò nífẹ̀ẹ́ kí winger kan gbé bọ́ọ̀ mọ́lẹ̀ ó kàn máa ní o fẹ́ gé méjì gé mẹ́ta gé ẹ play papọ̀ kẹ́ ẹ progress papọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń lọ síwájú ni kì í ṣe pé wọ̀ nìkan kàn dàgbé bọ̀ ó lò fẹ́ gé yàn mẹ́ta yìí nǹkan tí ó kóba tó fi jókòó nu ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG nìyẹn lówó tí wọ́n gbé ó ju 70 million pounds sí Petit tó pè lọ kódà ní lápọ̀dọ̀ tèmi èmi á sì eré tẹ̀ kọjá Diamonde tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sí Madrid lọ gbénu kan ti Leipzig ó mọ bọ́ọ̀ gbá ju ya Diamonde lọ
0: wọn kí mori ti wọn gbé Diamonde 140 àbí nǹkan kan ni
14: owó ṣe tún ju pẹ̀lú add-on sí gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀ ń pé sangilisi ni owó tán gbà lọ́wọ́ ikọ̀ ti Liverpool kò sí add-on sí kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n owó yada monday ni adan sí tiẹ̀ so lápọ̀dọ̀ tèmi ojú ọjà tó bàjẹ́ ló jẹ́ kó wọ iye yẹn tòótọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tó jọ ọjà ọba bàjẹ́ náà ó ju player £70 million lọ.
0: Góò tí Victor Osimhen tó gbà wọlé lánàá ó mú awuyewuye lọ́wọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ló sì mú awuyewuye yẹn pọ̀ àmúbẹ̀ náà ni pé àìtètè ṣe àtúnwò góò yẹn ọ̀pọ̀lọpọ̀ míì gan padà wo àtúnwò góò yẹn ni ló ń fa awuyewuye pé orí ló fi score bóò ló ṣe jọ́fsáìdì ẹjẹ́ lójú ọjà ká padà dé ká tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kọ̀ọ̀kan tó fara sí ń bẹ̀ ká tó wá wo ìfigagbága Paris Saint-Germain àti kọ Manchester City *347*1004*1 as àyíkoto láìpẹ́ ìmọ̀ gọra rẹ o ẹ kú kalẹ̀.
18: 10th October to 31st December 2026. Spend 100,000 Naira or more on any My Dear product. Collect your scratch voucher. Scratch and shop shop. And reveal your reward instantly.
19: Over 90,000 guaranteed rewards, including My Dear chest freezer, washing machine, refrigerator, and lots more. You could even drive home the ultimate prize, a brand new Cherry Tiggo 2 Pro.
18: Plus, buy any My Dear air conditioner today till 31st December and get free installation and a free copper kit. Visit participating My Dear dealers nationwide today. My Dear, simply ideal. Terms and conditions apply.
20: Everybody could hear the eagle has landed. Talk of the town.
21: Cash share.
22: The only ultimate joy if I don't land again.
21: Season one of the Ember Winning Galore. It been coming for September. People pack money tire. Money where enter people hand up till now. They never feel to believe them. The train don't start again. Oh, start again. Oh. In the honor like this, no looking back.
23: Money make the world go round.
21: You must get your own piece of the Ember Winning Galore for this month of October. October don't land. Cash year, they celebrate Lagelu FM 11th anniversary and with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus

0: *347*1004#. Ayikoto yẹn laipẹ yi. Ayikoto ti kaṣẹ laipẹ yi. 50 meji. 100,000 kan. 150,000 kan. 200,000 naira ni a fi gbẹmí lẹnu rẹ. Bó ṣe jẹnu. Ok. Nípa pàpà ìfigagbága Galatasaray lánàá àti ikọ̀ ti Barcelona. Second goal Galatasaray wọn mú ní offside. Kílẹ̀ lè sọ offside ni àbí tó rọpọlọpọ ń fẹ́ mọ kókó ń tọ́sẹ̀lẹ̀ àbí torí wọn láǹfààní àti mú fọ́nrán àtúnwò yẹn wà. Bó ti ẹ̀ jẹ́ pé wọ́n padà sí àfihàn fọ́tò tó jẹ́ pé stance ìbọ̀ fọ́nrán yẹn wọn láǹfààní àti mú wá fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú tí wọ́n fi ń ṣe àyẹ̀wò kínní yẹn. Gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tẹ́yìn sì mọ̀ pé ẹ gbọ́dọ̀ wá di kíni tó ṣẹlẹ̀ kí lẹ lè sọ pẹ̀lú góò yẹn.
1: Lẹ́yìn ìgbà tí ò sì mẹ́rẹ́ bí kọ́nà kìkì yẹn ṣe ń bọ̀ kó tó di pé ò sì mẹ́rẹ́ kan bọ̀ sójúlé tí mètò sì mẹ́rẹ́ kan bọ̀ láti offside position tó jẹ́ pé òun ó obstruct defender Barcelona kan tó fẹ́ tó yẹ kó má jẹ́ kí bọ̀ yẹn lọ sí
0: ojúlé.
1: Èun gan tó ń na orí so lè tó túmọ̀ sí pé ohun tó ń bọ̀ láti offside yẹn tó ti interfere sí bọ́ọ̀lù ti ń lọ sí inú ilé yẹn ni ló kó bá bọ́ọ̀ tí o sì mẹ́kan.
0: So offside
1: ni ọmọkùnrin yẹn wà kó tó lè pò sí mẹ́kan.
2: Ìyá láyé ibẹ̀ náà nìyẹn.
0: Torí ìdí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé mo bí èèyàn bíi mẹ́ta kan pè mí lálẹ́ àná àwọn ẹnìkan chat mi àwọn tí wọ́n chat ni ẹni àwọn náà máa gbọ́ pé irú òjòrò wo rèé pé mo mọ̀ pé n tó dẹ̀ fa ni pé nigerian player ni ẹni tó
1: score
0: ti ta pé ok bí Barcelona ọba ti ẹ̀nà wọn sẹ̀ àní afẹ́ kí ẹkọ góò fún Osimhen ni mo mọ̀ tó fà èmi náà èmi gan rẹ́gbọ̀n kankan wò pé akọ̀ tí bọ̀ fi jẹ́ offside nígbà tí wọ́n tètè show
1: replay
0: yẹn until later tí wọ́n wá gbé picture wa wọ́n give gan wọn show replay yẹn náà picture wọ́n padà
1: sí wa ẹsẹ̀ ti kọjá
0: báyìí so martin jeramartin wà lẹ́yìn rẹ̀ though jeramartin náà bá bọ̀ yẹn wọlé ṣùgbọ́n after tí ó ti
1: tíbọ̀ ti gbéra
0: tán
1: ẹni jeramartin sẹ̀ wà bọ́ sí ọwọ́
0: yẹn mẹ́wàá even defender yẹn gan tó na orí sí bọ̀ yẹn bóyórí rẹ̀ tiẹ̀ kan bí ọ̀kan mi tiẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹsẹ̀ jeramartin kan bọ̀ yẹn wọlé tiẹ̀ so làwọn yẹn gbà bọ́ọ̀ lọ sí so later lèmi náà wà gbà offside ni lóòótọ́ kìí ṣe pé bọ́yá kìí ṣe ìyẹn jẹ nítorí ọdẹ jẹ ọdún ọpọlọpọ ni pé nigerian player ló score rẹ at least Osimhen na so nkan tó fà á ní dínà ìmọ̀ràn pé kọ́mọ̀ jẹ́mi nìkan máa ṣàlàyé ẹ̀ fún wọn pé kí wọ́n tún gbọ́ bí nǹkan ṣe rí ni. ẹnìkan ní tó bá jẹ́ Barcelona ni wọ́n kan tiẹ̀ bó lẹ̀ sí mọ́ ṣé mẹ́rin ẹni tí wọ́n padà goal lánà offside ni.
1: o lè ṣe é ṣe kó jẹ́ pé sàpé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn adarí ayò míì ń bẹ tó yẹ pé iṣẹ́ òye wọn tán lè ṣàṣeṣe wọn lè ṣàṣeṣe irú ẹ̀ náà lánàá tá yẹ pé sí òye wọn tó ṣe bọ̀ látara pé iṣẹ́ yẹ wọn tó ṣe náà wọn fi ka ó lè máa ṣẹlẹ̀ náà wọn fi gagbága míì bọ̀ kí n ṣe kó bí atorí pé jẹ́ Barcelona àìṣe ń wáyé fún gbogbo ọkọ ni ó lè fẹ́fọ́ ẹnìkan lè ní kó takò lọ́la so àìṣe ń wáyé adarí ayò èèyàn ni wọ́n bí tiwa náà. So
0: ok ẹ já wọ ìfigagbága Paris Saint-Germain àti kọ Manchester City lálẹ́ yìí ó ní word of Cancelo go Cancelo bó wọ Cancelo is offside Gordon Anthony Gordon tí ó wà ń bẹ̀ kò interfere rárá ẹ ṣàlàyé fún bó wọ Cancelo go Cancelo.
2: Ó yàtọ̀ síra wọn tá a bá sọ nípa ti Victor Osimhen ká ní ọ̀tọ̀ níbi tó sì mẹ́ kan bọ́ọ̀ sí ni wọn ò bá pè méjì offside
0: tí ẹ bá sí
2: ọ̀nà bẹ̀yẹn ní.
0: Ó tún
2: make attempt pé BBC boy lọ kó wọ́n lọ jẹ́ pé wọ́n lọ dí lọ́wọ́ kó wọ́n lè ran bọ́ọ̀ yẹn lọ́wọ́ so ká ní bó ṣe wà lọ sáìdì ọ̀tọ̀ níbi tó kan bọ́ọ̀ sí ni tá a bá sọ nípa bọ́ọ̀ ti Anthony Gordon kò ní ṣe pẹ̀lú ra wọn rárá oníkálukú dá ti ẹ̀ dúró ni.
0: Anthony Gordon wà lọ́fṣáìdì wọ́n ṣe pass síbẹ̀ Cancelo ò sí ní ọ́fṣáìdì ó ń bọ̀ Anthony Gordon ra dúró tiẹ̀ ọyẹ fún Cancelo ti ń bọ̀ kò interfere pẹ̀lú bọ́ọ̀ rárá kò dẹ̀ sí defender kankan.
1: Bẹ́ẹ̀ ni ká tẹ̀sọ́ kú bóyá di duro re nbe yen
0: o lo block defender
1: kan kan ni sin o fi disturb defender kan to fe wa bi ball te ba de awo gan o ngo koja lori boy elimi ton le lo
0: la koja lara ball be to ba igbo to yato gan ni
1: yato to gbara
0: e boja koja ko ti e debi ball rara
1: won ni keyan ma duro ko lo bi ball rara ko
0: interfere ma ni
1: kan kan disturb defender kan
0: kan disturb ti defender to ye ko
1: wa
0: so gbogbo yen ni won ma n wo ke se fe nu e ma fi fe nu so Man City PSG lale yi Itihadi PSG o won ri dada se pelu Man City nbe ri abi abi mi ni
3: akosile won be no se nkan to rajaja lo titi so mo ro pe ko Manchester City against won ni akosile to da nile sugbon ta ba so nipa match tite ni gangan mi ro pe iko Manchester City ni anfani laoko anfani wipe won wa nle elekeji ni wipe oju nkan ti awon eyan fin wo iko Manchester City bi a bi panpe to wa nle fun mo ro pe won ti yan yo
0: won ti yan yo
3: ah won ti yan yo to ri pe boya gbogbo ila ilo preyo ta awon eyan expect pe ko ma wa lori won ka won player boya won panic ni gangan tabawo
0: tip to le fape olawon agba bolu ori pe be won le ma je ko ka won papo
3: so tabawo ibi to le ju
0: match ni won si fi bere won se de lati international break tikini e hot lowo
3: ibi to de le ju ibe na ni won ti koko yan yen le ni England
0: be mo o tun wa joke ta
3: so to wa je pe DJ UEFA Champions League le mi ro pe
0: ti won si wa nle won
3: mi ro pe boya player yen le wa lori e so ele ti mo kan tun wo na ni pe oluko ni ko ti Manchester City mo ro pe ise yi o fe bi mo se won o fe ro lorun ju igba ti oluko ni Pep Guardiola gan se igba ise Manchester City lara nkan ti mo ri nbe ni pe ta ba wo ise yen so rorun to de fa oju wi pe o ti study o lanfani lati ma wo ise fun bi odun meji
0: be ni
3: ko to gba
0: apart from po ti gogo si se nbe
3: o tun ba ba yan fa o da biru ise si de ni fa si o
0: ki lo ni lo
3: be ni so o de ni good relationship
0: be lawon alakoso
3: oluko ni to ti e to lo nbe so mo ro pe iyen na fun kan ti o help iko Manchester City lowo so lapodo ti temi mi o ro pe player kankan wa ta ba wo last 5 game won lanfani lati bori gbogbo game yato si pe won bori clean sheet bi merin abi meta ni won ni le to je pe bon se mi awon alatako to won ki n saba mi awon ti won be le to je pe iko PSG ta ba wo awon o fi be ni clean sheet bayen lo to last 5 game ti won na won bori merin ninu marun ni but clean sheet won keep e so le to n salaye pe eyin iko Manchester City won se da lowo waju o na na tun da leyin so lapodo ti temi le ni mi ri nkan ti PSG ni ti won ni ti iko Manchester City o ni so lapodo temi mi o ri won bi igba ti won ta omi ni figagbaga yen
0: ta ni o bori
3: iko Manchester City ma
0: bori all the way
4: ta ba se enika wo ifigagbaga meta seyin ti won ti gba ni ile Man City iyen ko PSG to si wa iya na lo je ni gugu e go kan lo lanfani ati mi nigbati iko Man City mi ma yun ti e sugbon o ni akole kan koju awon iko to ba wa lati le gesi ninu di UEFA Champions League bi ifigagbaga bi mesan seyin iko iyen ko PSG mo so nine last 9 games ninu di UEFA Champions League o na meje o ta omi meji koju awon iko to ba wa lati ninu dije ti league le gesi sugbon nkan ti mo kan wo ni pe iko ege agbabolu ti PSG o si get ara won to to sugbon iko ege agbabolu yi to ba n ku lonu dije league to ba di Champions League o ma yato and due to style ti won play yen oluko ni Luis Enrique o nilo lati sora fun kankan ko ma play high line oga awon oluko ni to mo bo se n beat high line ni oluko ni Man City
0: Maresca
4: to ba play high line ko ju Maresca two touches o ma break high line yen line ni offside Barcelona danwo against Maresca and Chelsea o je iko ege agbabolu Brighton and Overbion won danwo against Maresca Chelsea nigba ti won fi laju ri goal ti pe merin first half second half won pada chase game ni so to ba lohun fe play high line yo jiya
0: highline ni number 1 to ye kokoko moju to le ni pe o mo gboro
4: je ni highline o
0: yo beat e
4: o ma now a o ma beat ti o ni wall side o ye ti o si ma mi awon yin
0: ta ni ka ma focus
4: ti PSG highline ye mi o ya ogbon wa to ma da si like play highline
0: ta ba si wa ti a play
4: yo jiya
0: so ka won yo gbe
4: kan gbe mi city
0: kan fi
4: kan foko agba si
0: nidi bo n lo so be tita.
1: Eh mi ro pe leni o e fi gagaga to ma lera die ni.
0: Really?
1: Papa ju lo fun City.
0: Really?
1: Pe PSG, mi PSG gege bi pe pressure o se lori ti won jujuju, mo. Latara pe back to back
0: lati gba.
1: So ile ti o te celebrate lo ile de France, mi ro pe lo lo bayi, iko e wa na fo kan bale. To yato se gbogbo tan ti fi gba nkan ibo. Bon temi kan wo ye si oju pe gbogbo bi ifarapa boya mi mo boya Usman Dembele ma pada. Iyen leni to lo ba lure ofe ati pada mo ro pe iko gege bi nkan ti ogbeni oloko dan so lati bi last two season ti a ti n gba Champions League a ri pe iko e gbogbo ko ta ti wa lati le gesi iya ni won ba bo lo podo won so won de ton wa ni anfani pe iko lati le gesi ma saba koju won ninu DJ UEFA Champions League lati bi two season ago
0: so what you are used to
1: what you are used to in legacy so lapo de mi ro pe gbogbo ya meta ti a je lera lera iyen na ti add a stop lane la kodo temi tori mi ri PSG pe won mu nkan bo
0: won mu nkan bo
1: ta ba bori won ta
0: omi won le padanu
1: neti
0: awon eyan o gbe win or draw
1: eh loruko ga
0: loruko
1: olori loruko olori olori la gbori fun o
0: ori wo
1: olori la gbori fun
0: je ka won olopo gbo ko ngori yakka
1: olawale
0: o ti gbori oso
1: olawale
0: gbo ma yin ni
1: olawale olori la gbori fun o
0: bangbere tawa ara eleyele ba gbo ni isin pon gbori ki ti an ba invite e
1: won o ti ye won e ba ma yoruba ni won
0: ni kini
1: olori la gbori fun
0: ofin omo yoruba ofin omo yoruba kankan to wi lo fin mo
1: olori la gbori fun
0: ta lo gbori fun
1: olori alaji
0: okay omo babo ma on wise ma babo baun ma babo baun ba n pe awon ti an fe gbowo cash e jare ori e to gbe ka ki ma babo 081 lo bere 4627 lo pari re be a ma gbo nkan ni

0: 0440 lọ parí ẹ 0800 0440 tó o bá ti ṣe tọ́tọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó ọ̀fẹ́ bá sọ má gbé kọ́ọ̀lù ọ̀wá gbé kọ́ọ̀lù ó gbé ibi rédíò àtún wá ń se ẹ̀lú ọ̀wá ń se bí ìgbà tó yẹ pé bóyá ẹ̀yin lẹ kó wa jọ bì. Ẹ̀lo ẹ káàsán jàre.
1: Ẹ káàsán o.
0: Akúrédé wo yorùkọ yín àtàdúgbò tẹ wá yín sà.
1: Ọláwìyí Ọlátọ́jú ní ìdí ayọ̀ rẹ mọ̀.
0: Ìdí ayọ̀ rẹ̀ igba wo gangan lẹ ti n pilẹ kaṣẹ.
1: Bẹ́ẹ̀ mo bá mo ta nígbà pẹ̀lú oṣù mẹ́rin mo pilẹ̀ láàárọ̀.
0: Ẹ wá ẹ padà lẹ́yìn àbí ẹ ti stop tẹ́lẹ̀. Ṣé ẹ ti jẹ rí?
1: Mi ò jẹ rí o.
0: Ìgbà tẹ́ ẹ jẹ náà lẹ fi bínú kọ lẹ̀.
1: Ìbínú kọ lẹ̀.
0: Ẹ wá padà dé báyìí.
1: Mo dé ti
0: gan. Ẹ lọ túnra mú àbí.
1: Mo lọ dé ti gan ni, I'm sad.
0: Ada kò burú. Ẹ káàbọ̀ padà. Congratulations ẹ̀yin lẹ́jọ́ 50,000 naira lọ́sàn-án yìí. Kò mọ̀ máa pè yín láìpẹ́ ìṣẹ̀gbọ́ customer care máa pè yín. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ lọ sórí 100,000 naira. 100,000 naira. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀. 0185 ló parí rẹ̀. 080 ló bẹ̀rẹ̀. 0185 ló parí ẹ̀. 100,000 naira.
1: Hello.
0: Ẹ káàsán sà.
1: Ọláwálé Hamsat.
0: Ṣé dáadáa lẹ́wà sà?
1: Dáadáa ni o, yẹ sà, ẹkújọ́ mẹ́ta sà.
0: Ọjọ́ kan pẹ̀lú orúkọ yín àtàdúgbò tẹ wà yìí sà.
1: Wálé ló ń sọ̀rọ̀ láti ṣàlẹ́yìn sà.
0: Challenge ìgbà wo lẹ ti ń play kaṣẹ?
1: Bẹ́ẹ̀ sà.
0: Ìgbà wo lẹ ti ń play kaṣẹ?
1: Àti last 2 years ẹ kò gbọdọ̀ jẹ rí.
0: Ẹ ti jẹ rí, ẹ̀hán kan bẹ tí ètí jẹ rárá. Congratulations ẹ tún jẹ 100,000 naira lọ́sàn-án yìí. Congratulations. Wọ́n á pè yín bá ṣe pè yín gbà tẹ jẹ́ ń jò ní ìyẹn. Ẹ já lọ sórí 150. Ẹ já lórí 150. 080 lọ́bẹ̀rẹ̀ eléyìí 3135 ló parí ẹ̀. 3135 150,000 naira. 150,000 naira. Ẹ káàsán sà.
1: Ẹ káàsán.
0: Akúrédé wo yìí sà?
1: Ẹ sà o.
0: Orúkọ àtàdúgbò tẹ wà yìí sà?
1: Kazeem orúkọ mi fún mọ́lẹ̀ ní kiri.
0: Ṣé ẹ ṣe Kàsódì bàbà tí máa ń bá gbà ṣerun?
1: Mi ṣe Kàsódì bàbà o.
0: Ṣé kí lẹ̀yìn ṣe sà?
1: Pẹ́ńtà mo ṣe sà.
0: Pẹ́ńtà lẹ́yìn ìgbà wo lẹ ti ń pè káṣẹ?
1: Láti ìbẹ̀rẹ̀ oṣù náà ni.
0: Òkè ìbẹ̀rẹ̀ oṣù ni. Mélòó lẹ ti jẹ? Ọ̀dà congratulations ẹ̀yin lẹ jẹ 150,000 naira lọ́sàn-án yìí.
1: Ẹ̀lọ́n ṣe o.
0: Agbègbè bọ́lẹ̀ wà lù kiri.
1: Sọ́wọ́yè ní kiri.
0: Àtòsí ọ̀dọ̀ àgbà náà ni kò jìnnà síra wọn. Ẹgbẹ́ dábì ìlú òun gbé kò jìnnà síra wọn. Wọ́n pè yín sí ẹgbẹ́ wọn ó bèrè àkáǹdì tèzí yín. Ẹgbẹ́.

0: Anko wa lawo la lo
1: ni o ba ra won mo duro segesege
0: duro regi
1: awon to nsoro oju to nse kini o shana wa le ah o ta lenu o ta lenu
0: o te nse ti blue yi
1: ke lo sele gege
0: nbo o sheri o shana
1: befu
0: oh my god
1: o ta ta wa lo ta ta
0: o shana o yin shana
1: wa lo ta
0: o ba won shana on chano
1: on tata tajo ah bo se ye ko ma lo niyan e ja ma ki gbogbo bi e ti on ton sana
0: on ton ya cha
1: oju ton so gesi hey ego awa na ko eledura lo se wa be o
0: adupe
1: ko si ronu ni bi ta wa yi rori ni eledura fi jin ki awa e je ka na mo ki pe se owo ise so nya so gbogbo so lo lo lo gerege e gbodo repeti
0: e gbodo su egbe
1: on ko won o gbodo je ke wa wo susu ke le lafojusun yin mo eyan mo tepele mo ke mo te si owo waju nitori wi pe adro bayi ni gbeyen wuro akiyin wi pe e ka so e kwataro e ku gbiyanju ekanya mo lo abire ikani adani akoko ni be ikani akoko re tin gbon satagun lati afi fofun balawu adugbo felele ni lubadan ina lati gbo siba kare fun yin pe seun ta eyan ikani omo lo abilayo e ja pade ni atayeru jara ni agbayo jopo Facebook ni tona splash fm 105.5 ibadan e like e love e share comment yin e je ki o ma gbera pa ba n bari e ba wa pin ni mewa mewa ko yeke ko duro tan yanyan omo to duro tan bi obim bim omo bi obo kun ejo odo omo to duro tan
0: ohun ti mo fi pe hun ni ke fi
1: okay
2: obim bim
1: o shadow si won o shadow shock won be yen o wa se won bakan e ma bo wa fe ke fi fe ran to di pe kan ni omo luabi kan ni alayo ni o be ibi oni be ni ko kan wa
0: amu
1: ake wa le di onijogbon be awo mu wa ke le dodaran amu ake le di damu adugbo e mo si karibonu be yen ba fi jalo yin bayi e mi chonu e da ile e mo woran be ni tori pe iran wiwo ki foju tonla ni alade laja loko temi ye royin ni awoko sere omo ton so ton so ton guraye apere ire omo lo abi wan ori yin o wa mbe
0: so emi na ki wa mu ni e ka san o te bi la de lo ko ni je gan ko gbi royin na
1: le
0: ni kan ya mo lo abi yes sir
1: a won di wura niyan
0: yes sir
1: me tun ma n pe ni oke ibadan
0: yes sir
1: o n kan ina na ni mo tun ma n pe ni oju lowo omo ogbo mosho
0: be ne
1: be ne
0: e ka bo si royin gan ko gbi splash fm 105.5 o na leye oya e mo ba wa ka lo
1: ada egba won ni ajo eleyi to nse ko kare ipe ni yonjije ati mimo lawujo ati amo si ajo nafdac won ni o ma ti sese iwadi alagbara ngba won lo tara tara won ni e je mo bi pe awon nkan to je ayederu won ti ka fi won bayi ile ise korodo ti o so dile ise ti o tin pọpọ kupọ jade faraye won na belu won loju ija ni o ke wa ni gbolohun to bo ta bombo pelu akosele oju we ikerin din logbon iwe royin the nation egbo losan oni
0: to je kemi o lo se a ipinle kwara o pelu iroyin eleyi to n ba ni lokan je won ni ile ise olopa na lo ti mu baba kan ati iyawo re lori esun wipe won di aje omo kekere kan omo birin kekere lori wipe 100 naira po ra bo lo se je iru idi aje wo ohun na ni won di aje omo ye to fi wo won dele olopa yin o ti mo pe ru di aje be leyi ti o to ne ko lo ko gba wa tori 100 naira
1: tori marun pe 100
0: naira iwe royin the punch lo gbe royin na
1: abola ikeji oro ohun ka won ni ile ise omo ogun orilede Nigeria won wole kan le sipele Adamawa won ni bi o se nde be baye e ja mo pe opolopo awon agbesumo mi ti ofura si o mefa lara won lo de lule gbigbigbi won dagbere faye gbe inu be ni wa se awari awon nkan jabukubuku ni o e ti a fi se be ba nkan je ma won ara lo lara sugbon abola ikeji oro na lo gbe a lo si akata ti ajo asobode nile Nigeria àwọn náà fi òtẹ́lẹ̀ wípé ọwọ́ ṣẹ́dunlẹ̀ púpọ̀ púpọ̀ jù níbo lọ́wọ́ ṣẹ́dẹ́dúró aláàbòdewó lọ̀rọ̀ òun kan gbáǹkọ́ gbìn nìyẹn fọ́tọ̀sán ò ní o.
0: ìròyìn eléyìí náà ló ń sọ wípé àwọn ọmọdé mẹ́ta kan náà ni wọ́n mọ̀ ti já sínú odò ẹja kan eléyìí tí wọ́n ti pa tì tí wọn ò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́.
1: ìkúnlẹ̀ àbíyá
0: mọ́ àwọn ọmọ òun kọ́ o wọn ni wọ́n jábọ́ síbẹ̀ wọn mumi yó kí ló wá gbẹ̀yìn àwọn ọmọ náà kọ́lọ́ elédùmarè kó ṣàánú wa kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa kó máa fi ṣọ́ àwọn ọmọ wa náà
1: o.
0: ìpínlẹ̀ delta òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ló ti wáyé.
1: kọ́lọ́run ọba kí ó máa ṣọ́ wa ń bẹ̀ o. wọn yóò dá gbáǹkan gbè mí rèé wọn ní àwọn èèyàn mẹ́tàlá kan lọ́wọ́ ṣẹ̀kún òfin gbámú. ìjẹ́ kí ni ẹ̀sọ̀ tí wọ́n fi kàn wọ́n. àwọn ìdíwúrà wọn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta láhùn wọn bá gbé àwọn gba awórobo wọn ó di wọ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú òpópónà wọn bẹ̀rẹ̀ sí ní máa pariwo wọn ń pọlọ́ntíà wọn bẹ̀rẹ̀ sí ní polówó ọjà lónìrànjìran ọwọ́ òfin gbọ́n mú gbálẹ̀ fẹ́fẹ́ kọ́ mọ́nú ó dẹ̀pínlẹ̀ èkó gẹ́gẹ́ bí agbègbè kan nílùú ilé-ifẹ̀. ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ gbáǹkangbè fọ́tọ̀sán ò ní o.
0: tó ọkùnrin kan rèé o tó tún wò kóíkóí lákàtà àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn wípé àwọn nǹkan ìlú àwọn tó máyédẹrùn bíi transformer òun lòun máa ń bà á jẹ́ wọn ní ọwọ́ bá o ní ìlú kalaba ti sọlú ìlú ìpínlẹ̀ cross river òun náà lọ́wọ́ ti bọ ọkùnrin ọ̀hún ó sì ti wà lákàtà àwọn ọlọ́pàá. ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: abala ìkejì lápá ọ̀dọ̀ mi ò náà ní jẹ́ ká tún gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbé ọmọ tó kàn wọ́n kú gú kọ́lọ́run ọba kó ṣàánú fún wa o. ìpínlẹ̀ ti delta wọn ni bákan náà lọ̀rọ̀ má ṣe rí níbẹ̀ hùn nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí wọ́n fi ń tọ́ka ò sí àwọn ọ̀dọ́ ń bẹ̀ ń pé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbé wáyé kí ni gbólóhùn tí wọ́n ń sọ ilé ìtaniyàn lọ yẹ̀ wò níbo wá ni ọ̀rọ̀ dé dúró. ìwé ìròyìn daily post náà ló ṣe bẹ́ẹ̀ tó gbé àgbọ̀nyẹ́bẹ̀ o ṣe ti gbọ̀nyìn lọ́sàn-án òní.
0: ní ìpínlẹ̀ èkó wọn ní àwọn èèyàn márùn-ún náà ni wọ́n máa fara pa yánnayànna lásìkò tí ọkọ̀ ńlá kan tó ga ní ìwọ̀n 140 ẹsẹ̀ wọn ní wípé ṣàdédé lọkọ̀ òun ò bóyá sọ ìjánu rẹ̀ nù ni ló lọ rèé rà mọ́ àwọn ọkọ̀ méjì kan tó jẹ́ ọkọ̀ akérò ní ìpínlẹ̀ èkó wọn ní àwọn èèyàn márùn-ún tí wọ́n jẹ́ èrò náà sì ni wọ́n fara pa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: ó dà kọ́lọ́hún kó gbà wá níbẹ̀ o.
0: kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa.
1: àmì àṣà ìdúmarè. wọ́n ní ọwọ́ ṣẹ̀kún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló ṣe bẹ́ẹ̀ ó máa ti tẹ ẹnìkan tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè India. wọ́n ní àtàwọn méjì mìíràn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ o. wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni wípé wọ́n mú awakọ̀ kan ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn. wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wọ́n tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. wọ́n kóyà fún wọn lù ú bíi kókú bíi kóyè bíi kọjá fáàbù. ṣùgbọ́n bó wá ni ọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ tó wá dé dúró. abala ìkejì ọ̀rọ̀ ọ̀hún náà níjà tún lè gbọ́ pé ẹnìkan farapa. bẹ́ẹ̀ ni ìjàm̀bá iná ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ ìyẹn ní ìpínlẹ̀ èkó. ìwé ìròyìn the punch ló jẹ́ ká tún rí yan gbọ́ àwọn ògbọ̀n lọ́sàn-án ò ní o.
0: tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé àwọn olókoòwò nípínlẹ̀ ọ̀yọ́ náà ni wọ́n máa ṣe ìfẹ̀hónúhàn o lórí àwọn ibùsọ̀ ṣọ́ọ̀bù tó jẹ́ wípé 2 million naira o náà ni wọ́n powó rẹ̀ ṣùgbọ́n eléyìí tó ti wà ní àkọ́pàtì ọjà abo gangan àwọn òwò gangan ni wọ́n jáde tí wọ́n ṣe ìwọ́de yìí. ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ sì gbọ́ tásìkò bá tó.
1: ó dá ẹjẹ́ ká padà sí àkàtọ̀ ọ̀dọ̀ mi ò lè tó ń jẹ́ ká rí gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbé mìíràn rèé. wọ́n ní ìdílé kò sọ́kọ́ ilé wọn ti ń jọba àwọn náà ni gbogbo ẹbí wọn ò wọ́n ní wọn ti sọ ọ̀rọ̀ kan wọ́n sì kọ́ ìwé ẹ̀sùn àti ìkìlọ̀ tó lágbára ni. wọ́n ní ìkìlọ̀ ọ̀hún náà lọ́lọ́ wípé ẹ dákun o wọ́n gbé ẹ̀yìn èèyàn pátá èyí tó jẹ́ pẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń kárakáta ẹ fi ògùn bọ̀ ẹ mú bẹ́ẹ̀ ẹ fi ṣe bùgbé yín. wọ́n ní ọfọ ní àwọn gbèdéke ìlànà ìkìlọ̀ kí wọ́n á ní nǹkan tó bá dé. ṣùgbọ́n abala ìkejì ọ̀hún náà ní jẹ́ ká máa tún rí gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ gbáǹkan gbé yìí ọmọ lágbára púpọ̀ jù. wọ́n ní ẹ̀gbọ́n báyìí o ilé ẹjọ́ náà ló ti ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ṣíṣe àdáyanrí 20 October lórí ìpẹ̀jọ́ àtíkù sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí yẹn gbọ́ ojúwe 25 ló wà a ó gbọ́n yẹ́bẹ́ sí ẹtí gbọ́yìn lọ́sàn-án ò ní o.
0: ní ìpínlẹ̀ Benue wọn ni ìjọba ẹ̀bẹ̀ ńkọ́ náà ló ti gbé àwọn ilé ẹ̀kọ́ méjì kan ti pa wọn ní ṣe eré àwọn ilé ẹ̀kọ́ yìí náà ni wọ́n jẹ́ ti aládàáni lórí kí wá ni wọ́n gbé wọn ti pa fún o wọ́n ní lórí àṣemáṣe àti àtìtàpá sí òfin eléyìí tó wà ńlẹ̀ nípa ìwé eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ mọ lò àti mímọ dẹyẹ sí àwọn akẹ́kọ̀ọ́ àti ìdíyàjẹ wọn ìwé ìròyìn the guardian òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún o àwọn ilé ẹ̀kọ́ aládàáni méjì náà níjọba ìpínlẹ̀ benue ló ti gbé tìpa.
1: Kọ́lọ́hún ọba kí ó ṣàánú
0: o.
1: Ó dà jẹ́ ká túwọ̀ yìí torí pé gbáǹkọ́ gbè ní wọn ni àgbáríjọpọ̀. Àwọn oníṣègùn òyìnbó náà ni wọ́n ti ń ṣe àlàyé wípé ìgbáyé gbádùn àwọn obìnrin láwùjọ ọmọ ṣe pàtàkì púpọ̀ púpọ̀ jù àti kí ni nípa ká jẹ ká mu ká ná ká lò ká wọ̀ níbo ni wọ́n á mú ọ̀run tí wọ́n fà lọ dé báyìí. Gbáǹkọ́gbè àgbọ́dọ̀ má gbọ́ ni a gbọ́n yẹ́bẹ́ sí ẹ̀tí gbọ́n yín lọ́sàn-án òní.
0: Ní ìpínlẹ̀ Bauchi wọn ni ọwọ́ ba àwọn mẹ́ta kan o fún ẹ̀sùn níní oògùn olóró ní ìkápá wọn àti bíbá àwọn ọmọ kéékèèké ṣe òun kò tọ́ jíjà ìbálẹ̀ wọn àti àwọn ẹ̀sùn onírúurú òun náà níléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ló fi kan àwọn tí ọwọ́ bá òun o àwọn mẹ́ta náà ló sì ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Má ṣe kọ́lọ́hún ọba kó ṣàánú fún wa o. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àkórí yìí náà ní bẹ lórí tábìlì wa ní ìkànnì ti ọmọlúàbí wọn yá ọ̀pọ̀ àánú ṣẹ́kẹ́ ní ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà lápá ibi tá a wà yìí o. A fẹ́ pín owó fún yín àjọṣepọ̀ tí ò lówó nú a fẹ́ gbára wa ni pín owó yẹn fún wa ọgbọ̀ gbà ni o.
0: Bímbọ ìyá ẹ
2: gbáǹkọ́gbè gbáǹkọ́gbè ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyàn.
3: Babe, why are you frowning for me now?
4: Woman, make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Cause with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Ore, bẹ́ẹ̀

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá bí ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Wow, mommy, today's golden moon is milky.
4: Mine too.
5: Marvel the year. Well done. But please, he's been managing the milk small now.
6: It's so meal. This is golden moon 3-in-1. It comes with milk already inside.
7: Milk already inside? Since when?
8: Get golden moon 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden moon. Make every day golden.
9: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n-mọ̀lúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
10: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
14: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807 112 4000.
14: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
15: Your Nescafe is not just a drink, it's your

0: aja ko n tun ba ti ya kan
1: o ti ya na ju
0: ko gbadun gidanwa ti lo jai lori tabili kan ni ti omoluabi eyin eyan we ma lo si atayeru jara ni agbaye e ba ni like e love be ni ke ba ni share comment yin e je ki o se be ke o ma gbera ni o wa yoda e je ka lo taratara sori oro kan ile to je wi pe o gba nko koda o tun gbe won ni isele yi o ona lo se ni laanu nitori wi pe awon to kan awon ni won mo o won ni bi abanika wa taratara awon asekun ile se olopa ni ipinle oyo na lo se be o te enikan to je omo bibi orilede ti India ati awon meji miran won ni eri bi abanika so ni eni eje eta irin won je osise ileto abo won ni esun na ni afi nkan won bayi o pe awako meji kan e to je ti ile ise nla to gboro to nta awon ohun elu eto ogbin ato ntenu nje le to je pe ile ise ohun wa ne maro se ko silo Ibadan won ni eje mo pe isele ta nso nipa re ye awo asekun ofin orilede Nigeria ona lo lo taratara hey ojilowo omo gbomoso won lo wa won lo be lo bere won ne ba mo pelu fun na mu ni maworan mo se owo enikan e to lo be lati ayelujara won ni eje mo bi pe foran mu ni maworan mo se owo eniun ona lo nse afihan a meteta na nibi ti ati mu awon ako mejeji ohun won ni eje mo bi pe awon ako mejeji toro kan won bere si ni fiya je awon eni eleni ni o leyi to si je pe won tun te eto omo niyan won loju ninu gbonu agbanso fun ise olopa nipinle yi DSP Ayonade Olayinka awon te pele ma toto na wipe commissioner fun ise olopa Abimbola Ayodeji Olugbenga ona ni o pase ni waran social pe oya egbe iwede alagba kale eyan gbodo seru eye ko wa be ke o tun lo be won ni afurasi akoko olowu oluwadami lare ati eni keji re so deke Olamide o won ni amejeji ti an so nipa re ye won je osise leto abo leyi to si je pe won sise pelu ile ise toro ohun kan won ni eni keta won ona ni Ajit Singhel eni so nje eni odun 44 to si je omo orilede ti ile India nigbati won pari atotonu won ni eware bayi be eni to ni oko bogini ti an fi n bo keru ake pelu sarafa won ni okun na na eni odun 47 ni o ona ni amo mu mole leyi to si je pe mimu ohun ti an mu won ni nje ki lo fa sababi taya ti baje o tayo baje o won ni eje mo pe in to fala lori na re nigba ti won pari atotonu won ni omu eni eleni oniyan loniyan won ni eje mo pe won lu o emi re si fe le bota ko tun dagbere fun le aye pelu won ni se wari fun amu ni maworan mo se owo eni un o lo gan fafa ni atayelujara o kaluku na lo bere si ni soro pe ah iru ewo re oluwa mi ewo re agbani leti orunkun bere si ni seje ejambo oro deduro won ni sekun ofin ti gbe won le janto baye won jokere wa labe ebawi ofin le wa iwe iroyin the punch lo je ka ri gbo gbankan gbinu fun ti osan oni o
1: to gbankan gbe leyi na lo n gbe mi lo si ipinle Kwara o won ni ile ise olopa ipinle Kwara na lo ti mu enikan o eyin oni to je baba fun omo odun mejila kan omobirin omo kekere ohun ati iyawo baba re eleyi ton fe le iya re lori wipe won diyaje omo kekere na o to si je wipe won ni eyin re bayi ibara adi re ohun na ni won si n gbe ikoko gbona won n gbele lori wipe omo yi so 100 naira nu won ni omo na ni won poruko re ni Mistura Babatunde won ni ki se yun nikan ni iya ti won fi je omo na o won ni se ni baba re lo tun mu waya na lo ko bu omo na bi pe yan lu bara leyin eleyi ton ni wipe omo na ni won gbe soya le lori wara soya eleyi ta mo si beske wipe ko kiri lo fun iyawo baba re o to si je wipe omo na lohun ori 100 naira mo won ni eni ti se alakoso fun ile ise olopa ipinle Kwara Ojo Adekimi na lo soro won lasiko to n ba won akoroyin soro nilu Ilorin gege bo se wi oni wipe oro yi o de odo awon olopa nigbati eyan kan ti oro na ko lominu ni agbegbe idi igba adewole ni ilu Ilorin wọn ní ẹni yìí ló ṣàdédé rí ọmọ débìnrin náà níbi tó ti ń ra jẹ́lú ní ilé ìta ògùn kan eléyìí tó wà ní àyíká wọn ní ibẹ̀ lẹ́ni yìí sì wò pé kí lọmọ yìí fẹ́ fi jẹ́lú ṣe pàápàá jùlọ bó ló ṣe wà níta ní irú àsìkò yìí wọn ní eléyìí náà kọ náà sì ni ó ṣe mú ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí ẹni náà tí ó bi ọmọ náà léèrè pé kí lòun ṣe ń ta kí ló fẹ́ fi jẹ́lú ṣe kí ló ṣe ọ́ igbá kan àwo kan ilé ìtọ́ ọmọ náà sì fi rojọ́ fún un wípé òun sọ ọgọ́rùn-ún náírà nù ni wọ́n ní wọ́n gbé kòkò lé òun ní bàràdì kòkò gbóná wọ́n gbé lé òun ní bàràdì bàbá òun tún mú wáyà náà ó tún ń fi na òun nínàkunà wọ́n ní ní báyìí o bàbá náà ń kọ́ ó sì ti wà ní àkàtà àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara bí wọ́n ṣe wí ṣáàjẹ́ ká ṣe sùúrù ohun gbogbo níwọ̀n tún wọ̀n sí ní èbí bàbá ẹ̀ náà ni
0: bàbá kí bàbá
1: bàbá rẹ̀ náà ni
0: ìyàkíyà
1: àbí
0: bẹ́ẹ̀skẹ́
1: ẹ tó kàn yàtọ̀ ni pé ìyá ẹ̀ ò sí nílé bàbá ẹ̀ ti fẹ́ ìyàwó mi
0: tẹ wá parí ṣé bàbá kí bàbá tán
1: ìyá
0: fẹyẹ lọ
1: àbí
0: bàbá kí bàbá
1: ẹni ẹlẹni mọ gbà ṣe wá ṣe
0: àmì ìyá náà sì di ìyàwó náà sì di kùmọ pé bá ti ṣànà
1: àbí
0: lápadà wàá ṣòní
1: gbogbo ọmọ tí ẹ lọmọ ẹni
0: kọlọrun gbà wá
1: bá mi
0: ẹni òye báyé ní sọrú yún
1: àfi sùúrù
0: ọdẹ èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àgbẹ ọṣùbà káre fún yín ẹ máa bá wa ṣe ní mẹwàá mẹwàá ẹnì kọọkan ni wàyí ó dẹ jẹ́ kẹ̀mí ó gbé alọ tààràtàrà ọ̀ sórí ọ̀rọ̀ kan ilé ìtàn jẹ́ ká rí gbọ́ pé iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n kó rodo púpọ̀ jù wọ́n ṣiṣẹ́ kódà wọ́n ta ta ta ò wọ́n ní gbígbéra ọ̀hún tí wọ́n gbéra tán wọ́n lọ báwọn ikọ̀ kan ilé ìtàn jẹ́ ti àgbésùmọ̀mí wọ́n ní kódà àwọn ikọ̀ ti iswap lẹ́yìn tó sì jẹ́ wípé wọ́n ṣe ìkọlù sí àwọn agbègbè kan èyí tó jẹ́ ti òṣìṣẹ́ ológun tó wà ní gàràha wọ́n ní ìjọba ìbílẹ̀ kan tí wọ́n ń pè ní ongi ní ìpínlẹ̀ ti adamawa òun náà ní ìṣẹ̀lẹ̀ gbàǹkangbe ọ̀hún òun náà ló ti wáyé nínú gbólóhùn ẹnìkínlẹ̀ tó ń délé gẹ́gẹ́ bí olùṣekòkárí ètò ìròyìn wọn níbẹ̀ nígbà tí mohammed goni ẹni tó kéde ẹ̀ yanya pé ẹ wo níbi ọ̀rọ̀ ti dé dúró báyìí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà àwọn ṣiṣẹ́ takuntakun o ó ní báwọn ṣe gbéra báyìí àwọn lọ ká wọn mọ́lé ni o ẹ fi mọ̀ wọ́n o ọ̀nà fi hàn mọ́ o wọ́n sáré kàbàkàbàkàbàkàbà gbogbo nǹkan burúkú tọ́jú ohun ìjà wọn ó náà ní wọ́n fi ilẹ̀ ó ní ìjà ń kọ́ o ọba fi àwọn fìjọ ń pẹ́ta ó ní láì tiẹ̀ ní dùnà pẹnu rárá ẹnì kínní ẹnì kejì ẹnì kẹta ìkẹrin ìkarùn-ún ìkẹfà ó ní aṣubú lulẹ̀ gbígbígbígbí ni o wọn bá kúkú ṣe bẹ́ẹ̀ wọn dágbére fún ilé ayé nígbà tí ó tẹ̀ wájú nínú àtúntunú rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ wípé àwọn rí àwọn ọta ìbọn èyí tó jẹ́ bíi mẹ́tàdínníàádọ́rin ó ní ọ̀tán bẹ́ẹ̀ o AK-47 irin burúkú ti fọná àrò lẹ́nu ó ní mẹ́fà rẹ̀ òun làwọn bá ń bẹ̀hùn bẹ́ẹ̀ ni AK-11 ọ̀nà tó bá yan náà bẹ́ẹ̀ mọ́kànlá rẹ̀ làwọn tó bá ní apá abẹ náà ó ní ọ̀tán síbẹ̀ o àwọn ta ìbọn kan eléyìí tó gùn ṣọ̀bọ̀lọ̀ ṣọ̀bọ̀lọ̀ tó ìwọ̀n 7-2-6 ó lé yùn náà àtúnka mọ́ àkàtà wọn ọjọ́ 137 rẹ̀ òun náà ni a bá ìyẹn ka 157 nígbà tí ó parí àtúntunú rẹ̀ o ó ní ọta ìbọn yìí tá à ń sọ nípa rẹ̀ yìí kódà ti NATO ni o ó ní kọ̀tán síbẹ̀ àtúrí àwọn ọta ìbọn míì tó tóbi bàǹbàǹbà àti àwọn àdó olóró eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó pọ̀ nílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ nígbà tí ó parí àtúntunú rẹ̀ o ó ní agbẹnusọ fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ó ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ó là tán bá ẹ̀rọ léwọ́ èyí tí inf tó tẹ̀lé òun ó là bá lọ́dọ̀ wọn ó ní ọ̀tán bẹ́ẹ̀ kódà wọ́n tún ní àwọn ẹ̀rọ tí ń gbóhùn tí ń káwòrán tí ń ká gbogbo rẹ̀ lẹ̀ ó ní ọ̀tán sí bẹ́ẹ̀ àwọn àpò kan téèyàn lè wọ̀ báyìí agbòjò nìyùn ọlá abámẹ́ta lọ́dọ̀ wọn ó ní ọ̀wá tán bẹ́ẹ̀ o àwọn aṣọ náà tó jẹ́ pé ọjọ́ olówó iyebíye àtúbàyàn náà ní àkàtà wọn ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí gbọ́ gbàǹkangbèrè fún ti ọ̀sán òní o.
1: ẹ jẹ́ ká gbéra lọ sí ìpínlẹ̀ delta wọn ní wípé àwọn ọmọdé mẹ́ta kan náà ni wọ́n mọ̀ ti mú mi yò nínú odò ẹja kan eléyìí tí wọ́n ti patì ní ìpínlẹ̀ náà wọ́n ní àwọn ọmọ òun náà ni wọ́n sì wá látinú ìdílé kan ní ìlú tàmọ̀ sí agbára ọ̀tọ̀ eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ àríwá ugeli ní ìpínlẹ̀ delta wọ́n ní orúkọ àwọn ọmọ náà ni great anthony ìpera ọmọ ọdún mẹ́fà goodluck anthony ìpera ọmọ ọdún mẹ́jọ àti vegba gt ìpera ọmọ ọdún méjìlá wọn ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni wọ́n sì wá láti ìdílé ìpera ní àdúgbò awíye eléyìí tó wà ní agbára ọ̀tọ̀ wọn ni bí wọ́n ṣe ṣàdédé náà ni wọ́n rí àwọn ọmọ yìí mọ̀ eléyìí tó sì jẹ́ kí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ wá wọn wọn láti mọ̀lẹ́bí àtàwọn ará àdúgbò náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ yìí káàkiri wọn ni eléyìí tó sì jẹ́ pé kò síbi tí wọn ò wá wọn dé wọn ò mọ̀ rí àwọn ọmọ yìí o wọn ni pégbà tí wọn ó rí wọn ìbànújẹ́ òun náà ló mà jẹ́ ìgbà tí wọ́n ṣàdédé rí ara àwọn ọmọ yìí níbi tó ti lé tẹ́ǹtẹ́ sí tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti lé tẹ́ǹtẹ́ sí o níbi odò ẹja eléyìí tí wọ́n ti pa tèyé bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ó wà lẹ́gbẹ̀ẹ́ odò kan eléyìí tó ń ṣàn eléyìí tó wà ní agbègbè ọ̀hún o gẹ́gẹ́ bí ẹni tí ṣe ààrẹ àwọn ọ̀dọ́ ní agbègbè agbára yìí tí wọ́n ń pè ní coach Rufus Ovoto ó ní wípé ẹnìkan àti èèyàn kan tó jẹ́ mọ̀lẹ́bí àwọn ọmọ yìí náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 yìí ni wọ́n ti ń wá àwọn ọmọ náà wọ́n ní ṣùgbọ́n wọ́n wá fura wípé ó ṣeé ṣe o kí àwọn ọmọ yìí kí wọ́n lọ síbi odò ẹja náà kí wọ́n lọ mọ́ wẹ̀ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ó wáyé o ó ní wọ́n gbé ara wọn kúrò ńbẹ̀ o léyìí tí wọ́n sì sin wọ́n sí ẹ̀gbẹ́ odò tó ń ṣàn ọ̀hún ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà kó lọ́n kó ṣàánú wa.
0: àmì àṣẹ o àmì àṣẹ ìdùmarè ó lágbára pọ̀ ẹ jẹ́ lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ìkànnì ọmọlúàbí ẹ̀ṣẹ̀ tẹ̀ǹtẹ̀tìlẹ́kọ̀.
2: báńkọ́gbì ìròyìn àgbọ̀sọ̀gbánú.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: From 10th October to 31st December 2026, spend 100,000 Naira or more on any My Dear product. Collect your scratch voucher. Scratch and sharp sharp. And reveal your reward instantly.
7: Over 90,000 guaranteed rewards, including My Dear chest freezer, washing machine, refrigerator, and lots more. You could even drive home the ultimate prize, a brand new Cherry Tiggo 2 Pro.
6: Plus, buy any My Dear air conditioner today till 31st December and get free installation and a free copper kit. Visit participating My Dear dealers nationwide today. My Dear, simply ideal. Terms and conditions apply.
8: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: You. Yes, you will be hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: growing moments are filled with chances to be active and learn.
1: Did you see, Mom? I made such a big jump.
2: Great job, my boy. You get better with each game.
0: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: I feel so strong.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
3: Ẹ káàbọ̀ padà àgbáǹkan gbìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ jẹ́ káwa wálé báyìí, káwa sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn ìyá lọ́jà kan ní ọjà Gbagi àtijọ́ nílùú Ìbàdàn náà ni wọ́n máa ṣe ìfẹ̀hónú hàn lórí bí wọ́n ṣe pa àwọn ibùsọ̀ ọmọ eléyìí tí wọ́n ní wọ́n ó tún kọ́ bí wọ́n ṣe pa tì ó lẹ́yìn eléyìí tí àwọn san mílíọ̀nù méjì náírà èèyàn kọ̀ọ̀kan láti fi tún àwọn ṣọ́ọ̀bù náà kọ́ ò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, àwọn tó ń ṣe ìfẹ̀hónú ọ̀hún náà sì ni wọ́n gbé pátákó oríṣiríṣi tí wọ́n kọ nǹkan sí. Eléyìí tí wọ́n sì fi ń rọ gómìnà Ṣèyí Mákindé wípé kọ́ bá wọn dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o láti kàn pa fún agbaṣẹ́ṣe náà wípé kó parí àwọn ṣọ́ọ̀bù àwọn o. Wọ́n ní lára àwọn pátákó tí wọ́n gbé lọ́wọ́ àwọn

0: wọ́n fún wọn ni eléyìí tó sì jẹ́ wípé àwọn tí wọ́n ní ìsọ yìí náà ni wọn rí ibòmíì lò gẹ́gẹ́ bí ṣọ́ọ̀bù tí wọ́n sì mọ̀ ta ọjà wọn. Wọ́n ní àwọn ibùdókọ̀ náà ni wọ́n sọ àwọn míì di ilé ìtajà tó sì jẹ́ wípé owó eléyìí tí wọ́n béèrè wípé kí wọ́n fi tún àwọn ìsọ náà kọ́ náà làwọn ti san gẹ́gẹ́ bí àwọn ọlọ́jọ́ ọ̀hún ṣe wí nígbà tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Wọ́n ní màmá kan tó jẹ́ ẹni ọdún 94 Adégòkè Fúnkẹ́ náà ni ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn agbaṣẹ́ṣe náà wípé kọ́jọ́ dákun kí wọ́n padà sẹ́nu iṣẹ́ o kí wọ́n sì bá wọn parí àwọn ṣọ́ọ̀bù àwọn torí wípé iye tí wọ́n béèrè lọ́wọ́ àwọn làwọn ti san. Wọ́n ní ẹlòmíì náà tó tún jẹ́ ọlọ́jà ńbẹ̀ Ọládàpọ̀ Eunice òun náà ló sọ wípé bí wọ́n ṣe wó àwọn ṣọ́ọ̀bù eléyìí táwọn ń lò tẹ́lẹ̀ ní ọjọ́ kẹta oṣù kínní òun náà ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà náà di eléyìí tó jẹ́ wípé ọjà wọn kò dàbí ti àtẹ̀yìnwá mọ́. Ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ó dáa níwọ̀n ọba abẹ́lé ń já ẹ̀jẹ̀ ká lọ tààràtàrà o. Sọ́rí tábìlì àjọ tó ń rí sí ìpínlẹ̀ Yan jíjẹ àti Omemo láwùjọ wà ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àjọ NAFDAC. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọwọ́ ṣèkú òfin ó ṣe bẹ́ẹ̀ òtítọ́ géńdé méjì kan ò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n mọ̀ ní ilé kan ibi tó tóbi jọ̀ranjọ̀ran jẹ́ kí làwọn tí wọ́n ń ṣe ń bẹ̀. Wọ́n ní àwọn ohun amójúta fáífáí amójúwò bàìbàì òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ayédèrú ẹ̀ níbẹ̀ o. Wọ́n ní ṣùgbọ́n ṣá ọwọ́ ṣèkún òfin ó ti kó àwọn méjèèjì ọ̀hún lẹ̀. Nígbà tí àjọ NAFDAC èyí tó tàkòtò iṣẹ́ àṣeyọrí ọ̀hún sí ìtàkùn rẹ̀ ní ayélujára ó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ohun tí wọ́n ń lò èyí tí wọ́n fi ń pa àwọn nǹkan ẹlẹ́rìndòdò tí mójú ẹni ta bíọ́bíọ́ ó ní gbogbo ẹ̀ pátá òun náà lòfin ilẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó ti gbẹ́sẹ̀ lé. Wọ́n ní ìwádìí alágbára ti wá ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sí ọ̀wọ́ iwájú. Abala ká sọ láyọ̀ wọ́n ní ìròyìn ayọ̀ màrèé torí pé àwọn ọ̀dọ́bìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà márùn-ún tó sì jẹ́ pé àwọn márùn-ún náà ni wọ́n ní ìpèníjà àti gbọ́. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé wọ́n wọ ìpele àṣekágbá o eyín o nínú ìdíje èyí tó jẹ́ pé ìdíje ètò ẹ̀kọ́ fún àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì ní ìpèníjà. Wọ́n ní àwọn obìnrin tó jẹ́ ọmọdé ọ̀hún akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti ilé ẹ̀kọ́ gíga kejì èyí tó wà nílùú ti kùjẹ́ nílùú Àbújá. Wọ́n dárúkọ wọn wọ́n ní ẹni àkọ́kọ́ Adégbìtẹ́tẹ́ ní Ọlá Vivian Sumaila Mariam Adenike Isa Moses Joy àti Akupai Teresa àti ẹni tó ń kúkú akógbá rẹ̀ ńlẹ̀ Ruth Yusuf. Wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ kódà wọ́n tún mọ orílẹ̀-èdè Nàìjíríà ní orúkọ tó dáa ní àgbáyé ọmọ kan rèé
0: àbí
1: ẹ̀rí báyìí wọ́n ní ìpèníjà
0: láti gbọ́sùn
1: náà wọ́n ṣe dáadáa mélòó mélòó wa ni àwa
0: àbí
1: ẹ jẹ́ kí a máa gbìyànjú fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Kọjá ibi tí ó sì máa rọkẹ̀ fún ti ọ̀sán òní
0: fẹ̀láì sì ti gbórí wọlé
1: ètò ọmọ gorí ètò nù bóò ní kíni bẹ́ẹ̀ lọ sọ yìí.
2: Iṣẹ́ yà rò ní bẹ́ẹ̀ ká
1: ló ó ta ta ta
2: ó ká bọ́ọ̀lù ní
3: ó pọ̀ tí ń ṣẹlẹ̀ ńlẹ̀
1: báyìí
3: ó pọ̀ tí ń ṣẹlẹ̀ ńlẹ̀
1: báyìí
0: ó láì máa fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ fẹ́ máa ń
3: sọ àwọn ọmọ ọmọ yìí lọmọ
1: àìsíbẹ̀lẹ̀ bá wọn dá sí o àwọn ìdíje wo ní ń bẹ lójú ọpọ́n báyìí
0: èmi gbọ́ pé wọ́n sá kí kínní ilé oúnjẹ bẹ èmi sì ẹ̀ sì gbàgbọ́ orúkọ
1: ọbẹ̀rẹ̀ láti ju
3: champions league wà lẹ̀ ayélujára
1: champions
3: league wà lẹ̀
0: èmi ló bí náà wà lẹ̀
3: ẹ̀bẹ̀ ni wọ́n náà ní champions league
1: gbogbo ẹ̀ tó ti ó ti tọ́lá ní aládélájà ló kọ́ mi yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbòòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ń bẹ̀.
0: tẹ́míládé àlòkò lèmi ń jẹ́ ò dìgbà kan náà eré o.

0: agbára Ọlọ́run ti sọ kalẹ̀ sílu Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní evangelist Rob White ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr. Elijah Ogundiya Reverend Samson Ajetomobi àwọn olórin ẹ̀mí ni Lillian Energy Esther Ìgbẹ́kẹ̀lé pẹ̀lúmi Deborah Voice Ọlọ́run àtàwọn The Dentons ọjọ́rú Wednesday ọjọ́ kẹrin ti ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kọkànlá ló máa wáyé ní Ọbáfẹ́mi Awolowo Stadium Ìbàdàn
1: láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́
0: ọkọ̀ ọ̀fẹ́ tó máa gbáwọn èèyàn débẹ̀ wà oúnjẹ ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-579-4064 Jésù lolúwa.
2: Ọ̀rẹ́ bẹ́ẹ̀.

0: growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
2: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Hello, superstars!
5: Are you ready for the smartest showdown of the year?
4: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment. Superstar Quiz Show!
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807 112 4000.
6: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Ṣe àfihàn Maggi powders. Maggi signature jollof fún party jollof aládùn. Maggi ginger àti garlic flavour fún àfikún adùn oúnjẹ. Maggi chicken flavour fún oúnjẹ adìaládùn. Maggi mixed pea fún ọbẹ̀ àti àsáró tí o fẹ́ràn. Àti Maggi fish and shrimps fún àwọn oúnjẹ ẹja odò. Ohun tí ó sì dára jù ni pé o lè lo Maggi powders ní ọ̀nà tí o bá fẹ́. A fi àwọn èròjà eléyìí tí o mọ̀ ṣe Maggi powders láti fún oúnjẹ rẹ ní adùn tó dára, àwọ̀ tó jojú ní gbèsè, àti òórùn aládùn tó ń peni wá.
12: Yan adùn rẹ, lò ó ní ọ̀nà rẹ. Èmi àti Maggi, a darapọ̀ gan.
13: Hey, hey, hey, hey.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Iwe eyan lo jale aye soro bada je ni lase won tun ma fategun si gege bi ekute to da pe to ba je yan o ba tun ma fe so fe ibata wa mo ta o ninu ore o ibata o me so sika si to lore lona o ki se ti ka ni kan ati te yo keyan no fi lara la mo ko se eyan to ma nu yo ba se ni mu ni ka pe ki gborun eyan bi ṣùgbọ́n oríṣiríṣi sáà ni àwọn afẹ́ni fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
2: àwọn afẹ́ni
1: jẹni fẹ́ni lọ́pọ̀ nínú
2: àwọn afẹ́ni
1: tó bá ṣe ń re inú wọn
2: kò nínú wí
1: bó bá ní ṣòro tó bá bá ẹ̀ka ẹ̀dùn o ojú ayé ni wọ́n kàn ń ṣe kò dẹnu.

0: pásítọ̀ orílẹ̀ ìmọ̀kágùn kí n tó wọlé ìrọ̀nà múṣẹ́ àgòyà ẹ̀ka alẹ́ ní gbogbo bí owó ọjà ìkànnì yìí dé ìyẹn níbi ẹ̀ ti gbé láǹfààní àti máa gbọ́ mi fún tàlẹ̀ ẹ̀tùn ní. ìjẹ́jọ́ lórí ètò yìí ni mo pé a fi ètò ọ̀hún kọ́ síbì kan afọ gbogbo sọ́wọ́ ọlọ́run ọba olódùmarè tí mo pé láṣẹ elédùà tí yóò bá fi di ọjọ́ mẹ́jọ á láǹfààní àti tún padà wá sórí ètò yìí. mo wí bẹ́ẹ̀ níjẹjọ́ ní tòótọ́ bẹ́ẹ̀ ni mo pé àtúnpàdé ní ọjọ́ mẹ́jọ. lẹ́nu ìjẹjọ́ ọ̀hún sún ní ọ̀pọ̀ òjò òun ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fi mọ̀ onírú ìṣẹ̀lẹ̀ náà ló ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ káàkiri bẹ́ẹ̀ ni. àmọ́ tó ṣe pé òun náà ọlá olódùmarè òun ló ṣe bẹ́ẹ̀ tó dá wa sí títí di àkókò yìí. òun náà ọlá ẹ̀ ni o kò sí nǹkan kan tá a wá ṣe tá a fi tayọ àwọn kan kò sí nǹkan kan tá a ṣe tá a fi dá a tó bẹ́ẹ̀ lójú olódùmarè òun ló fi ṣẹ́ wa kù títí di àkókò yìí. ǹjẹ́ olódùmarè ẹ ṣé o tẹ́ ẹ ṣẹ́ wa kù títí di àkókò yìí tẹ́ ẹ tún fún wa láǹfààní láti padà wá sórí ètò yìí fún tẹ̀lẹ̀ ètò ni. ǹjẹ́ ọpẹ́ tòun èèyàn àti ògo gbogbo ẹ̀ pátá ni mo fi fún yín olódùà àti wá bẹ̀rẹ̀ ètò yìí fún tẹ̀lẹ̀ ètò ni ẹ bá wa pé bẹ́ẹ̀ ti máa ń ṣe. ojúbà yín olódùmarè ojúbà gbogbo alágbára ayé pátápátá porogodo alágbára tó ń bẹ nu àtẹ́gùn nu omi nu òkúta ní kọ̀rọ̀kọ́ndù òòlẹ̀ gbogbo bí agbára ṣe bẹ́ẹ̀ tó farasin sí. mojúbà yín o ẹjọ́ ojú mi ṣe o mojúbà ọkùnrin mojúbà obìnrin mojúbà ọmọdé mojúbà àgbàlagbà mojúbà pastor pastress olùṣọ́ àgùntàn tó ń gbé tòyí fún tàlẹ̀ ètò ni mojúbà àfáà tó ń gbọ́ mi ní gbogbo lẹ̀kílẹ̀ àfáà tó ń kọ́ mọ ní kéwú àfáà tó ń wọlé kálù àgbàdúrà ṣe ìtúsílẹ̀ láyé oníkòjípò àfáà tó ń fi kọ́làm dámọ̀lẹ́kùn àríṣe kọ́ndúkọ́ndú mojúbà yín o ẹjọ́ ojú mi ṣe ojúbà ilẹ̀ mo pè pátápátá porogodo ẹjọ́ ojú mi ṣe lórí ètò yìí gbogbo olólùfẹ́ ètò yìí o gbogbo orí òjẹ orí òru ẹnu òjẹ
1: ọmọ tó tara wọn
0: tó ń ti sá sókè sódò látàárọ̀ torí àti rí nǹkan jẹ àti rí nǹkan gbéṣe lókè pẹ̀ gbà ládùúà pé olódùmarè yóò dé ìgbìyànjú wa ládé o a sì ní ṣe lásán wa kì í káàbọ̀ sórí ètò yìí tá a pè ní múníkà kò jẹ́ agbó òórùn aṣebe ìyẹn níbi tá a ti ń tọra wa báti rìn lókè pẹ̀ tá a fi ní ṣe bẹ́ẹ̀ faragbọ́n tàbí farakọ tàbí ṣe àwọn nǹkan kan tí ó padà wá di nǹkan kan tápá wa ò ní padà ká mọ́ tàbí kọ́rọ̀ èèyàn tó wá di wípé bàbá wọn ló jèso àjàrà àwọn ọmọ wọn ṣe bẹ́ẹ̀ tẹ̀yìn nǹkan abala mẹ́ta ló ń bẹ lórí ètò yìí ohun ìkìlọ̀ ńlá fi máa ń ṣìdì bí a ti máa ń pera wa ṣàkíyèsí bá mi tán ṣòro mi lẹ lẹ́ẹ̀kejì ká tó wá ṣe bẹ́ẹ̀ mú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka imú tó níkà wá fún wa ká fi pera wa ṣàkíyèsí ìṣẹ̀lẹ̀ kan bẹ tá a mú wá fún tẹ̀lẹ̀ ètò ni ó kà á rò púpọ̀ ó tún pè wá yóò pè wá ṣàkíyèsí gan-an o ẹ má yí rédíò set yín ẹ má yí kúrò níkànnì splash 105.5 FM ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi fúgbà àkọ́kọ́ orúkọ mi ò yí padà ọmọọba mukaram adédọ̀tun aṣáde olùkọ́ mi ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ ọ́ wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba dj spider ni studio manager tá a tún ṣe pọ̀ fún àjọṣe fún tàlẹ́ yìí ní tẹ́tùn gbádùn wa dáadáa láìkan sí mo kí yín o ẹ kú kalẹ̀ ẹ má yí kúrò nìkan ní splash 105.5 FM ẹ já lọ sábàlá tá a pè ní ohun ìkìlọ̀ kákìra wa ń lọ fún tàlẹ́ yìí bá a ti máa ń ṣe.

0: òrùrọ àkórè náà la ṣe bẹẹ tá a ti fi karawa ń lọ lábala yìí tá a pè ní ohun ìkìlọ tí ọpọlọpọ sì ń pè mí lẹyìn tá a bá mú ètò yìí wá tí wọn á pé ìkìlọ náà kókó ń ṣe bẹẹ ó ń lapa tó da nínú ayé àwọn bẹẹ ni ìdí tí mo ṣe pè ní ìkìlọ ganan nìyẹn ni láti máa fi tara wa jí wọn ra wa létí àwọn tá a kì í lákàsí torí àìlákàsí àwọn nǹkan kan ló jẹ́ kẹ́lòmíì ò ṣe nǹkan kan ó ṣe é tán ni kinní ọ̀hún búrẹ́kẹ́ mọ́ lọ́wọ́ ló di ohun tó bẹ̀rẹ̀ sí ní dà láàmú tí ò rójú tú ẹ̀ mọ́ ó fọ̀rọ̀ ọ̀hún ṣe sunú ẹ̀ kú ó di àmúmọ́ra bẹ́ẹ̀ ni kinní ọ̀hún fi lògbòlògbò ó ń tì í káàkiri báyìí kò rọ orun sùn mọ́ kó má bàa rí bẹ́ẹ̀ mo ṣe máa ń fọn rere fún wa lórí ètò yìí ní gbogbo ìgbà bí ẹ jẹ́ kí a máa mú àwọn ìkìlọ̀ yìí lò fún talẹ́ tòní ní ṣókí nítorí àkókò wa lórí ètò yìí fún talẹ́ yìí àkórí ohun ìkìlọ̀ ni mo pé gbéjẹ́ forí o gbéjẹ́ forí lákórí ohun ìkìlọ̀ fún talẹ́ tòní bẹ́ẹ̀ ni táwọn bàbá wa bá pe kinní kan ní orí máa tún pe kinní kan ẹlẹ́dàá kálukú ti wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ wáyé orí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a ti dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àti táyé àti kẹ́hìndé tí wọ́n jáde nù ìyá kan náà lákòókò kan náà lọ́jọ́ kan náà ó tiẹ̀ ṣe pé àkókò péréte kan wọ́n mọ fi ń jura wọn lọ tòun ti bẹ́ẹ̀ ìwáyé orí àwọn méjèèjì a mọ ṣọ̀tọ̀ọ̀tọ̀ kódà lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn kan tí wọ́n ń pè ní ìmọ̀ kan wà tí wọ́n ń pè ní ìmọ̀ fálàkì a má jẹ́ lọ bẹ̀ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ọmọ bátìn má jẹ́ tún lọ bẹ̀hún náà àwọn ọmọ ọkọ̀kọ̀ táwọn kan fi ń lulẹ̀ ayé tàbí tí wọ́n fi ń tọ́ àwọn èèyàn sílẹ̀ ayé tó bá ṣèwádìí àtàwọn eléyìí tó mọ̀ tó jẹ́ ti olóyìnbó ń káàkiri náà ó sọ fún ọ wípé ìwáyé orí ṣọ̀tọ̀ọ̀tọ̀ àbímọ nlé kan náà kò pé kí ìrìn àjò wọn lókè ìpẹ́ orí bákan náà bẹ́ẹ̀ ni bólódùmarè ti pe bùbù ilé ayé nù bó ti pe bùbù ìrìn àjò ẹ̀dá kankan lókè ìpẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá kankan ó ti rìnrìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ìfarawérè àmọ́ kó ni sí wàhálà àwọn bàbá wa pé wọ́n farawérè kó má ṣe bẹ́ẹ̀ faragun ṣọ̀ṣọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ti kọlu oríṣiríṣi nǹkan ọ̀pọ̀ ń dààmú nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀ ti gbé ayé kan lérè bí mo ṣe máa ń sọ lórí ètò yìí ní gbogbo ìgbà táyé ọ̀hún sì ń tẹ̀lé káàkiri bá a ti ń sọ̀rọ̀ yìí torí pé ó kùnà àti gbéjẹ́ forí ni ó forí ti ẹ̀wé àwọn kan ó ń fi àkókò ẹnìkan ṣòdùn àkókò tiẹ̀ ó ń fi ìrìn àjò ẹ̀dá kan ṣòdùn ìrìn àjò tiẹ̀ náà ló fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń fi gbogbo ìgbà kóra rẹ̀ sínú ìyọnu ọ̀pọ̀ òsì mọ̀ wípé àárín méjì báyìí náà lòun wà tòun bí ò ti gba ohun tó rí ẹ̀yàn fún yìí àárín méjì náà ló sì ṣì wà tòun ti bẹ́ẹ̀ ibi tó wà yìí náà àwọn kan sì ń lò gẹ́gẹ́ bí prayer point ìyẹn ni wípé nǹkan kan tí wọ́n ń sojú kọ lọ́hùn fún tí wọ́n ń pé ohun báyìí ló tún kù mo ti wí lórí ètò yìí rí njọ́ kan tí mo pé ẹnìkan tèmi àti ẹ̀jẹ̀ lọ sí secondary school nígbà mo lọ secondary school lọ́dún náà lọ́hùn ẹnìkan tá a jọ lọ secondary school ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni torí mi mọ mathematics dáadáa ó sọ nǹkan kan tó jọ mí lójú tó sì pa mí láyà lọ́jọ́ kan ó sọ fún mi nígbà náà wípé a fẹ́ gbàdúrà ni ó sì pé ọlọ́run o nǹkan tóun kọ̀ fẹ́ ń tóun gbà tá à ń gbàdúrà ní school ó ní ọba mathematics tí mú karam àṣàdé mọ́ yìí ó ti tóun tóun bá ti mọ ọba mathematics yìí ó ti tó nǹkan tóun fẹ́ mọ̀ ni ẹni tá à ń wí yìí náà ó ti ṣàbíamọ púpọ̀ lónìí kódà tọmọ ẹ ti ṣe graduation tí n bá gbà tá a sọ̀rọ̀ kẹ́yìn tí mo rán létí bú sẹ́rìn ni a ní kò gbéṣẹ́ fúrí lohun tí mò ń kí wa ń lọ fún talẹ́ tó ní ìrìn àjò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni má fi àkókò ẹdún ọ̀tẹnìkan má fi ìrìn àjò ẹdínwọ̀n ọ̀tẹnìkan àmọ́ mú ẹ̀dá rin àwọn ìrìn àjò tí ò yẹ kó rìn àmú ẹ̀dá sá àwọn eré tí ò yẹ kó sá àmú ẹ̀dá tọ àwọn ọ̀nà tí ò yẹ kó tọ̀ ó ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá sí wàhálà lágbájá kan ajọ bẹ̀rẹ̀ ẹnìkan ajọ dìde ni ó ti débì kan báyìí ó ti dá nǹkan báyìí báwo lèmi náà ó ti sá ẹlòmíì àti ẹ̀ pé wọ́n tàun ní pẹ́pẹ́ ìyàwó ló ń da ẹlòmíì lámùnú ilé bá a ti ń sọ̀rọ̀ yìí tó ń wí fún un wípé ṣé wo ò lè sáré bí àwọn ẹgbẹ́ ẹ̀ ni ṣé ò tiẹ̀ rí lágbájá ni ṣé bẹ́ẹ̀ jọ bẹ̀rẹ̀ ni orí tí wọ́n ń wọ̀ ẹ́ bíi pò ṣe bẹ̀rẹ̀ lánàá wọ́n náà dìde kó sáré bíi tiwọn dákun mọ́ gbọ́ o ìyí tí mò ń wí fún ọ lálẹ́ yìí ni kò gbọ́ gbéjẹ forí to ba se igbiyanju kan to ba fe se ajo kan soru ajo to se se kini ohun pelu pelekutu gba ohun ti oriyan fun ogan ko si mo to pelu pelekutu o se pataki pupo ko ma ba gbe aye kan lere ti o duro ti e ti o si se be bere si nfi e nokan nokan tun ti pe ti o bere si dale aye e laamu tun ti pe yo tun se be yo do ohun ti o di ran moran mo ti o tun ka won omo ti o mo gba to n daru wahala be sile lugun ti opolopo ngbin sile bayi igba kini ohun o ba gbina ya ti o bere si ni talerebe awon ti o mo gba to ngbin ni won bere si ni ka o se pataki pupo ohun ti mo nso lale yi ma gbagbe o ba ti taikeyin ta bi lojo kan na awon meteji ti won tinu akoto kan na jade ori ototo won yan irin ajo ototo won si rin loke ipe beje fori o se pataki pupo ohun ikilo fun talent oni niyan e ja loju oja ta ba pada de a tesiwaju e ku kale e ma yi kuro nikan ni Splash FM 105.5
1: Splash FM 105.5
2: Ore

0: ọlọ́run ayé la pè ní bá mi. Abalaba mi tán ṣòro mi la wàyé níbi tá a ti pé kẹ fi tó wa létí gun tó bá níṣe pẹ̀lú fanfa lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnìkan dúnkokò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágbá yín lójú. Ẹnìkan wùwà kò tọ́ lágbègbè yín ẹnìkan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. La pé kẹ fi tó wa létí labala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. Mo dẹ̀ máa ń tẹnu mọ́ nǹkan kan fún wa lábala yìí wípé má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó eléyìí tí ẹni tí ó ti ń ṣe ohun tó tọ́ ta fi di ẹni tó ń ṣe àìtọ́ ìyẹn ni pé tí aláre ta fi di ẹlẹ́bi. Ó tó dà bẹ́ẹ̀ ni mo pé kẹ́pẹ́ wa lórí ètò yìí sábala yìí pẹ̀lú nọ́mbà kan ṣo tá a máa ń fi léde yẹn. Ẹgbọ́n nọ́mbà yẹn lálẹ́ yìí 070-6623-5262. Ẹ̀wọ̀ dáadáa, mo tún bá níṣe pẹ̀lú fanfa láàrin èèyàn àti ẹnìkan lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnìkan dúnkokò mọ yín ẹnìkan ń gbé ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. Abẹ́yìn tí ẹ̀ bára yín ní kò rí ta kò yé mi mọ́ iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí. Ẹlòmí àti ẹ̀gbélé ayé ti sún nǹkan gere òun náà wò bí kóhun kan ògiri òun lẹ́sẹ̀ẹ́ kóhun jẹ́ ó lanu kóhun sì tọrùn bọ́ bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀ bó ti ń gbétò yìí fún tàlẹ́ ẹ̀tù ni. Má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó tí mo ń tẹnu mọ́ yẹn. Nǹkan kan wà tá a ti ń mójútó lábala yìí láti bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Ìyẹn lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. Ọ̀pọ̀lọpọ̀ tó sì ti ń gbọ́ ètò yìí láti bí ọ̀sẹ̀ mẹ́ta yẹn sẹ́yìn tí wọ́n ti ń bá wa bọ̀ lábala yìí ó ṣeéṣe kí wọn ó ṣìkẹ́ ṣèrántí. Àmọ́ fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún talẹ́ yìí àwọn mọ̀lẹ́bí méjì kan ni wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn láti wà lórí ẹ̀. Apá kan obìnrin apá kan ọkùnrin ẹ̀jẹ̀ ń yan fún wa pápápá bẹ́ẹ̀. Àtúrí màá fẹ́ sọ ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró báyìí fún wa ká tó tẹ̀síwájú lórí ètò yìí pẹ̀lú abala tó kàn. Apá kan obìnrin apá kan ọkùnrin àwọn tí wọ́n jẹ́ apá kan obìnrin yìí àwọn tapá tí wọ́n ní ọmọ obìnrin àwọn wọ́n kọ́kọ́ kàn sí mi lórí ètò yìí gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí pé fún ti abala táwọn máa ń gbọ́ tá a máa ń sọ tí wọ́n tá a pè ní bá mi tán ṣòro mi wọ́n pé nǹkan kan ṣẹlẹ̀ tó sì ṣe wípé ó ṣẹ̀ sápá ọ̀dọ̀ àwọn pé àwọn fẹ́ ká gba àwọn mọ̀ràn àti pé kí làwọn ìgbésẹ̀ táwọn lè gbé tó bá pọn dandan káwọn gbé wá sórí afẹ́fẹ́. Mo sì wí fún wọn wípé àátọ̀ báyìí àá sì padà yanjú ẹ̀ sí báyìí ní pẹ̀lẹ́kùtù lẹ́yìn tí wọ́n kó àlàyé ṣe fún mi. Àkọ́kọ́ ohun tí mo rí pé ó pọn dandan fún wa láti ṣe lórí ọ̀rọ̀ náà ni wípé nígbà tí àwọn tigun tóbìnrin tí wọ́n sọ wípé ọmọ wọn tó jẹ́ ọmọ lara pé ó ṣe bẹ́ẹ̀ lóyún fún àfẹ́sọ́nà ẹ̀ James àwọn méjèèjì lẹ́yìn tí wọ́n lóyún fúnra wọn tán ọmọ lara pé James ló ní. James pé ṣé ó dẹ̀ lè rí bẹ́ẹ̀ ṣá àwọn òjọ ní àjọsọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin àtobìnrin ṣe máa ń bára wọn sọ pàápàá tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀. James wí bẹ́ẹ̀ fún gẹ́gẹ́ bí àlàyé táwọn méjèèjì jọ ṣe fún wa pàápàá lójú táwọn méjèèjì jókòó pọ̀ yẹn ni wípé ọmọlára pàpà sọ fún James ó fi rinlẹ̀ fún wípé òun ò lè ṣaláì má mọ ẹni tó fún un lóyún torí òun ò kì í ṣọmọdé àti wípé iṣẹ́ nursing ló ń ṣe. James sì pé nítorí pé ìfẹ́ tóun ní sí pé òun torí ẹ̀ wò wípé ó dà kò sí wàhálà tó bá ti jó òun náà ni tó sì ṣe wípé afesona ohun lo je ohun tesiwaju pelu pe ko won o gba omo yen ko won si se gbogbo eto to ba ye lori e ma shalaye ni bele jan turi awon ti o gbo wa ni o pade ta pe ta moju aje ko ni so nibe awon mecheji jo so oro yi papo bi mo se nso ye nibi to si se wi pe arabirin yi to je obirin omo lara fidi e mule wi pe o gba oyun na james na ko hun gba awon obi awon mecheji si wa nbe o to oyun yen fun oba akoko prete ko to di wi pe omo lara bimo leyin ti omo lara bimo ohun tan o si wa labe orule james atawon obi e leyin to bimo yen tan ti won se okeke lujeje omo ti won so lojo omo titi ti omo yen fi pe bi sosu mejo ko to mo yen fi pe bi osu mejo sadede ni omo lara dide laaro ojo kan lo wi fun james to pe ohun loyun fun to so fun wi pe ki se james lo loyun ohun mo o pe eri okan ojo ohun o gbadun pe ohun o si le ohun ni bale okan pe nitori e lohun se ni ko ohun wi jade fun wi pe ki se ohun lo loyun ki si se ohun lo lomo
1: eso pele lo ye ka se
0: iye pe boyo prank ohun ni gege bi asa to wa ni gboro nse tawon eyan lo ti won fin dasha lo prank ohun ni nitori akoko wa o pe ko le ri be awon mejeji jo fa awon james se suru o gba laaye o gbe omo yen kuro nle won lojo yen o si gbe o gbe ko lodo james o gbe pada sodo awon obi ti e ema gbagbe wi pe mo ni awon obi omo lara lo kan so wa lori eto yi lojuna ati ri wi pe apetu sawo asi yanju e kini koro na lo ni pele kutu amo leyin ipade ta se ti oro fe di gbon mi si omi oto ti james atawon obi e fariga wi pe ko jeje be prank ohun ni ko le mi ne ko le ri be lai lai omo tohun to fun osu mejo ba won obi james faraya ti james ti won si pe ko le ri be la fi wo wi pe o da ajo fenu ko pe ka gbe oro yen wa si ori afefe lati wa yanju e ayi ti wa lenu e lati bi ose meta si wa nbi lose to koja ari omolara atawon obi e omolara atawon obi e wa nbi lati bi ose meji ngba ti james ora aye wa sugbon awon obi james wa nbi awon to jo bi omolara pe ko ti awon lorun ti a fi ki james na tun papa wa joko pe lawon nukulu gbohun safefe idire ta se wi fun james pe ko duro lose to koja to wa pe ko si darapo mo wa lori eto yi fun ta leyin a si wi fun awon ti gun omo lara na wi pe ki won o darapo mo wa lori eto yi fun ta leyin lojuna ati wajutu si oro yen ka si fenu e jona awon to se mi ni kayefi ni wi pe laarin ose tori ke mo bere lose to koja mo bere lowo awon to je mole bi omo lara wi pe eni ti won pe o loyun gan eni ti won po ohun lo lomo ti won to fun osu mejo lodo awon james yi ibo lo wa se eyan ni abalujo nu won pe eyan ni mo bere pe lu wo lo wa won pe lu ibadan bi lo wa mo wi fun won pe ki o darapo mo wa lori eto yi lale ye amo iya lenu ni wi pe won yari won pe ko le wa omokunrin na si ba mi soro mo so fun pe ko ba mi lori eto yi lale ye amo tohun ti molebi omo lara ohun ti won wi fun mi ti mo fi wa sori eto yi lale yi ni wi pe omokunrin yen o ni yoju won so pe nitori awon idikan won pe o sese feyawo o sese bimo kan kankan won so gbogbo e be mo pe to ba je ohun lo lomo yi ni tooto ti eni ti omo yin si gbomo fun pe ohun lohun lomo ko yoju sori eto yi amo o pe ohun o ni yoju ìyàlẹ́nu ló sì jẹ́ fún mi nígbà tí mo débi lálẹ́ yìí tí mo bá àwọn James ti bàbá ẹ̀.
1: Bí o bá sọrí ẹni, ayé ayé ayé ayé
0: táwọn. Tá a sì rí ọmọlára àtàwọn òbí tiẹ̀.
1: Kí la ti máa ṣàyẹ̀yì sí ògo yẹ́mi?
0: Àjẹbí tọ́rọ̀ ọ̀hún dé dúró nìyá retí wọn lálẹ́ yìí títí tá a fi wà nù kulò gbóhùn sáfẹ́fẹ́ yìí. Àárí wọn wọn ò sì bá mi wí nǹkan kan mọ́ tí mo fi wọnú kulò yìí. Ẹja lójú ọjà pàápàá tá a bá padà dé. James ń bẹ ń bí àti bàbá ẹ̀. À á tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Ẹ má yí kúrò nìkan ní Splash FM 105.5.
2: Splash FM 105.5.

0: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one halfa at a time.
1: You won't believe what happened yesterday.
2: Seriously. And good morning to you too.
1: Sorry, I forgot. Tea before tea.
2: All right then, spill.
0: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹsìn friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí lágelú fm *347 *1004 *2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashie.ng ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ó kàn láti dìmìlọ ní àtúntún ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
4: Splash FM 105.5.

0: ẹ ṣeun púpọ̀ tẹ ṣì wá ń bẹ̀. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá wa bá ètò yẹn bọ̀, ìyẹn lábalábá mi tán ṣòro mi. Pápápá máa fẹ́ fún èèyàn kan láǹfààní láti pè wọlé 0706949-3000 0706949-3000 nọ́mbà tó wọlé sínú kùlùgbóhùn sáfẹ́fẹ́ yìí. Torí a ti retí báyà rí wọn. Ẹ kalẹ́ o. Ẹ kalẹ́ sà.
1: Ẹ kò ṣe ẹ ti rán. Níyànjú láti jọ́ ṣe lẹ́rìn àti márùn-ún láti ń bá yín bọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni. A ti parí bí pé ká ṣe bí ẹni.
0: Bẹ́ẹ̀ni.
1: Nígbà tí ẹgbà yín wà níyànjú pé kẹ ṣe bí ẹni.
0: Bẹ́ẹ̀ni.
1: Bá wá yà á lẹ́nu pé wọ́n ṣe ni wọ́n tún fọwọ́ àgbó sẹ́yìn. Irú àpòjù dá wà yìí. A rẹ̀ ń retí pé kẹ fún wa ní èsì bí ẹni. Àlàájì olóyè Sulaiman Aládépò Bọ́lárìnwá.
0: Ẹ ṣeun púpọ̀ Alhaji Bọ́lárìnwá. Ẹ jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀. Hello.
2: Hello sir. Ẹ̀ka. Mo ti ń fọ́lò prógámù yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ọmọbìnrin àti àwọn ẹbí rẹ̀. Ìwà tó ń wù. They have criminal tendency. So advice mi akàn grief. Ni pé ẹ refer case sí police station. So that wọ́n á wádìí kúlẹ̀kúlẹ̀ gbogbo bọ́wọ̀ yẹn ṣe jẹ́ gangan. Má dẹ̀ find out. Irú ọmọ yẹn, they will take the child to a doctor to confirm the real father of that baby. That's just my take. Thank you, sir.
0: Ẹ ṣe. Ẹ ṣe. Láti fọmọ ẹ̀ṣẹ́ sọ. Bàbá ń pèrò lábẹ́lẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ kó rókè bẹ́ẹ̀. James kalẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wà nù kùlù yìí yá pápápá.
3: Mo kí olótù mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà
0: tí wọ́n gbé tò yín lálẹ́
3: ẹ̀ ń bọ́ ètò wa lálẹ́.
0: Ní ṣókí o ti gbọ́ gbogbo nǹkan tí mo sọ báyìí. Àwọn ogun arábìnrin tó yẹn mọlára tó bímọ fún ẹ wọn ò yọjú lálẹ́ yìí torí a béèrè wípé ọmọkùnrin tí wọ́n kú lòun lòun ni oyún. Pé kó bá wa lórí ètò yìí lálẹ́ yìí. Ọmọ yẹn sì bá mi sọ̀rọ̀ yẹn ọmọ ẹnìkan pè mí ó lóun ni mi ò rí sójú. Ó lóun ni ó pè lórí aago ni ó lóun ni mo dẹ̀ sọ fún un wípé bá wa lórí ètò. Torí ohun tá a ti gbé sórí afẹ́fẹ́ ni ti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n gbọ́ ètò yìí ti gbọ́. Pé kó bá wa lórí afẹ́fẹ́. Àmọ́ ó takú pé òun ò ní yọjú sórí ètò yìí. Àwọn tí wọ́n sì jẹ́ mọ̀lẹ́bí ọmọlára ní pàtó orí aago mo ti bá bóyá ẹni tó jẹ́ ìyá ẹ̀ àbí ẹ̀gbọ́n mọ̀mọ́ ọmọlára ló pè torí òun wọn jọra wọn. So ohun tí wọ́n dẹ̀ sọ fún mi lórí aago ni wípé ọmọ ọkùnrin yẹn ò nílé wa fún ìdí kan àbí ìkejì. Ó yà mí lẹ́nu gan pé wọ́n lè sọ bẹ́ẹ̀. Mo sì sọ fún wọn wípé kí wọ́n pè é kí wọ́n bá mi lórí ètò yìí lálẹ́ yìí. A sì ti débi lálẹ́ yìí sìn títí di àkókò yìí àárí wọn kí wọ́n yọjú. So bí a ká ṣe báyìí ṣé ká fún wọn di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí wàá wá. O gbọ́dọ̀ wá síbi lọ́sẹ̀ tó ń bọ̀. Já ṣe báyìí jẹ́ ká tún fún wọn láǹfààní. O ti gbọ́ nǹkan táwọn èèyàn sọ tí wọ́n pè wá àwọn tí wọ́n ń gbọ́ ètò yìí tí wọ́n bá a dá sí láti ilé. Ká retí wọn tí wọn ò bá wá lọ́sẹ̀ tó ń bọ̀ tọ̀ a tún mọ ìgbésẹ̀ tó kàn tí o ti gbọ́. Bàbá James bọ́rọ̀ ti rí nìyẹn o. Ẹ já kúrò lábala yẹn a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ dúró ń ta. Mo bẹ́ẹ̀ tí ń pè mí ni mò ń gbọ́. Mo rí bẹ́ẹ̀ tí ń pè. Àmọ́ ẹ já fi ìpè yẹn mọ bẹ́ẹ̀ yẹn fún tọ̀sẹ̀ yìí. Ẹ jáde síwájú pẹ̀lú abalẹ̀ eléyìí tó kẹ́yìn lórí ètò yìí. Níbi tá a ti máa ń mú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ àgbòrán àṣebíwá. Ẹ kú kalẹ̀.

lọ sí ìlú Ìwó, ìlú Ìwó bí tá ti lọ mú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóhùn àṣìbí talẹ̀ tò ní wá fún wa. Wọ́n kan wọ́n kàn sí mi lórí ètò yìí tí wọ́n pé nǹkan kan ṣẹ̀ nílùú Ìwó. Lọ sórí Facebook Splash FM 105.5 Ibadan, Splash FM 105.5 Ibadan. Tàbá ń pe imú níkà kò jẹ́ agbóhùn àṣebi. Tí mo mọ́ ń fúnrere fún wa lórí ètò yìí. Ọ̀pọ̀ ẹ̀dá tá à ń bá gbé. Ọ̀pọ̀ tá a jọ ń wọ yẹ̀wù tá a jọ ń jáde. Ọ̀pọ̀ tá a jọ ń ṣiṣẹ́ pọ̀ níbì kan náà. Á mọṣẹ́ ọwọ́ wọn. Ẹ já lọ sórí Facebook. Wọ́n fi fọ́nrán yẹn síbẹ̀. Má tẹ ohùn ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mọ̀mọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mbẹ̀. Inú Ìwó ló ti ṣẹlẹ̀ o. Ọ̀sẹ̀ yìí ni o.

0: ọmọ kan ni wọn pe o nse aare nilu lo nse aare o nse aare die fun bi akoko die kan iya ọmọ yi si n gbe nilu eko ilu eko agbegbe kan ti won pe ni ikorodu nilu eko won pe ya omode omo ti o salaisi ni won pe o n gbe o ilu eko ni won pe iya omo to salaisi ni won pe o n gbe
1: oju atemi
0: ikorodu
1: ile po si kan ni ma so ko to pe teni bi o si
0: won omo e salaisi n lo se be pelu irera ni won gbe omo ohun wa si ilu iwo lati se be wa bo lasiri òun láṣìírí àṣírí tí mò ń sọ ni wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ́lẹ̀ wọ́n gbé e sí i wọ́n bàṣírí ẹ̀ pé ó dìgbà ó ṣe.

0: bá ní dàrọ.
1: Kàyéfì ibẹ̀ ni wípé ńgbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì. Ìgbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì. Ni wọ́n kẹ́fin pé ibi tí wọ́n sin ọmọ yìí sí. Ta mọ́ ń pè ní sàárè. Ibi wọ́n sin ọmọ tí wọ́n gbé wá yìí tó ṣàìsí yìí. Ibi wọ́n sin sí lòdì wípé wọ́n rí wípé bí àwọn kan ti hù. Wọ́n ti hù ojú orí ẹ̀. Wọ́n ti hù ojú orí ẹ̀. Ibi tí wọ́n wá hù gan ó ṣe dédé ibi tó fi lélẹ̀ ibi tó gbé orí sí tó fi lélẹ̀ sùn. Wípé òru gọ̀jọ́ làwọn kan tí wọ́n wà lágbègbè ibẹ̀ ni wọ́n kẹ́ fín ẹnìkan. Ibà wọn wò wípé nǹkan kan ń rú wúyẹ́wúyẹ́ lágbègbè ibi náà. Wọ́n kẹ́fì ẹni yìí. Ibà wọn ò súnmọ́ bẹ́ẹ̀ wọ́n pónítọ̀ òun sáré dìgbàdìgbà.
0: Orí mi gbà mí.
2: Orí mi gbà mí.
0: Orí mi gbà mí.
2: Orí mi gbà mí lọ́wọ́.
1: Nígbà tí ó fi sáré tí wọ́n fi dù ú, wọ́n pé wọ́n dójú ẹ̀ mọ̀ ṣùgbọ́n bí ẹni pọ́wọ́ ò tẹ́ dáadáa. Àmọ́ nígbẹ̀yìn nígbà tí wọ́n dojú orí ọmọ yẹn. Kí ni ẹ ti wà lórí Facebook màmá ọmọ yẹn lẹ̀ ń wò yẹn.
0: Àṣẹni bá ní dàrọ.
1: Nígbà tí wọ́n fi dojú orí ẹ̀ wọ́n rí wípé kò síbi ibi tí ó ti forí sùn ibi wọ́n gborí ẹ̀ sí gan kò sí ń bẹ̀ mọ́.

0: ẹ̀dá ń sáré àti ilà àti ìlú lókè èpè ọmọnìyàn gbàgbé wípé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tí náà ṣe bẹ́ẹ̀ tí ó pàpà dinlẹ̀ lẹ́yìn àsunṣujẹ àtẹni tó fẹ́ là àtẹni tó fẹ́ lu àtẹni tó gbà pé bá a ti wáyé báyìí làárí díje ìjì ni ó padà jíjọ́ kan tí ó kí àyepo dìgbà ó ṣe ẹni tá a wí ìyá àwọn tí wọ́n jára àdúgbò ó ṣàwárí ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì ó ti ń bẹ lákàtà àwọn agbófinró báyìí tí ìwádìí ìjìnlẹ̀ ń lọ lórí ẹ̀ kàyéfì ni o
1: ẹni alẹ́ súnmọ́
0: ẹgbóhùn ẹni tó gbalé lọ́dọ̀ ẹ̀ torí lé ilé tó ń gbé gan ó yálé ọ̀hún gbé nìyẹn ni tí wọ́n pé wọ́n pàdé lọ́gànjọ́ òru ńgbà wọ́n ń gbọ́ tí nǹkan ń rú wúyẹ́wúyẹ́ ń bẹ̀
1: ẹgbóhùn
0: ẹnìyẹn gbóhùn kan tó sọ ẹgbà àwọn nǹkan tẹnìyẹn náà sọ
2: Tolaji.
3: Ẹ ṣe ìyá wa. A gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní.
4: Ayé àwọn. Àbẹ́ wo ló wà nílé tó sọ pé kì í. Ọlọ́mọ jẹ́ àdáràn. Ọlọ́mọ fi aṣọ ẹlẹ́yà. A rí jẹ́ǹsẹ̀ kìtìkìtì bíi láàárọ̀. Nígbà wo ti mọ̀ tí mo jẹ́ǹsẹ̀ kìtìkìtì sí à. Ẹ fi ilẹ̀. Ẹ má ṣe mọ̀. Ẹ má ṣe mọ̀ làwa fi lo oko láàárọ̀. A fi lo oko láàárọ̀. Àwọ̀ wọ́n ń pé ó wá wú òkú ń bẹ̀ òkú wúwú bò. Ṣé wọ́n wá ṣe òkú báyé mi fún lu oko lálánà? Òkú wúwú bò wà ní. Àbí bí o ti wí kọ́hún. Tọ́lá wọ ọmọ ẹ̀gbọ́n gbìyànjẹ́ àwọn òsì dé lánà. Ilẹ̀ ṣúká tó dé. Ẹ wá lẹ́yìn nìkan kú pẹ́pẹ́ wálé. Ní a bá sì fi gbé lọ. Àwa náà bá sì fi múra. Àwa lo oko lá bá a ti dérè ẹwò ká mi. Ilá ọmọ ká ti kà mí rí báyìí. Orí kí yọ ọmọ bá a mọ ìjẹ mí. Ẹ jẹ mọ ìgbàrú kiri. Kí mọ bá a sẹ̀sìn ayé. Ṣùgbọ́n ṣe tá a wá dé ní ìsìn táǹbọ̀ tá a bá yẹn títí rí bẹ̀rù. Ọjẹ́ ìyàlẹ́nu fẹ́ mi o. Ọjẹ́ ìyàlẹ́nu fún mi o. Ọjẹ́ ìyàlẹ́nu fún mi o. Mùsùlùmá ni.
3: Mùsùlùmá. Àdúgbò wo làwọn
4: ẹ̀. Ilé ọlọ́mọ ni.
0: Ilé ọlọ́mọ nílùú Ìwó.
4: Ilé ọlọ́mọ làwọn. Ilé ọlọ́mọ fèsù.
3: Ìlú wo làwọn ẹ̀.
4: Ìwó.
3: A ti gbàwé ní bàbá ìṣẹ́
4: ọmọ ti tọdún mẹ́wàá ṣe rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ní ṣe. Ó ti rẹ́kùn náà.
3: Ó ti níyàwó.
4: Ó ti níyàwó.
3: Ó dẹ̀ ti bímọ.
4: Bẹ́ẹ̀ ni.
3: Ọmọ mélòó ló ti ní.
4: Ẹyọ kan tó ń bẹ lọ́dọ̀ tàwa làwọn àmọ́tọ́ ẹsẹ̀ bí ẹyọ kan fún.
3: Ṣé ìgbà yẹn náà ló níyàwó sí?
4: Ibi yìí ni.
3: Ó tó ọmọ ọdún mélòó.
4: Ṣé oyè ọmọ?
0: Ọ̀gbọ́n. À ìbá àti ń sọ̀rọ̀ yìí àti àwòrán tí mo fi ń léde tẹ́ ń wò lórí ẹ̀yìn fọ́nrán tẹ́ ń wò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ẹ bá wojú orí yẹn níbi tí wọ́n sin ọmọ yẹn sí. Ẹ rí i wípé aṣọ tí wọ́n fi bọ̀ àṣírí ẹ̀. Aṣọ yẹn gan ṣì yọ síta ní góńgó báyìí.
1: Ṣé ní ìka tó o, a ò lè dáṣẹ́ bí mọ́.
0: Ẹ̀dá ọmọ Ádámọ̀.
1: Ìgbẹ́ ọ̀bánigbẹ́ ọ̀bánigbẹ́ ìmọ̀ràn.
0: Wọ́n sọ àwọn nǹkan kan lórí ètò yìí bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn, ó ti tó bí oṣù bí mẹ́fà àbí méje sẹ́yìn.
1: Àṣẹ bí ṣe ká.
0: Àwọn kò sì ní gbà wá láàyè tó lálẹ́ yìí ni.
1: Ẹ ṣọ́ra ṣe ní ìbánidá.
0: Wọ́n sọ àwọn nǹkan kan wípé ó pọn dandan ká tiẹ̀ ní àpérò.
1: Mímú bá níkà ni.
0: Torí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́, wọ́n bá orí kan lọ́wọ́ ẹnìkan bí wọ́n gba orí kan lọ́dọ̀ ẹnìkan ńgbà tá a bá sì gbọ́ a pé ọ̀rẹ́ òun kan lójúwe kan fóun kóun lọ fi kinní kan kún un pé yóò tètè mú owó kan wá fóun ní pápápá.
1: Báyà bá ń ṣọkọ.
0: Àmúṣẹ̀lẹ̀ kan náà wá bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn.
1: A ò lè fìgbà kan bá o.
0: Mo pé ó gba ká pe àpérò gan.
1: Oòrùn bí lára wọn.
0: Àwọn wo ló níwèé àkáǹtì burúkú yìí? Ǹjẹ́ nǹkan kan tiẹ̀ wà tó ń jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́?

0: oríṣiríṣi lẹ mọ gbọn bẹ ó ní kan tí mo mú wá lálẹ yìí àkókò nígbà wá láàyè ni mi ò bá tẹ fọnrán yẹn náà ní ọjọ ti lọ tí wọn mọ polówó oríṣiríṣi nkan fáwọn èèyàn bẹ o fẹ lówó pápápá o fẹ ṣe kinní kan pápápá ọ̀nà àti ìlànà pápápá.
1: ọjọ́ ìgbẹ̀yìn o ẹjẹ́ máa rọtí imú níka o.
0: débi mo pàdé fọ́nrán kan mo kò gírì tó sì yà mí lẹ́nu obìnrin gan ló ń polówó. tó sì pé kinní kan wà òṣòlẹ̀ kan kinní kan yóò wà nù kó sí ìkan wà nù kinní kan pé kán tètè mọ kó wàrà pápápá.
1: orí ìgbà mi o
2: kò sí bá ṣe fẹ́ mọ̀
0: wọ́n.
1: Ẹni
0: tó ṣe ni. Imú níkà nítòótọ́ kò jẹ́ agbórun àṣebẹ.
1: Mi ò rí wọn rí.
0: Ẹgbọ́n òun mọ̀mọ́ yẹn gbọ́ pé inú ìrora ló wà pé ọmọ tó kú ò kì í ṣe àgbàlagbà.
1: Imú a máa nìkà
0: o. Wọ́n sì sin ọmọ ọ̀hún lálẹ́ ọjọ́ náà kó tó dàárọ̀ ọjọ́ kejì. Ẹnìkan sì dìde ó sì lọ hu ojú orí ẹ̀ ó pé ó lọ hu ojú orí ẹ̀ ó sì gé pa orí ẹ̀ kú ò ní pọ́nkán.
1: Orí mi gbà mí.
2: Orí mi gbà mí.
1: Orí mi gbà mí o.
2: Orí mi
1: gbà mí lọ́wọ́ ogun tó súnmọ́ ni.
0: Àfikún Olódùmarè ó ṣàánú ẹni ni o. Ọjọ́ ti lọ o, ọjọ́ ti lọ o, ọjọ́ ti lọ o, ọjọ́ ti lọ o. Àátẹ̀síwájú ńjọ́ mẹ́jọ mi ìbá ní ká gba ìpè. Ẹ jẹ́ mi fi nọ́mbà mi léde kẹ́pì mi ní kété lẹ́yìn ètò 070-66-23-5262 ẹ má gbàgbé ìkìlọ̀ tí mo kì wá ń lọ̀ fún talẹ́ yìí pé ẹgbẹ́jẹ́ forí orúkọ mi ò yípadà ọmọọba Mukaram Adédọ̀tun Asade lórúkọ mi DJ Spider ńlá jọ jẹ́ pọ̀ lórí ètò yìí fún talẹ́ yìí kúnlé anífowóṣe lolóòtú ètò yìí ẹ já gbẹ́jẹ́ forí o wọ́n sì ń wádìí àwọn ọlọ́pàá àwọn agbófinró wọ́n sì wádìí tó kẹnu lórí ẹ̀ láti mọ̀ báwo ló ti rí gan àmọ́ fọ́nrán ẹ̀ la fi hàn yín o ojú orí ibi wọ́n sin ọmọ ọ̀hún sí wọ́n ti gorí ẹ̀ lọ o kọlọ́hún ṣàánú wa ni o imú níkà nítòótọ́ kò jẹ́ agbórun àṣebí àníjìn sọ́fin ayé tọmọtọmọ o ó dàárọ̀ orun ayọ̀ lásán o.

tún ti dé lásàlẹ̀ tẹ̀lé. Ìyẹ́ sórí ètò yí ètò wa akíyín káàbọ̀. Idọ́ gangan leléyìí. Eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pè àmọ́ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun bala onífẹ́lẹ́lẹ̀ láwà ibẹ̀ lákalẹ̀ sí ibẹ̀ lágbòǹgbò sí. Àádùgbọ́ gbé akẹ́sí lásàlẹ̀ yìí àti kó gbogbo ẹ̀ dé. Ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Real Madrid ikọ̀ yìí àfi bíi fíìmù nìfigagbága àwọn àti ikọ̀ igi agbábọ́ọ̀lù ti AS Roma. Wàhálà wàhálà. Àwọn ìfigagbága alẹ́ yìí kámọ̀ tanra wa jẹ́ bàbá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ tàná ó dùn ju tàná lọ. Àwọn ṣé ti máa ń sìsì láfẹ́ sọ ni àti ikọ̀ igi agbábọ́ọ̀lù ti PSG ṣé ti ikọ̀ igi agbábọ́ọ̀lù ti ikọ̀ ti Real Madrid láfẹ́ sọ ni àti ikọ̀ igi agbábọ́ọ̀lù ti AS Roma góò méje ló wáyé ń bẹ̀ o. Ìfigagbága Man City àti ikọ̀ igi agbábọ́ọ̀lù PSG góò mẹ́fà ló wáyé. DJ Spider ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò yìí Alex Ferguson tìjání olóko dáná ló kọ mi olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́. The sport actor actually to work active. Ẹ wo wa Facebook Splash 105.5 Ibadan.

0: Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti ní ìtọ́ ní gbogbo ayé. Kábíyèsí rẹ Elédùmarè, ọba àwọn ọba, ọlọ́run àwọn ọlọ́run, àpáta ayérayé ibi ìsàdé wa. Ẹ káàlẹ́ o, lórúkọ Ọlọ́run ọmọ ogun ni mò ń kí yín.
1: Nípa àjẹlẹ̀ tó tóórí afẹ́fẹ́.
0: Ni mò ń kí gbogbo wa wípé ẹ káàlẹ́ lénìí.
1: Afẹ́fẹ́ ilé o, ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ṣé dáadáa ni mo bá lé o?
1: Ọgbọ́dọ̀
0: ọ̀dẹ̀ yìí ò dábí.
1: Ọ̀dẹ̀dẹ̀ wa o, ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Ọlọ́run àwọn Ọlọ́run ìbà rẹ,
1: ṣe ìgbéyàwó.
0: Olúwa àwọn Olúwa ìbà rẹ, àpáta ayérayé ìbà rẹ, ẹkọdá ayé ìbà rẹ, aṣẹ̀dá ayé ìbà rẹ. Kábíyèsí Elédùmarè, Ọlọ́run àwọn Ọlọ́run, mo yìn ọ́ lógo fún títóbi agbára ìwà láàyè rẹ tó mú wa lọ láti jẹjọ tó tún mú wa padà lálẹ́ tẹ̀ní. Kábíyèsí Elédùmarè.
1: Ẹ jẹ́jọ́ tuntun, ohun àṣírí ibẹ̀ ńkọ́.
0: Ìwọ ni mo fi ọpẹ́ fún, ìwọ ni mo fìyìn fún, ìwọ ni gbogbo ayé ń sá tì, tí gbogbo ayé ń sá ba, tí gbogbo ayé ń sá dì. Ọlọ́run àwọn Ọlọ́run, kábíyèsí rẹ o, Olúwa àwọn Olúwa, àpáta ayérayé, ọba tí ń bọ gbogbo ẹ̀dá láyé, tí ń bọ gbogbo ẹ̀dá láàyè, bí ìlú ṣe le tó, Ọlọ́run ń bọ gbogbo wa náà. Adúpẹ́ àgbẹ̀ ọ̀gá lọ́pọ̀lọpọ̀. Kábíyèsí rẹ Elédùmarè. Ìbọn Ọlọ́run ọba mi òkè.
1: Ẹ wo yìí.
0: Ìbẹ̀yìn ènìyàn.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o, àrìn lọ́kọ̀láyà yìí.
0: Ìbẹ̀yìn pásítọ̀, ìbẹ̀yìn wòlíì, ìbẹ̀yìn àfáà, ìbẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé, ìbẹ̀yìn ọmọkú ayé.

0: ìbọn ọmọkú ayé ìbọn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́.
1: Ìlú Ọ̀gbàdàn.
0: Ìbọn ọ̀gá mi pàtàkì ọmọọba Akọ́ládé Alábí, ọmọọba tó ní òde òṣogbo Àyàkókò Nàkí Ajímọ̀tábà Ògùn Jégbìnì bí àtẹ̀kùn ìṣèdí lọ́jọ́ ti fi ń wù mí, ọmọọba tí ń gbélé tí ń ṣe bí ọba ajagun mọ́fì ti bọ́n ṣe Àyàkókò Sùn nígbà ọ̀tẹ̀.

0: lórúkọ bàbá wa kábíyèsí ọba adébáyọ àkàdé aláṣẹ àtòlùdarí iléeṣẹ yìí.
1: Ètò tó gorí afẹ́fẹ́ o.
2: Kọ̀ní bá jẹ́ létò tó gorí afẹ́fẹ́.
0: Ni mò ń kí wa pé ẹ̀ka alẹ́ o.
1: Kọ̀ní bá jẹ́
0: létò tó gorí afẹ́fẹ́. Ọ̀gá wa níkànnì yìí.
2: Kọ̀ní bá jẹ́ létò tó gorí afẹ́fẹ́.
0: Olóòtú ètò yìí ṣe Nọ́mà Akíọ́lá ni.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: DJ Spider.
1: Ọ̀dẹ̀dẹ̀ wa o. Ọgbọ́dọ̀ bàjẹ́. Ètò ìgbéyàwó. Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Lájọ̀ wa ń kalẹ̀ ètò lẹ́nìí tá a jọ ṣe.

0: nkan layinka mo ki pupo pupo o baba mi lati gbangan olufi arogodija
1: ise ri o
0: iyola pastor mo ki pupo pupo o
1: odede wa o ogbodo
0: gbogbo eyin eyan patapata ni mo ki e kale gbogbo eyin te mo ba mi da seto yi ni mo ki nololodi kan o ejo nitori olodun mo ki wa o pe e kale o bi an lo lale teni
1: eje ajo tuntun odede yi o bodo baje
0: ki se bi tu jina ṣugbọn oro ife lo se pataki lo se koko ife lo se pataki lo se koko laarin awon odo
1: nitori omo
0: ife lo se pataki lo se koko nti baba baya lomo re okunrin na oya o nti ya baya lọmọ rẹ obìnrin náà ọyà o àwọn yorùbá wọn bọ wọn ní ilé láti kọ ẹṣọ lọ sóde àwọn ìwà tí àwọn òbí bá ń wù lọmọ ọkùnrin ọmọ rí lọmọbìnrin ọmọ rí bàbá mi ọmọ sọ nǹkan kankan wípé ìpele kẹta ọ̀kan jù à
1: ẹjẹ́ àjọ tuntun
0: òní ilé ní òkó
1: ẹbí ọgbọdọ
0: ìpele kẹta ọ̀kan jù à
1: ìlú ọgbọdọ
0: ìpele ni yóò tù
1: ọgbọdọ bàjẹ́ o
0: ìpele kẹta ọ̀kan jù à
1: ọgbọdọ bàjẹ́ o
0: ní olè ní ọmọ ìjà
1: ọ̀rẹ́ ọgbọdọ bàjẹ́ ọgbọdọ bàjẹ́ o
0: nítorí ìdí èyí ẹjẹ́ kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn gidigidi gan bọ́rọ̀ ṣe rí rèé a lè gbà á rárá kí ni tí ń ṣẹlẹ̀ gan kí ni tó dé gan lẹ́yìn tá a tẹ invitation card tí mo dẹ̀ ti fún àwọn chief àwọn ọ̀rẹ́ mi gbogbo lẹ́yìn ìgbà tá a ti tẹ invitation card tá a ti fún ọba tá a ti fún joyè lẹ́yìn ìgbà tá a ti sọ fún lù ú reverend father ti mọ̀ ń pa ẹ̀ no ẹ bá mi pọ ọmọkùnrin yẹn wá kí ló lè fà á kí ni tó fẹ́ ṣẹlẹ̀ kí ni tó ń ṣẹlẹ̀ gan màá sọ pé mi ò ṣègbéyàwó fọmọ mọ́kọ́ láyéláyé kò jẹ́ṣẹlẹ̀ á ṣẹ́tùrẹ́ àmì kébìlì ni ṣùgbọ́n ẹ ti ń fẹ́ra yín ti tó ọdún méjì báyìí tọrọ yín sì ti wọ̀ tẹ̀sí plan láti ṣèyàwó kí ló wá lè ṣẹlẹ̀ tíjà bá ṣẹlẹ̀ tán a mọ̀ bá ṣe parí rẹ̀ ni tẹ bá wa fẹ́ra tán tí nǹkan bá wa ṣẹlẹ̀ ń kọ́ ẹ túka ni àbẹ́ parí rẹ̀ ẹ já parí rẹ̀ fún yín ẹ já gbọ́rọ̀ ẹnu ọkọ ẹ lọ bá mi pọkọ ìyàwó wa message tó send yẹn láyéláyé kò jẹ́ rí bẹ́ẹ̀ gbogbo ń tá a bá ṣe ló láṣìírí gbogbo ń tá a bá ṣe ṣe pátápátá yóò hàn lọ́la ìdí rèé tí bàbá chief tó fi ránṣẹ́ pé ọkọ ọmọ rẹ̀ wípé ẹ bá ń pè wá wọ́n sì pọkọ ìyàwó dé kí ló ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ ìyàwó kan ti ẹ̀ kọ́kọ́ ń bá jẹ́ pé ẹ́ olóhùn ṣímọ́ ni olóhùn ṣímọ́ laduro kan ti mo ti se fun laduro time ti mo ti waste laduro time ti mo ti se laduro time kini kankan laduro kan ta ti jo se po la kini kankan ha my daddy o fi ya je mi o se kini kan o sa tokun awon yen ni o dake oko ya o lo send message e bon o se mo pe ko ni kaluku ma lo ni lo re ja bilere nto ye ka se la nse yen ye ka bilere oko yawo kilo de kilo ri kilo sele nto sele re
1: ani ba jale to ogori afefe
0: yawo ti lo sibi hall to fe gba
1: ogori afefe
0: o ti wo hall yen bo se ri to fine to rewa
1: oni ba je oni ba je
0: all yen si je 1.5 million o de so foko e po nti real kan po yen da o de fine o de rewa pe 3 million ni o fe gba fun all yen all si je 1.5 million yawo ti so fun awon to ni all yen wipe oko n lo lowo your son sugbon to ba ti san
1: koni ba je le to todori
0: 1.5 million yen kan fun ni o to ba ti san 3 million yen kan da 1.5 million kan da pada fun
1: ise mi o
0: but o le la awon ma gba ho le awon ma gba o de ti ba won di bagi wi pe ko si problem kankan asanwo yen a ma san yen
1: oni ba je le to tongori afefe oni ba je le to tongori afefe
0: lo ti to ohun atoko debe won de ri olu yen bo se da to o gba gbugbu ero patapata ti won fe se
1: eje ajo
0: e lo le pe
1: o dede yi
0: oni 3 million ni ko gba 2.8 o de jakese 2.5 awon yen ni 3 million ni yawo ti fi olokan balẹ wipe oko mi o gba e sa file yo gba sugbon 1.5 yen ke bo nda pada sinu account won gba toko sanwo oko sanwo si akanti ibi hall direct o sanwo fun yawo e o sanwo fun yawo e
1: eto igbeyawo yi o mo gbadan baje o arin loko laya yi
0: mo sanwo fun yawo yawo si transfer gbogbo 3 million na o transfer e soko re o transfer e si awon oni hall ngbo transfer so awon lo receipt o de send e soko pe mo ti sanwo yen o receipt e lele yo oko ni okay no problem oko de receipt lo se mo pe o ti clear mind oko pe gbogbo 3 million na o ti bo sowo awon ti to one hollow.

0: ìgbà tí wọ́n lọ síbẹ̀ àkáǹtì tí wọ́n fún ọkọ pé kọ́kọ́ sanwó sí company account ni bí kí n fún yẹn ní account number ń sìn company account mi kò ṣe mọ̀ pé ọ̀tọ̀ ní Adeyinka Isaac orúkọ tèmi nù ṣùgbọ́n company account mi kí n fún wọn ẹgbà ẹ̀sanwó síbẹ̀ lẹ́yìn rẹ̀ ìyàwó ń wẹ̀ lọ́wọ́ ni aláàtì dán lórí fóònù ẹ̀ gbáràngbáǹgbáǹgbáǹgbáǹ
1: ọgbọ́dọ̀ bàjẹ́ o
0: aláàtì dán
1: ṣẹ́ mi o
0: aláàtì
1: gbọ́dọ̀ bàjẹ́
0: 1,000,000
1: ẹ̀dẹ́ wa o
0: ló dán
1: gbọ́dọ̀ bàjẹ́
0: kọ́ wa tẹ fóònù yẹn kí ló dán ṣe mẹ́sẹ̀jì wo ló wọlé kíníkà ó ṣàrí pé orúkọ company yẹn orúkọ company orúkọ tí wọ́n fún account number orúkọ account number tán fún orúkọ rẹ̀ ni kíní yẹn gbé wa 1,000,000 ló gbé wa ok ń bọ̀ wá di ọjọ́ kejì ọkọ wa pé àwọn ní hall yẹn hello ẹ káàárọ̀ ṣàlàfíà ni ẹ pẹ̀lẹ́ a mo rí owó kan tẹ́ transfer sí ìyàwó mi owó kíni yẹn yẹn ni à ẹ má bínú ìyàwó yín náà ló ń sọ fún wa pé ká pé kíni yẹn ní 3,000,000 1,500,000 ni 1,500,000 ni hall ṣùgbọ́n nígbà tí tó ṣe wọ́n ṣàní pé ká sẹ́ndì 1,000,000 sáwọn pé 500,000 tó kù ká fáwọn wọ́kàzì àwọn àwọn wọ́kàzì bá wọn ṣiṣẹ́ nínú kíní pé káwọn fáwọn yẹn ká sẹ́ndì 1,000,000 sáwọn ṣó ló ní ká sẹ́ndì 1,000,000 sí yín nìyẹn 1.5 gangan ni owó hall nìyẹn ok no problem kò sí wàhálà ìyẹn bá pa fóònù n ò di láàrin week yẹn lọ́kọ̀ wá send message pé n táwọn fẹ́ ṣe o ohun ò ṣe mọ́ o ohun ò ṣe mọ́ o.
1: ìlú ọgbọ́dọ̀ bàjẹ́ ọmọ ọgbọ́dọ̀ bàjẹ́ o ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
0: nígbà tí wàá dọ́dọ̀ bàbá ìyàwó tó wá ṣàlàyé fún ọba yẹn
1: gbọ́dọ̀ bàjẹ́.
0: wọ́n á ní ṣe torí ìyẹn náà ló ṣe wá sọ pé ò ṣe mọ́ ó láwọn ò tí ì sọ̀rọ̀ màálù ọ̀rọ̀ hall lásán làwọn ṣe tó fi 1,500,000 tó fi kún owó hall táwọn bá dérí màálù yóò fowó kún táwọn bá sọ̀rọ̀ jẹ aláṣẹ táwọn ti sọ̀rọ̀ pé kinní kan tó lóun wọ́n gba 5,000,000 a jẹ́ pé 2,500,000 gangan lówó oúnjẹ ẹni gbogbo nǹkan táwọn ó ṣe ń tó fi lè fi owó lé owó hall gbogbo nǹkan pátápátá táwọn máa ṣe ni ó fowó lé nítorí ìdí èyí tó ń bá wa fẹ́ sílé gangan ńkọ tàbí tó ń bá ní problem lọ́la ńkọ yóò túlùgbò ni yóò ṣàfò ni owó lórí lára òun owó lórí lọ́wọ́ òun owó ló ń wò mọ́ òun lára kìí ṣe ìfẹ́ ló fẹ́ òun ni dẹnudẹnu nítorí ìdí èyí
1: ọgbọ́dọ̀ bàjẹ́ o
0: ohun ò ṣe mọ́
1: o ọgbọ́dọ̀ bàjẹ́
0: bàbá ẹ̀ wá ní pé bó ṣe mọ́ òun fẹ́ kọ́ sọ nǹkan yìí ń ṣe jú ìyá ẹ̀
1: ọgbọ́dọ̀ bàjẹ́ kò ní bàjẹ́ lè tó
0: nígbà pé ẹ wá kí ló lọ́mọ rẹ̀ ṣe ni bọ̀bọ̀ bá tún ẹjọ́ rò ó wá ní pé kò sí problem máa lọ.
1: ilé yìí ọgbọ́dọ̀ dàrú ẹ̀jẹ̀ àjọ tuntun ọ̀dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀.
0: ìyá wa ní pé sótó kí èèyàn sọ pé òun ò ṣe mọ́ sótó kí èèyàn sọ pé ìyàwó parọ́ ó fowó lé owó. O'Hall to je 1.5 million o pe 3 million o gba 1 million pada oni kan fi 500,000 kan fa won workers so to nitori ke yan so pe won o se mo
1: ni baje ade yi nkan so pe ko ni baje o
0: ya ni se o to nitori Hello.
2: Hello. Ekale sir.
0: Ekale o baba mi.
2: Ugo le nko sir.
0: Alaafia ni mo wa sir.
2: Wa bu mi nko awon ya nko.
0: Alaafia ni o, alaafia ni.
2: Emi le ni gba kokan.
0: Ami ase Edumare.
2: Uko mi ni Akani Emmanuel Olusegun.
0: Be ni Piaro.
2: Be ni sir. Mo ki gbogbo awon baba mi ati mama mi ko won binu mo ke body. Aya o pe mi mama mi wo koda lale yi yi. Ba mi mo se so fun yin o da be npe oluso ti fe ma rewesi won pe mama mi won pe won lawon ogbo nkan kan ma o lati bi o se keta nisin
0: ah
2: won lati kia do awon nisin ni oluso e ri pe won da si won ogbo ta wi last week na e ri won lo do ko ko ha to din kokko pe ninu gbo e pe je gbe oro ejo tori olohun awon kokko ba en pe ti ma a wa na ni pe ti mo binu won se first no si mi gan to po gan won ni ke mo binu pe awon osin le ni kini pe awon lo bi se kan ni last week na je kan wo gbo yin
0: o ti se osuwala osuwala
2: lori oro te n ba bo sa
0: be ni sa
2: o to be oju be lo o to be oju be lo iwa ti mama re n fu tele tele niyan to ba lowo re eyin agba ko pe tomo o ba jo sokoto
0: yo jo ki jo pa
2: be ni sa ini baba o fi man ti o so ti baba fi ni ki won o pe ya re wa ko wa so loju e o to be o ju be lo to ba pada fe ojo ale re o buru ko ja be se ye o ba pada fe yo fi ti wa ti an ba de ba lowo omo ti awon mo ba pada ba lowo re iwa isuto yen a ri ti o dogun enu omo o si n boju ale je yo mo degun lo niyan sa e ji n fe bi bayi sa e ba kun o tun kankan niyan se jo
0: oda sa oda sa Oda sa, she.
2: Madam, no,
0: yes, sir. She. Hello.
3: Kuni ba jeleto.
0: Be ni sa o dun mi dun mami.
3: E ti don.
0: Amo ti ah ti pe ti pe owo lowo yi so.
3: So be ko yi o e mo be kin de de de so la le bi ti da si.
0: Okay.
3: O do da si gan.
0: Okay.
3: Bi aro ti soro se ku. O rọrùn fún ìyàwó yẹn láti ta ọkọ rẹ̀ àbí kó pa nítorí ogún.
0: Láti o rọrùn fún ìyàwó láti pa ọkọ rẹ̀.
3: Ẹni tó lè lọ fi ọkọ rẹ̀ lùjì ṣe bí ó ta ọkọ rẹ̀ 500 ni. Ṣé kò lè dábìrì 1 million lọ́wọ́ ọkọ rẹ̀ dàrẹ́ jù? Wọ́n ní káwọn kan mú 500 kó ń gba 1 million. Ó bá rẹ̀ tí ó rọ ọkọ rẹ̀ ní 2 million ṣé ò wà níta. Tó bá rọ̀ pé ọkọ yẹn ní nǹkan kan bí kan tó 10 million ó lè borí ẹgbẹ̀mí ẹ̀ náà. Ẹni tó lè taari ogún ọkọ rẹ̀ pé ẹ̀yin ẹ mú eléyìí ní kéèmí ní ilé. Kò rò tọ̀ lámọ̀nà. Orí owó ló fi fẹ́ kì í ṣe torí ìfẹ́ o. Ó rọrùn fún láti pa. Tó bá mọ̀ pé ó ní nǹkan kan tó 10 million tí ó ní káwọn kan ẹ lọ bá yan yẹ wá gba 5 million. Òun ó dùn fẹ́lòmí yóò bá bòmí lọ ni kó lè ṣubú ìnáwó ta 500,000 bí 500,000 ló ta yìí. 1 million tó fẹ́ gbà yẹn ṣe bí yóò náà bí ìnáwó náà ni ó yìí tó ń fi 500 ṣòfò. Kọ́kọ́ tó mọ̀ kó lówó lọ́wọ́ ṣe bí nítorí bó ń ṣe fún olórí mọ̀ lówó lọ́wọ́. Ṣé kò lè bèrè 1 million lọ́wọ́ ẹ̀dà rẹ̀ jù instead of a to will sell his husband at the rate of 500,000.
0: Come on, is your life? Amio. Yes, sir. Hello. Hello.
2: Hello, Ekaleo.
0: Ekaleo. Awa, Baba, mi Ekale, sir. Yes, sir.
2: Moki alone.
0: Yes, sir.
2: Odo fi anyo kan da gbo asi.
0: Ami o.
2: Opo to si kono na mo ta gbo wa yara.
0: Ami ase o, ami o.
2: Moki ni gbo baba mi.
0: Yes, sir.
2: Ka mo mu eko la kai ni atowo si won.
0: Okay.
2: Gba baba da da, ama da gbarika. Ki gba won yara da to wa ni be.
0: Okay.
2: Se se ti ama je ko se ko ko ko soro ka wo tun soro pe ama ko eko ni. Ama ko ba le wa ko eko ni. Wa light and light. Bon, da je ni si bi da ni so le ko da Emmanuel.
0: Okay.
2: Ben.
0: Mami.
4: Ekale.
0: Ekale sa o.
4: Doctor Otumba.
0: Kabisa.
4: Adeyinka.
0: Kabisa.
4: Yo ma yo.
0: Ami ashe o, ami o, ami. Ami o, ami o, ami. Yes sir.
4: Gbogbo awon eyan wa o.
0: Yes sir.
4: An baba mi o, mama mi gbogbo pokin yo.
0: Yes sir.
4: Baba ni ko ma so pon lawon ogbon kan mo ro pe won tin se lowo lori e.
0: En se lori e. Yes sir. Yes sir.
4: Where are you?
0: Oh.
4: No matter
0: more. You.
4: Moki. And it is so. Okolomolo wa di baba di ye oma.
0: Okay, baba okoni, baba okono kwe mi.
4: Mo wa ki oko ya wu ki gan oku riwe. Tori yupe ikuti o baba nini. To ba si ni fila kwa ma edupe.
0: Hmm.
4: Ori pe o tete ma. wonu o wonu ko to ma won ni dani dani pa ni lagba lati kekere do ti wa ti ya re pe si ninu ni e ri pe awon omo wa ka ma ki si won awon kan wa te ba na won se se ba gba se nji wa mo fun ah kan wa ke ma di ba se nji de mo pa ma ka o du bo ba bere gba se nji to gba wa da mo ti di pa ma mo ti di en yo je lo mo wa ala kiss to ye ka ma kiss ni lati le kiki ni eleyi o ti ma lara ko se se ma se se igbagbo re ni wipe iluwo ah kan wa se pe won gbagbo pe iluwo ati to ba to re eyan je eyan to le luwo iru e lo ba dagba mo wa ki ogbeni yen ko tete kiss ara tori pe bawo yen se so ife wo lori ko ni fe re papa gbogbo ìwọ́kan lẹ́ni pé tí ó ṣe rẹjẹ tí ó ṣe máa rú gbà lọ́wọ́ ẹ̀ ló wà lọ́gbà ẹ̀. Àwọn èèyàn ti sọ̀rọ̀ kan wọ́n ní tó bá mọ pé tó bá rí àwọn kan tó bá ní owó kan bí mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù ó lè háyà sí ìgbà sí tí ọgbà tí ọgbà tí ọgbà owó yẹn tó nífẹ̀ẹ́ owó ló ní kò nífẹ̀ẹ́ rẹ̀. Ìyàwó ọkọ̀ tó ń fẹ̀ kódà kọ́ má tiẹ̀ jẹ́ 1.5 kó jẹ́ 200,000 lásán kó jẹ́ 20,000 lásán. Lo file mi jẹ pe bo se ma se niyan ki we ko ti we to be mi yen o di ku nu e tele tori emi yen ti wa nu e o ti ku yen sinu ti dagba sinu e emi re je ti wa nu e to mo ni gbadun ara wa ko ma mu yen yo eh ba yen yo ki le ya o to le fe o ko tun ka o ni pe olodi bo ta re ha won ni a lo ti na ka ko si wa su be ni wa fun obi yen o ti wa nu e je re o ti jogo e lati jodo ya re kọlọn dari jinu ati bo senu e now abọ pe be lori ah omo yen to need the orientation kawon obi re pe kan ba wi gidi kan ri deliver re fun e ni to wa nu re so oro mi oju bayen lo eyin e ba du kilo ba mo yan mo ma pe ma won kan wa dan lo 25 minutes 20 minutes soki soki toki aso bo ya to lo dipo mi oro mi oju bayen let us give another
0: okay. Yes, sir. Ekalema.
2: Hello.
0: Hello.
2: Otunba.
0: Hello, Daddy. Doctor. Yes, sir. Daddy, me.
2: Alagba Adebo wale ni latomi ajo.
0: Ekale, sir. Mami, mami nko.
2: Awari o.
0: Mami nko.
2: Mama mbe alafia ni mama na nda o
0: wa be. Yes, ma. Yes, sir.
2: Ẹ̀yẹ́ sáà ẹ̀kọ́ àtàrọ̀.
0: Àtàrọ̀ rí sáà.
2: Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé àwọn èèyàn wa ti sọ ohun tó ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ní Ọ̀yọ́ kankan. Torí Alhaji Adéwọlé náà ti pè mí pé bá ṣe bẹ̀rẹ̀ prógrámù lóyìn gbogbo ẹ̀ ti dàrú táwọn pọ̀ kankan mọ́ o. Wọ́n ṣáàkìtì bá wọn
0: yanjú ẹ̀. Wọ́n ṣe wọ́n yanjú ẹ̀.
2: Bóun ni ò jẹ́ káwọn máa ráyè pé wọlé táwọn bá ti pè wọlé àwọn pọ̀ kankan mọ́
0: ìwọ̀n. Wọ́n ṣe wọ́n ṣe.
2: Wọ́n bá wa ṣe lẹ́ẹ̀kan náà bá wa ṣe lálẹ́ ẹ̀kan.
0: Rédíò tí ń o ti ń pọ̀ o ti ń jára wọn ti ń ṣe gbogbo ẹ̀ náà ni ṣùgbọ́n wọn ò dọ̀gbọ́n sí wọn á dọ̀gbọ́n
2: sí àwọn station yẹn ń jára wọn jára wọn ni
0: wọn jára wọn ni
2: bẹ́ẹ̀ni wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí
0: bẹ́ẹ̀ni
2: adúpẹ́ lọ́dọ̀ náà ṣe rí èyí tó mú wá lálẹ́ yìí ó dà díẹ̀ àkọ́kọ́ náà ẹ ti sọ pé bàbá ìyàwó ló mú ọ̀rọ̀ wa ló pè yín àbí
0: bàbá ọkọ
2: ni
0: bẹ́ẹ̀ni
2: fine o ti ẹ da abẹ yẹn bi tó ti pè yín yẹn da torí a lè jíṣẹ fọmọ ẹ kọmọ ẹ má fẹ o kó má fẹ ṣe rí ẹsìn tó ti fún wọn yẹn o lè sì kó má fẹ ọmọbìnrin yẹn mọ torí tó bá jẹ bí tèmi èmi Adébọ̀wálé ni ọmọ mi ò lè fẹ mọ bẹẹ ni mo sọ fún yín mi ì ní jẹ́ òfẹ́ o nítorí pé wọn ní ikú tí ó bá pààyàn tó bá ṣìyàn ń fìlà wọn lé yìí ó máa dúpẹ ikú tó máa pa ló ṣí ní fìlà yẹn o bẹ́ẹ̀ ni kí kó ọmọbìnrin yìí ò nífẹ̀ẹ́ là rárá implant wedding bẹ́ẹ̀ káàkiri wa sọ pé ọmọ tálíkà pátápátá ni ìwọ gan ìwọ obìnrin ṣé tó yẹ kó ṣe nìyẹn wá dọ́bù owó nǹkan tẹ fẹ́ lò fọkọ. Kò ní o túmọ̀ sí pé kò nífẹ̀ẹ́ láti bí débẹ̀ ìfẹ́ owó lórí lọ́wọ́ ẹ̀ ló ṣe fẹ́ kò nífẹ̀ẹ́ kankan for half an inch tọkọ bá ti pẹ̀yìn dàbá ìrà áyímúlù ń pàkọ ni gẹ́gẹ́ bí PRO ṣe sọ lẹ́ẹ̀kan
5: ti o ba ri bi eni to ma ra oko e ni 10 million ata even for 95 million ata o ba so pe o fe pa ni be yen lola to ma di to kowo sa ti yo fo o le ta kudarara ki se yawo ki se omo gidi owu ti ya egbon lo omo yen ran e ti mo pe owu to gbon ni tori to mu baba yawo pe so pe koko ni suru ko je ko wo pe ye ko soro yi loju ye se mo ko mo nkan ti ya nse ninu ile baba yawo mo nkan ti ya yawo nse ninu ile fo ohun lo je yo lara omo eyen olofi so pe o fe ko jo wa so loju ya yawo je ko wo pe le yan fi so fun ko ma fe o ko rora bo ti so pe no to rora kuro be ye no na ni for life ko wa lomi olorun a pese yawo rere fun mama fe ja si oro ni
6: my doctor e sare
0: mi e kale ma o mo mi mi
6: e ko eto ogole wa ko
0: alafia ni ma alafia ni ma
6: ogole mo kini o
0: yes ma
6: se ri awon baba ti soro won ni sotan
0: ami o
6: se ri to ba sa je yi pe sita la tan lo ba ta o mo da I to ma payan se ti ri kan to je pe o lo le re magun fun oko e tori pe oko e ni moto meta o ni le meta o na je bi mo meta o wa ni tori ki oko ohun ma ba fe lomi ki ogun to ko ohun niyan ko le je to ohun nikan o wa le re magun oko e wa ku se awon pe fi owo ni igba to ko wa ku tan nkan kan wa le si lara o le tawon omo e na Olorun ṣàgbẹ̀ kan lára
0: ẹ̀. Àmọ́ mi, ẹ sọ ìkankan lé sí ọmọ lára àwọn ọmọ yẹn lára tó náà.
6: Bẹ́ẹ̀ni, láti fi tú àṣírí ìwà burúkú tó wù. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn ti bọ́nu tiwọ̀, òun ìbọ́nu tí ẹ o. Wọ́n ní kó lọ ta ilé yẹn. Kó lọ ta ilé méjì, kó gbé kan, kó gbówó kan fún ìyá ọkọ, kó gbówó kan fún bàbá ọkọ ẹ̀. Láì mú wọ́n náírà bẹ́ẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀ kò lè bọ́nú tó kọlù. Ẹ máa bé tó bọ̀ àwọn obìnrin wà ọmọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí arákùnrin ẹ̀ pọ́lọ́ tètè táṣìírí èṣù fún. Ẹ tí ó pa nì.
5: Obìnrin burúkú ni.
0: Ẹ
5: jẹ́ fàájì lè fẹ́ lórí.
0: Yes ma. Yes. Da. Hello.
7: Kalẹ́ sa.
0: Ẹ kalẹ́ o.
7: Yes sir. Kunle Agunbi Ade lorúkọ mi láti Ìwòròd.
0: Kunle Agunbi Ade láti Ìwòròd. Mo ń gbádùn. Mo ń fẹ́
7: ìgbà rẹ̀
0: kan. Ọlọ́run ṣe.
7: Ọlọ́run a túbọ̀ máa fi ẹnu ọgbọ́n àti òye.
0: Àmì o. Àmì o.
7: Ṣé ẹ rí àwọn bàbá àti ìyá wa náà ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ gan-an. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn bàbá àti ìyá wa náà ni wọ́n máa ń kó ìkan pé èèyàn tẹsẹ̀ kọ́ńbọ̀ odò ọ̀ní pa ẹsẹ̀ tọ́yẹ lọ ìjẹ́ ìyá tún gbẹ̀gbẹ̀ ìrírí.
0: Lọ́la
7: o. Mo láìkí okùnrin yẹn o. Mo láìkí ẹ̀rọ dòdò fúnra o. Ọlọ́run ló bẹ̀ mọ́mọ́ tó àṣírí ọmọbìnrin èèyàn tọmọbìnrin yẹn jẹ́ fún. Tó o fẹ́ sọ fún bàbá ọkọ yẹn tó sọ fún mi pé kó má gbà láéláé kí ọrọ̀ ọmọbìnrin yẹn kó fẹ́ ọmọ yẹn o. Lórí ikú ni ikú obìnrin yẹn. Ikú ni.
0: Yes, sir.
1: Koni ba je le to dori afefe o.
0: Hello.
8: Israeli Gabi doctor.
0: Kabi si o daddy mi.
8: Doctor.
0: Baba mi e ka le sa.
8: Oh, ta tori ni o.
0: Mo ti mi sa.
8: Owo ya gan.
0: Lomo.
8: Tí ò bá sí èrí nínú apẹ́ ẹ̀lérẹ̀ ràn bẹ́ẹ̀. Ọkàn náà bọ ọmọkùnrin o. Wọ́n mọ̀ bá wọn nájà papọ̀ o. Ọlọ́run yọkú òjijì lọ́sọ̀ rẹ̀. Ó sì yọ àgbàná. Ọyọkú òun gbèsè ayé ẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe ohun tó lọ́dọ̀ wọn ni. Iṣẹ́ tí ìyá ń ṣe ó bá bẹ́ẹ̀. Ìlú náà ti rí wọn. Ọ̀rọ̀ eléyìí ọ̀lọ́ ti rí wọn. Abọ̀rọ̀ o ti fọmọ lọ àbí ọlọ́run sí àwọn alágbàríkà fún agbolé ayọ̀
0: ní
8: dókítà
0: kábíyèsí sá o ẹ ṣe o ẹmí sá ẹmí o ẹ ṣe gan sá Hello?
9: Hello?
0: Hello, sir. Ekale, sir. Sir. Ekale, sir. Yes, sir. Uruko yin, sir. Okay. Eni ru e lo bayi. Sa?
9: Oni ni mo depart pelu e.
0: Oni le depart pelu e.
9: Ba mo deri to me ba se pa ro. Oni o pa
0: o. Oni o pa okunrin ti ba ti n pa ro. Huh? Solo talk a canin on yin te ba tete le danu Sherry Oronsi. Hello? Sir. Hello, sir. Hello?
10: Doctor.
0: Sir.
10: Ekuse baba.
0: Ise baba re o.
10: Yo dara fun yin.
0: Ami ase o.
10: Omo pa awon mi nko.
0: Alafia lawa.
10: Mo ki awon baba mama yo dara fun yin.
0: Ami ase o.
10: Emi na se se nko nle ni jo meta yin.
0: Okay.
10: Mo ti wa fun ga mo ti pe.
0: Okay. Eraku o de radio e die. Okay baba. Eka le sa. E pele sa bed ben.
10: Jo meta sa.
0: Jo meta ri sa.
10: ti okunrin o ba sora obirin ni opa ti se obirin gidi
0: daddy ejo e ba ni ku ni radio e die tabi ke yin le die
10: obirin ki se obirin gidi
0: Mo ngbo mo ngbo
10: ti le pe isika se se 44 o so pe bi obirin se ri bi ya se ri lomo re no ri omo re obirin so omo iya e ni omo yen jo iya re iya re lojo bi ya na se se si baba re ni tokunrin baba si sora o na ni opa ko si fe nbe ko ni fe okunrin yen o kan fe ona kona lo le gba lo fi po okunrin yen tori owo e ko le ko wo lo dada fun asa
0: mi o
10: Ora
0: sa. Ora sa. E shigun sa.
10: Okay
0: sa. E shiu.
1: E wa wo.
0: Yes sa.
1: Ogbodo baje.
0: Ani pele mi tan lo.
1: Ogbodo.
0: Sugbon mo ko fe gbo awon eyan die.
1: Oni baje le to.
0: Ka to bo si ipele mi.
1: Oni baje le to tori.

0: jẹ́.
1: Hello.
2: Hello, Akamba. Tèmi ló ràn mí náà ní
1: ọjọ́. Okay, sir.
2: Ká lè bọ́ sórí nǹkan yẹn.
1: Okay.
2: A dùn ọjọ́ ìgbéyàwó.
1: Bẹ́ẹ̀ni.
2: Lọ́jọ́ wedding gẹ́gẹ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Àti ìwúrí àti ẹ̀yẹ ẹjọ́ ẹ̀dá lónìí.
1: Obìnrin ló ní.
2: Ẹbí ọkọ ẹbí ìyàwó, ká lè lérò pé wọ́n máa náwó fún.
1: Ìyàwó náà máa náwó fún.
2: Títún wá ló sinú nǹkan bẹ́ẹ̀. A lè sọ pé o lè tà á, o lè pa ẹ ní rárá. Torí owó ni o. Kò sí tí o lè ṣe fún nítorí owó. Kò sí nǹkan tí kò lè ṣe fún nítorí owó. Red carpet ni red flag ni yẹn, o ti rí báyìí.
1: Red flag.
2: O ti rí red flag báyìí.
1: Ṣé obìnrin
2: o.
1: Okay.
2: Ọkùnrin ni.
1: Okay.
2: Ọkùnrin yẹn.
1: Okay.
2: Ọkùnrin yẹn ti rí red flag báyìí. Ọ̀nà tó fi lè tí ó da ìrìn àjò wọn rú àbí tó lè gbẹ̀mí rẹ̀ mí rẹ̀. Ọlọ́run ti fi hàn láti bẹ̀rẹ̀ báyìí. Ẹsẹ̀ kan lásìkò ìbọdọ̀ báyìí.
1: Wọ́n
2: ní kí n fà á. Tó bá kó méjèèjì bẹ́ẹ̀ nǹkan. Kì í sọ́nà o.
1: Kì í sọ̀nà.
2: Ọ̀tọ̀ ni bàbá tí ó kó owó skúrù fún ìyá pé kó lọ san o. Tí ó lọ fi ṣe nǹkan mi o. Tí ọ̀bá rí pa yóò lù níbi títí èkó ni.
1: Yóò fi ọmọ gbà.
2: Yóò foyún gbà. Yóò kọ́ foyún gbà lẹ́yìn tó bá rí rẹ́dìn ìgbà tán. Yóò tó foyún gbà. Gbogbo tọ́jú bá ti ń lọ sọ́ọ́sì tù yóò máa sọ pé iye kan ni wọ́n ní káwọn ọmọ wà. Wọ́n bá wọn pẹ̀lú ọmọ wa gan. Wọ́n bá ṣe lọ́fẹ̀ẹ́. O ti rí rẹ́fà bí o. Kọ́ má kọrùn, kọ́ má torí ara ẹ̀ bọ́ sọ lọ. Ká lè tètè bọ́ sórí òkè tó mí. Orí mi fẹ́ sùn, mo fẹ́ máa gbọ́ yín lọ lójú oorun.
1: Okay.
2: Ọdún tí ò lè ṣe ọ̀rẹ́ tó ni ayẹyẹ ẹjọ́ tí wọ́n fẹ́ ṣe fún gẹ̀gẹ̀. Ẹ̀rọ pọ̀ ni wọ́n fẹ́ ṣayẹyẹ.

0: bani kuma na.
1: Hmm.
0: Boko ba tin pawo lagbo wedi ni o tun ma na nbe na. Awon mi to tun ti cha fe mo kan cha fe je kan cha fe sin kan. Oko kun na wo fun yawo aburo o ya. Oko kun na wo fun yawo aburo o yawo re.
1: We.
0: Do kun na wo fe gban yawo re ni.
1: Hmm.
0: I'm a little bit.
1: Dara.
0: E bo rorun fun egbon ko gan lati lo yo si oko aburo re lo.
1: Hmm.
0: O ti afa saye fun, o tun lu aju ijiriji yen. E to han si niyan. O ti lu bi oni yo lu bi olumalu, yo lu bi alase, yo lu bi oni kenji. Yo lu bi en ti o wa sere.
1: Hmm. Hmm. Hmm. Yo afi wedding re pawo lodo oko re
0: o ya ti wa lo fe fowo na se se ko tun ni lu mi ja.
1: Hmm.
0: Yo ko fo yun lu mi yo fo mo na ni.
1: Hmm.
0: Kono ko bi o wa
1: je ami o mi o mi o mi o se ibi ta nlo yi o lagbara po wọ́n ẹ jẹun gbé kọ́ yìí ná kátó lọ bẹ̀ ṣì ṣe àyòyàwó rẹ̀ ẹ kalẹ́ mọ̀ mi ẹ kalẹ́ mọ̀ mi àlàáfíà ni mà àmì o jésù ètò rí mà o bá ṣe rí nu
0: ẹmí
1: rẹ̀ ò lè gbé
0: torí pé ìyá ọmọ o ti o tẹ́ rí ìwà yẹn ìyá rẹ̀ bímọ ni.
1: Hmm.
0: O ti yẹ ìyá ẹ̀ bímọ ni. Ó sì tó ti pè dọ́kò tó tún ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún pé ọkùnrin tó bá lówó lọ́wọ́ bẹ́yẹn wà á tètè máa tìkíní ni o kó má máa lọ wò ta kó má máa lọ tìkíní. Kódà ọ̀fẹ́ yìí máa sọ fún pé gbogbo owó tí owó tó bá jẹ́ owó sẹ́ rẹ̀ kó rí pọ́wọ́ inú àkáǹtì ń bọ́ sí sódà àti ọkọ rẹ̀ ní lè ná owó kankan ta. Òun àti ìyá rẹ̀ wọ́n sì padà ṣòpàpá lé ọdún ọkùnrin yẹn lórí ni tó bá fi fẹ́. Kí bàbá ọkọ ọkọ dákun kọ jọ ọ àti ní ìdájọ́ àti má sọ àti ṣe kinní kan ilé ẹ̀kọ́ láyọ̀ ọmọ wọn kí wọ́n dákun kí wọ́n jọ ọ. Ọlọ́run ni ẹjẹ́ wọn sọ máa nu
1: o. Àmì o.
0: Kí wọ́n dákun o.
1: Kí wọ́n
0: wọ́n ní mọ̀ sí báyìí o má bọ̀kọ̀ rẹ̀ sí kinní ọmọ ìgbà fọkùnrin o má gbogbo ọmọ gbọ́ o sọ̀mọ̀ pa aráwọ̀ náà sùkúù ṣọ́rọ̀ nìyẹn.
1: Yàrá o.
0: Gbogbo ẹ̀kọ́ orí burúkú ti ń kọ́ àwọn ọmọ inú ọdún àmọ́ òfurí bíi sẹ́gun ká o. Gbogbo àwọn abiyagba yìí kọ́lọ́ wọn mọ̀ ọmọ kan fọwọ́ tọ́ ràn wọn kó fi múrẹ́ wa. Etí ọ torí ntọ́ wá fẹ́nu mi ò kò dá torí wọ́n kàn bá wọn máa láyé jẹ́ ni. Ẹ̀yin agboro ọ̀rọ̀ tí ìyá ìyàwó yẹn sọ ta ní dìgbàjú oru ọmọ rẹ̀ ọba nǹkan ó ti gbọ́jú ayọ̀ ara rẹ̀ jẹ́ báyìí náà nítorí ìkẹsì yẹn. Gẹ́gẹ́ bí nǹkan sọ lẹ́ẹ̀kan pé gbogbo ìnáwó yẹn pátápátá ta ni wọ́n náwó fún
1: ìyàwó ni
0: ó sì bàjẹ́ nítorí just 1 million sọ̀rọ̀ nìyẹn. Gbogbo nǹkan ni ó ti di rúru ọkùnrin mu kọ́mọkùnrin kó tẹ bàbá ọkọ kọ́dàkùn ọmọ yẹn kọ́ rí jọmọ ẹ̀gbẹ́ kó fẹ́ o kò lè ṣe ń di o wọ́n ti bí wà yẹn mọ́ ni o. bẹ́ẹ̀ni torí gbà tí bàbá mọ pé ojú gbogbo àwọn ní ọjọ́ tó yóò chẹ́ńjì kò ló chẹ́ńjì o kótó irú wọn a máa sọ pé kí wọ́n admit àwọn hospital sí private hospital. Ó lè ṣubú yẹ́gẹ́ náà létí ó pé gbogbo tí a máa fẹ́ gbà lọ́wọ́ ọkọ̀ wọn á ló wà lọ́wọ́ ẹ̀ á ní kán bá ń gbowó lọ́wọ́ ẹ̀. Tí a bá lọ́kọ́ lọ ra tí ìwà tó bá ra tí ìwà ó lè pé tí òṣè bí ẹyin wọ́n bí ẹyin mélòó bàbá Sàlámì kí wọ́n pé kó lọ rà wá pé bọ́n fi tàyẹn ro kò lè bá mi lẹ́gẹ̀ẹ́. Kẹ́lẹ́ sì máa gbà àwa ti rírú ẹ̀ rí sẹ́mọ̀ píṣẹ́mọ̀ pé mi ṣiṣẹ́ lọ sí
1: arírú
0: ẹ̀ rí dáadáa. Tó ṣe pé tọkọ wọn bá ti tí wọ́n bá kó sírú ọwọ́ àwọn irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n dáràn o bẹ́ẹ̀ ni. Ìwọ̀n ó sì padà pádànù nítorí owó náà ni. Torí wọ́n jókòó ti dúkìá rẹ̀ bẹ́ẹ̀ ni. Irú rẹ̀ ń bẹ dáadáa. Bàbá ọkọ ni kọ́ dákun o kọ́ wọ́n ti ọmọ rẹ̀ ni o. Ntọ́mọ rẹ̀ ti win ni fáínà. Ọlọ́run ló mọ̀ mọ̀ tú àṣírí rẹ̀ fún ọmọ rẹ̀. Kí bàbá wọn máa wàá sọ pé ẹ torí kíni kó wọn máa wí torí wọ̀rọ̀ ọ̀rọ̀ máa wọn kì í mọ̀ pé broken courtship ó bẹ́tà torí courtship sì ni ó bẹ́tà ju broken marriage lọ. Àṣìṣẹ́rú eléyìí ò lè bírèkì torí gbogbo nǹkan ni yáa yóò tètè tí wọ́n fi sọmọ dìgbà wù dání bẹ́ẹ̀ ni. Ọlọ́run nìjà wọn máa wọ́kọ́ wọ
1: àlàáfíà
0: ní fún yín.
1: Àlàáfíà mà. Ṣíma. Ẹ jẹ́ máa lọ sí kèlekèjì.

0: ẹyin bàbá bàbá mi ẹyin mọ̀mọ́ mọ̀mọ́ mi.
1: Nítorí tiwa ọmọ gbọ́dọ̀.
0: Hello sir. Hello sir. Yes sir.
2: Ìjọba ọjọ́ bá kù dábàá sọ ló kù.
0: Iná ni ìbẹ̀rẹ̀ ń lo
2: báyìí. Bàbá ẹ̀ kọ́ máa fọ ìjà máa fọ́ máa forí ti rọ́ àìforí ti tí ọ̀pọ̀ ẹni. Ọlọ́run ti bá wọn tí ó ti yanjú ètò bá kù ní ẹja bẹ̀rẹ̀.
0: Wọ́n ti parí, wọ́n ti parí sáà. Ṣé rí ibi tá à ń lọ yìí? Ibi tó lágbára ni. Mo sì fẹ́ kẹ́ ẹ bá ní fi ọgbọ́n gbé. Kẹ́ ẹ bá ní fi ọgbọ́n gbé. Kẹ́ ẹ dẹ̀ bá mi. Mo mọ̀ pé ẹ̀yin mọ̀mọ́ mi àtẹ̀yìn bàbá mi ọlọ́gbọ́n nìyí. Ṣùgbọ́n ẹja jọ ẹni tá a bá yóò ṣáà yé yín. Mo ṣáà fẹ́ kí kẹ́ ẹ bá mi là wọ́n lọ́yẹ dáadáa. Ṣé rí ọkùnrin àti obìnrin wọ́n jọ wà? Wọ́n jọ ríra wọn páwọn fẹ́ fẹ́ra wọn. Ọkùnrin àti obìnrin wọ́n dẹ̀ jọ ń bá láyìn bọ̀. Wọ́n ń bá láyìn bọ̀. Nígbà tí tó wá dé stage kan, ó ṣáà lọ sí pati kan, pati tán wá lọ yẹn. Ọmọbìnrin yẹn wá pàdé, ó pàdé bọ̀bọ́ kan ń bẹ̀. Bọ̀bọ́ tó pàdé yẹn, ó gbé mọ́tò wá. Ó gbé àtàwọn ọ̀rẹ́ wọn wo aṣọ tó dáa tó ṣe gbogbo ẹ̀. Ó wá tòsí ọmọbìnrin yẹn. Pé mo bí mo dẹ̀ fẹ́rẹ̀ o, mo dẹ̀ láìkẹ́ o, mo dẹ̀ ṣe kínní kan o, kínní kan kankan ṣá o. Nígbà tí ọmọbìnrin wá fẹ́ kú ò ní pátí, bàbá yẹn wá ní pé ọ̀dà náà. Olóò ti lọ́kọ, olóò sì ṣe tó pẹ̀lú pé tó ṣe márìjì. Ọ̀dà kò sí wàhálà. Ó wá fọmọ ìbìnrin ní 50,000. Ngbò fọmọ ìbìnrin ní 50,000. Ní ngbò délé ló wá dé kóhùn kí bọ̀bọ́ yẹn. Ó dẹ̀ ṣé o, mo dúpẹ́ owó tó fún mi o, mo dúpẹ́ yẹn nínú ẹ̀ pé ó ń ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ. Tó bá lè gbọ́ tèmi ń ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ, òótọ́ ìfẹ́ rẹ wà lọ́kàn mi. Mo nífẹ̀ẹ́ rẹ gidi gangan, mo ṣe kínní gangan àti bẹ́ẹ̀ lọ. Wọ́n ti ń bá ìrìn àjò bọ̀. Ṣùgbọ́n nílé àwọn bọ̀bọ́ yẹn, wọ́n ti mọ gẹ́ yìí, wọ́n ti mọ̀ ọ́. Àtoyúnnú, àtàṣẹ́ẹ̀bí, àti ajáalé fún àti kínní, wọ́n ti mọ̀ wípé ó ní lọ́kọ rẹ̀. Nílé àwọn gẹ́ yìí náà, wọ́n ti mọ bọ̀bọ́ yìí náà, wọ́n ti mọ̀ ọ́ pé kò sí lágbájá tí lágbájá fẹ́ kínní káàdì náà ni ọ̀fẹ́ o. Kò sí àti gbogbo wọn ti mọ̀. Ṣùgbọ́n pẹ̀lú owó àti ìlú tọmọ yìí wà títí ń ṣiṣẹ́, ìfẹ́ ọmọbìnrin yìí ó ti kúrò lára ó ti kúrò lára Káyọ̀dé, ó ti wà lára ẹni tó pàdé ní pàtí. Ìgbà kan wà lóun fẹ́ lọ yọjú sí àwọn ẹ̀gbọ́n òun, ó sì lọ, ó kúrò ní ìlú, ó sì lọ, ọ̀dọ̀ bàbá yìí ló lọ. Tí tó ṣe bí odidi ọ̀sẹ̀ kan bẹ̀, kó tó padà sọ́dọ̀ àǹtí ẹ̀, ó sì wẹ̀. Ìfẹ́ rẹ̀ sì ti wà lọ́kàn rẹ̀, ó wá sọ fún bàbá yìí pé, má wọ̀rí, kò sí bóun ti fẹ́ ṣe, kò sí ṣe tóun fẹ́ ṣe. Òun ó ṣe wẹ́dìn pẹ̀lú ọmọkùnrin. Tó máa ṣe mẹ́rin pẹ̀lú ọmọkùnrin tán, kó wo ohun tí tóun ò ṣe. Kó ṣáà wá níjọ wẹ́dìn, kó wá níjọ wẹ́dìn. Nàbá ń bọ̀ ọjọ́ wẹ́dìn pé, tọjọ́ wẹ́dìn pé, àwọn bàbá ti gbé mọ́tò méjì wá, wọ́n gbé káà kan wá, wọ́n dẹ̀ gbé mọ́tò bíi pick-up báyìí àtún gbé wá. Gbogbo ẹrù tán fúnyàwó pátá ó ní kán máa tò sí inú mọ́tò pick-up yẹn. Ọkọ̀ òkú ṣe mọ̀, ọkọ̀ òkú kú rèrò kankan, kò mọ́ nkankan, kò lè sọ nkankan, kò mọ́ nkankan. san kobe sugbon kayen won lo park e si ibi ti ti o ti raye wonu moto so ti raye wonu moto won jo lowo won jo lowo won ti jo tan asa joko tan mejeji soro iya o kan pe o nbo o nbo lasan ni lo so lo ba lo bo nu moto o lo bo sinu moto ta won ti bibi wa and the wonu moto wa lai talai won de gbe yawo lo won gbe yawo lo nbo pe oko ya yawo nda kini kada nbo ni ya re nbo ni de awa lo nbo ni kini kawa lo nbo ni asa wa wa wa ti ti ti ti ti ta nbo ni ya wa wa nbo lo wa le lo ke lo wa le sele kini ti ti o fe to bi agumo kala kato kulo ri feed njo e pe ah nbo ni ya wa le lo nbo re sa pa phone lo ba tele eni ti to ni fe sa yo ni fe ara won lo ba tele ntondo mo bere si wa ah olomo ja e laburu omo eni ku osanjo me ni sono awon baba yawo iya yawo ambiro nbo lo yawo re wa lo ni o kan lo nbo nbe na lasan lo ngo ri lo ngo se won wa titi won ori tori tin wa komo odidi ose kini won ori o tori omo odidi ose keji won ori aje leto ogori odidi osu kan won wa won ori aje leto ogori ya oju keji na won tun wa won lo ago lopa ngbo pe ni yawo ba send text message soko pe ma wule wa un o ma wule wa un o nti tele nto n feran en to ni fe o nti tele lo ma wule wa un ma wa un o eto ile yawo yi oko saisan re o saisan re o saisan re o send message yen sa won obi e pe nto send sin ni ko ma wa un ko ma se ni ko ma se wa ko ma se yun keneka keneka nitori omo ebi ogbodo baje ngbo di osu keta baje o oto phone ogbodo baje omo ogbodo baje o ilu ogbodo baje o fe ma o se gugu e ma kona mana o wa ta won se wedding ta won lo si court ta won lo si registry ta won se kini kan awon baba ati ya okunrin won ni ngbo obirin ti lohun ofe omo ko fe omo niyan fokan re bale olohun o se nto da fun olohun o se nto da fun ngbo pe won ba ro omo kan pe omo yin na da olohun ofe mo aba ke olohun ofe mo awon ebi iyawo won ni awon o sa awon ko iyawo awon ko lomo awon sikini kan awon ko lomo awon se wa awon ko lomo ngbodo su mefa gerege isele abami isele

ara ọkọ àtojú oorun ló ti jí ṣáàṣì ẹfò ńlẹ̀ ẹṣin kinní kan ẹṣe wá ẹsẹ̀yìn ẹṣe kò bábá ṣáàṣàn wọ́n bá ní kí ló ṣe kinní kan ojúlọ́gbọ̀njọ́ru ń pàtì sí mark fúnra rẹ̀ ń sì méré ń sì ń sá fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ tó ṣàtìlẹ̀ fi mọ́ wọ́n wà kátó rí nígbà tán rí tán wọ́n gbé léyìí ti fẹ́ mẹ́ta o ìyàwó tí ò sanwó rẹ̀ tí ò náwó rẹ̀ tó dédé gbéyàwó ń yàwó sí.

0: koni baje.
1: Na ma gbe lo sile alafa.
0: Koni baje.
1: Wa ni alafa.
0: Ni baje ko mama ni baje.
1: Sile alafa ni le baba lawo.
0: Koni ba.
1: Ara re o ya.
0: Koni baje.
1: Ni se gangan gan. Wa gbe lo awon mo lebi e wa ni. Ngbo lo ni yawo. Yàwó ń gbò lẹ fẹ́ra yín.
0: Lọ́kọláyà yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Ìyàwó bá kàlà yìí ló bá ṣe pé kì í páwọn fẹ́ra wọn ṣùgbọ́n níjọ́ tó ń ṣe wẹ́dìn lòun kó wá sílé rẹ̀. Òun ò nífẹ̀ẹ́ ẹni tó ń fẹ́ tó ń ṣe wẹ́dìn pẹ̀lú ẹ̀ ló mú un kúrò ní ìgbà táwọn ṣe wẹ́dìn táwọn wà ní reception táwọn ṣe gbogbo ẹ̀ ló ń kàn ní òun bọ̀ bó ń ṣe bọ́ sínú mọ́tò rẹ̀ nu tó sì ń gbé ń bọ̀ nílé. Ó túṣù mélòó báyìí.
0: Adéyinka.
1: Ó ti túṣù márùn-ún báyìí.
0: Ìbàjẹ́ o.
1: Oṣù márùn-ún.
0: Oní bàjẹ́ lè.
1: Ìwọ ọmọ yẹn sì kó bá ọmọ àwọn. Ó fi tiẹ̀ kó bá ọmọ àwọn. Làwọn òbí tì í bá ní àwọn òfẹ́ yàwó. Yà máa lọ tèfètèfè yà máa lọ.
0: Oníbàjẹ́.
1: Gbogbo bára ọmọ àwọn ṣe yá ọwọ́ rẹ ni ó wà o kọ́ ya jẹ́ kára ọmọ àwọn yá kọ́ jẹ́ kára ọmọ àwọn yá ọkọ rẹ ń kọ́. Ló ti padà sí ìlú bí táwọn ti wà. Wọ́n ní. Wàhálà ti dé. Àwọn mọ̀lẹ́bí ọkọ tára rẹ̀ ọ̀yà. Amúyàwó dání. Àtàwọn òbí ìyàwó. Àwọn abá wọn ní mọ̀lẹ́bí ọkọ tó ṣègbéyàwó gangan. Tọ́náwó tó kó sí wa. Wípé gbà ìyàwó rẹ̀ rèé. Fi èdè ọkàn, fi èdè àṣà. Fìyèdé gbogbo ara ìyàwó rẹ̀ rí àwọn òfẹ́yàwó mọ́ àwọn òṣè mọ́ gbọ́ nítorí ọlọ́run gbàyàwó rẹ̀ àwọn gbaṣu lọ́wọ́ ẹ̀ àwọn gba wá lọ́wọ́ ẹ̀ àwọn gbẹ̀yìn lọ́wọ́ ẹ̀ gbàyàwó rẹ̀. Àwọn mọ̀lẹ́bí ọkọ àtàwọn mọ̀lẹ́bí wọn ni ńgbò ti lọ́hùn. Ó ti lọ nìyẹn kó wá ibi tí nǹkan ti ń ṣe ọkọ rẹ̀ kó wá lọ o àwọn ọlọ́wọ́ kankan nínú ìrìn àjò yẹn o àwọn gbogbo wọn méjèèjì náà ń gbọ́ mi báyìí lọ́wọ́ báyìí o àti mọ̀lẹ́bí ọkọ wọn ń gbọ́ mi àti mọ̀lẹ́bí ìyàwó wọn ń gbọ́ mi tí mo sọ pé tá a bá dá sí ká fi sùúrù ká fi runú tá a fi dá sí tò. Hello?
2: Sáà
1: kábíyèsí sáà.
2: Eléyìí ni pọ̀ o. Bẹ́ẹ̀ máa tó ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni sáà.
2: Táwọn tó ní ẹ̀dáre ọ̀yà.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n máa bí wọ́n ti lọ tọ́jú ẹ̀. Ọkùnrin tó wá fi máríjì o. Ọfọ náà ń bẹ̀ àti mọ̀lẹ́bí ẹ̀. Wọ́n máa fi ọmọbìnrin mọ.
1: Ok.
2: Tó bá tó rẹ̀ tó ti jù bá ń lọ. Yóò tó ta mọ́ à ẹyẹ tí ń wé sókè lórí igi ni à kọ́mọ̀tẹ̀gbà wọ́n bá tọ́jú ẹ sí àárín ọ̀yá ọ̀nà tó mọ̀ ńlọ́tọ̀
1: òun
2: ọ̀nà tó ẹlòmíì náà sì mà àwọn náà tọ̀ òun
1: bẹ́ẹ̀
2: bá ló ń gbọ́n ẹ tọ́gbọ́n ju rẹ̀ lọ bẹ́ẹ̀ wájú o
1: ọ̀nà ìgbàgbọ́n ìlú ayọ̀. Wọ́n sọ pé bàbá wípé gbogbo ń tọ́sẹ̀lẹ̀ yẹn ọ̀dọ̀ fámìlì ọkọ tó ṣe wẹ́dìn ló ti wá àwọn làwọn ọ̀dẹ̀ mọ kankan pa ẹ̀.
2: Wọ́n mọ̀ ń pẹ̀ náà nù bọ́ bá jẹ́ iṣẹ́ mọ̀ ń pẹ̀.
1: Wọ́n ti parí. Ọ̀tọ̀. Hello?
3: Hello
1: sir. Sir.
3: Ẹ̀kàlẹ́
1: sir.
3: Èmi náà mo sọ̀rọ̀ lẹ́ẹ̀ka tí mo ní kò lè
1: kọ́. Ok.
3: Mo ti sọ ní ju pé ìka mẹ́ta tẹ ìpógbámọ̀.
1: Ok.
3: Mo sọ fún ẹ láti lè ṣẹlẹ̀
1: mo ti rántí bẹ́ẹ̀ sọ yẹn mo ti rántí pé pàdé ẹ̀ níbi kan kíní kankan ẹgbẹ́ mo sọ kí ni mo ń ṣe àwọn ọmọ yẹn náà báyìí kó lọ́wọ́ mọ̀ ṣàánú fún wa o.
4: Hello, sir. My doctor.
1: Sir, Awua.
4: Ami.
1: Ami.
4: Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami.
5: Ti lojuri, ti o gori,
2: ele yanjo padano kile ti so toju o ti ri alaya aya na nko ni arambada o je o wa pada ile baba mi ile ni mo wa odede mojoko pelu adua o reti oluwa ko ma so toju o riri o oni tu lo laye mo fe so ma life ti mo fe so ti gori e ati eni ti nkan sele si to si oju riwe ati eni ti won ni to ba le ku ko ku lale because in ten sele lale ojo yen je won ko le gbegbe eyan
4: beni ben
2: because it was on that it was a root shock to bu laye atorun but eyan na o se to ju oriri so submission mi ni pe ki eni ti nkan sele si iye first husband to fe se marriage njo yen
4: okay
2: ko ma dupe lowo ori e ta mo ti ki ka lo pretend lati feyan to wa lo fayan fawon ota nko that's one. Two. So ba feyan to sorry mo igbaju mo wa ni ise ijoba emi nikan awon obirin to wa l'office mi won fe to 100 orijirise oro na ma so fun mi enikan so fun mi pe oun pesanu kan fi owo ba so logo fun to ba fe yo lo igbo yo lo fun yo ma da sinu obe nigba ti o ba fi je fosu meta won ni mo to pa nigba ti o ba ti te je mo te ba hate eyan ko si ka so for no reason lai se pe eyan se so mo ni e ki mo lo si yes pa lawon obirin to o be ru won die so en ti mo try lati so ni pe that man is a lucky man. O ma ri gẹgẹ bi toju oriri Ọlọrun fe yo ninu awon ewu kan ni. Number 2 awon ti omo won ti wa ni wahala nsin mo so ni to obirin e ba lo ni mo so yen eri a difficult fa won anybody lati come as say awa la wa behind nkan to se omo yin no it doesn't happen that way. Àwọn nìkan múra sí ìrìn ẹsẹ̀ wọn. I pray in the name that is above every other name. Wọ́n á rí solution sí problem yẹn because it's not much of their own making. Ọmọ obìnrin yẹn ni ó dà pé òun ló sick tí ò mọ nǹkan tó ń ṣe. How do you organize marriage with somebody and elope with another person? Ǹjẹ́ wọ́n ti máa ṣe irú yẹn? So then àwọn òbí ọmọbìnrin yẹn náà wọ́n tètè mú lọ fún ó ní ìtọ́jú wọ́n kàn ń rí bẹ́ẹ̀ ni she's a sick person. Ó sick òun gangan ló sick. So kọ́ mọ bí àwọn bàbá tí ọmọ wọn ní kọ́ńtà ẹ̀ káwọn yẹn mú wọ́n á rí solution sí bọ́lọ̀ tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè tí àwọn ẹbí obìnrin yẹn náà kọ́ tọ́jú ẹ̀ ó sì kí wọ́n kàn rí bẹ́ẹ̀ yẹn ni it's not normal. Then bàbá àti bí tí wọ́n guilt kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun ni mo bá dúpẹ́ jù ó kú orí ìgbẹ́ gbòòrò ó díẹ̀ tí mo rí ibi tí mo rí ìmọ̀ náà ni.
4: Kò sí wàhálà sá ẹ ṣe o ẹ sá.
5: Adeyin
4: sa. Ma. Ohun re ma o.
1: ọkùnrin máa o.
5: Ẹ máa tọ́jú ẹgbẹ́ ìgbé o.
1: Yes ma. Yes ma. Yes ma.
5: Ọ̀nà rẹ̀ ni lágbára.
1: Àmì o Jésù, àmì o, àmì, àmì.
5: Ìlú ìtakùnrin dé dá sọ́lá látàgbé olóńdè Ìbàdàn.
1: Ok ma.
5: Mo kí gbogbo àwọn mọ̀mọ̀.
1: Ok.
5: Tí a ti ń dá sí pé wọ́n tààrọ̀ orí wọn ò ní dàrú.
1: Àmì o. Àmì o.
5: Ẹ rí ọmọkùnrin yìí.
1: Bẹ́ẹ̀ni.
5: Ọmọ adúlẹ̀ omi a mọ̀ sí. Bọ́ bẹ́ẹ̀ pé gbọ́ ọ̀fẹ́ lálẹ́ ẹjọ́ náà bá délé. Kí wọn táà méjèèjì ọ̀jọ́ mọ́júmọ́ ńkọ́. A sì yóò wúlọ lọ́hùn. Nígbà náà wá pé kọ̀rọ̀kọ̀rọ̀ tóun ó rì sí èèyàn lọ́rùn rẹ̀ nu. Ọmọ àdúpẹ́ ni. Kí wọ́n wá bí tí ń ṣe wọ́n wá jù ní o. Ọmọkùnrin ò rí kí wọ́n ro. Tẹ́ǹtì ń ronú ní òríyàwó ní ọmọ ṣàtìyàn. Wọ́n bá lè ṣe pé ńlọ́sà sí ọlọ́run ọ̀la iṣẹ́ ọjẹ́ ńlóyò èyí ṣe rí ọmọ òòyàn ó ti pọ̀ jù. Fún òṣèlú ọmọkùnjọ́ náà ẹ̀ ń tọ́nà gbogbo tó ní lérí ìyàwó. Ẹ̀yin wá páàkì ọkọ̀ kalẹ̀ ẹkẹ́rú ìyàwó ẹgbẹ́ ìyàwó di fẹ́. Èyí ṣe rí ọmọ òòyàn o. Àwọn òbí ọmọbìnrin kí wọ́n sì lọ ṣètọ́jú ẹ̀. Kò sí láàyè ọkàn wà láyé ni.
1: Kò sí láàyè.
5: Kò sí láàyè ọkàn wà láyé ni o. Ọlọ́run ní jẹ́ àmọ́ owó lójú kòkòrò
1: ojú
5: kòkòrò nípa ti ẹ̀jẹ̀. Ká máa wá ká máa bọ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ ní fi owó. Lóòótọ́ lára tí jẹ́fẹ́ lowó wà. Ṣùgbọ́n wọ́n mọ̀ ní fi owó ju àdúrà yín ọgbà.
1: Àmì.
5: Ẹ máa mọ̀ sọ
1: o. Àmì o. Ọ̀dọ́ yín ló ti kọ́ tí o ìṣọ́dọ̀ mí máa o.
6: Àṣìlò Dr. Adéyinka.
1: Sá, dádì mi sá.
6: Alàgbà Adébọ̀wálé ni lẹ́ẹ̀kan sí.
1: Ó yé mi sá.
6: Mo kí gbogbo àwọn èèyàn àwọn kú àtótónu látàárọ̀.
1: Yes sá.
6: Ọkọ̀ ojúmọ́.
1: Yes sá.
6: Ojúmọ́ ayọ̀ làá máa ṣe.
1: Àmì o, àmì.
6: A máa jí ojú ayọ̀ lọ lójoojúmọ́ ni.
1: Àmì o, àmì.
6: Adéyinka o.
1: Sá.
6: Yóò mọ̀ pé kò sí nǹkan tí èèyàn ṣe tí ò lẹ́yìn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Kò sí ìgbésẹ̀ kan téèyàn bá gbé láyé tí ò ní ní ẹ̀san. Ádàrere tàbí ibi. Ṣebí òun pláàni ibi fún ọkọ ni. Ó ṣe ìyàwó alẹ́ ẹjọ́ ìgbéyàwó tẹ́yìn jó tẹ́yìn ṣe kò dẹ̀ bẹ́ lòmíì lọ. Ṣé ẹ mọ̀ pé wọ́n ń sọ fún wa pé new model of Ashanti nìyẹn. Ọ̀pẹ máa ń gbé àwọn obìnrin láṣàǹtẹ láyé àtijọ́ ilẹ̀ Yorùbá.
1: Bẹ́ẹ̀ni.
6: Ó fi ṣe new model ni. Ọ̀nà tuntun táwọn fẹ́ máa gbà ṣe àṣàǹtẹ tiwọn nìyẹn. Òun lójú wọn ti wá jà yẹn. Kò sí béèyàn ṣe máa ṣìwàhù tí ò ní ṣìyà jẹ. Ọmọkùnrin yẹn ṣìwàhù ó ṣìyà jẹ. Torí obóbìnrin plan obìnrin tí wọn mọ̀ nílé ibi tí wọ́n ti bí ẹ tó mú lọ lérí pé mò ń fẹ́ ọmọbìnrin ìyàwó mi rèé o òun ni mo fẹ́ fẹ́ o tí ò sẹ́ni tó mọ̀ọ́mọ̀ ẹ̀ tó dẹ̀ tẹ́jọ wá plan evil bẹ́ẹ̀ yẹn against ọkọ tọmọbìnrin yẹn ń fẹ́ tó ṣe ìyàwó tán tó gbé ìyàwó tó palẹ̀ ẹ̀ mọ́ so ó túmọ̀ sí pé wọ́n ṣe ìyàwó fún. Ṣé ẹ mọ̀ pé gbàràn mí ó máa ń dẹlẹ́rù ńgbà mí.
1: Gbàràn mí
6: ó máa ń dẹlẹ́rù. Ẹni tí a fiṣẹ́ rán ó máa ń jíṣẹ́ nígbà mìíràn. Nínú ó lè jádùúgbò lásán tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ láti rí ẹni tó wò pé irú ẹ̀gbin wo wá lélẹ̀ ẹnìkan gbé ìyàwó sá lọ ìgbà tá a ṣe rí ọ̀rọ̀ tú alóda ọ̀hún bá dáná sọ̀hún tiẹ̀. Gbogbo iná dídá tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn pé èèyàn ń ṣe ìdájọ́ ọwọ́ gbogbo ẹ̀kọ́ ló lẹ́rọ̀ o. Àwọn tó ṣe tí nǹkan ṣẹlẹ̀ sí gan tiẹ̀ lè má mẹni tó ṣe. Ìyẹn kàn ṣèdájọ́ ọwọ́ ránṣẹ́ sí ọ̀hún ní tiẹ̀ ni wàhálà dé lọ́hùn nísìnyí. Ṣé ìyàwó ò padà ni? Ṣé nǹkan kan ṣe ìyàwó ni? Ṣé mọ̀ pé ọmọkùnrin yẹn ló forí kó ná? Ó ti forí kó náà kọ́ lọ wá solution sí because kò sẹ́ni tí ó máa fi ọ̀bẹ tó nù jẹ ṣu. Àríbi pé ilé fámílì ìyàwó gan àbí fámílì ọkọ tó ṣe wedding níjọ́ yẹn gan ni wọ́n ti ṣiṣẹ́ yẹn kò sẹ́ni tó máa jẹ́wọ́ ẹ̀. eje ka ka soro si bi toro lo gan ko se ni to ma je wo e pe o lo pe pe lo to ni awon la won se bayi ko wa gbero tori nkan buruku ni won se leyin osu mefa abi osu mefa ko le pe
4: le osu mefa leyin osu mefa ni
6: ah leyin kan ti se pe yawo for 6 months o lo nlo yawo ni yawo ti ari oju kokoro lo ko bo omo birin yen oju kokoro owo nta n de so fa won omo sin ni yen ko ma je pe ife owo isa owo isa owo isa oju kokoro owo lo ko ba tabi din bi yen se gbe lo yen ti yen lo fi se ritual lo ta lo mo bi to wa tori I'm sure awon obi e gan o mo bi to wa o wa le se se ki ya mo o to ra mo ya lo ma n saba mo rin omo won o le se se ki ya mo o so ti ya ba mo rin e lo ku be ti le ti o ba ti si yen to ti yen ba lo lohun se bo lo o lo for life nti e
4: ni o lo niyan o
6: o lo niyan oju kokoro owo lo ko ba yen nkan kan sele laarin yen idajo owo lo sele laarin yen
4: idajo owo
6: o le je eni ti won mo ladugo gan lasan lo dana yen ina si dahun lohun pe o da se ngba to to hun ti yen ba sele si se o ma roju ma gbe yawo mo ya sawon eyan e gan o le yawo ni se pe ko ni so loda won eyan awon eyan si le ma mo nkan kan ba se so yen o le ma mo anything about it so nitori idi eyi o gba kan lo toju e daada iyen to hun yen sugbon omokunrin yen to ba je emi ni aba oko yen mi ni gba ko fe omo yen pada o emi adebowale o mi nigba ko omo bi o fe pada tori o omo obirin to nse ku pa ni lohun na bi ita kokoko yen na ni tori eni to le plan ni ru jo yen gangan be yen lati se be yen to ba ri nkan mi to le la owo lo ti o fi gbe oko yen gan de yo gbede o ba fi fe pa ni jo yen ko ni worry to ba ti rowo to le se ru yen fun ko da o ku die ka to o baje o baje o baje gan okunrin yen lo ma oko yawo yen gan ko ma dupe lowo ori e ni o ma dupe tawo yen tun ma ba dupe o lo wa yawo mi wayawo mi then ko lo mo gbadura ko lo mo gbadura si eni ba fe se fe yan ko moruko eni to fe fe lo ile aladura ile alafa ile awon ti ise oni ise se ko ba won tona ewo pe se kini da se ta fe se ta ba fe sona wa nbe se irawo wa papo so aye wa go se aro mo gbejo sai won ni bere won kan tori bogoka gbogbo gbà ká bá ṣe program báyìí ni mo sábà sọ̀rọ̀
4: yẹn
6: ara n tó ń jáde bẹ́ẹ̀ nìyẹn òbí gan wá jókòó wọn ní bèrè sí i mo sọ instance kan fún yín pé èmi àbúrò mi kan ọmọ ẹ̀ fẹ́ ṣèyàwó báyìí èmi ni mo kàn tiẹ̀ níbẹ̀ wá gà kí ẹ dúró náà àbúrò obìnrin ni ṣé ọtí ẹ ti gbàdúrà sí ọ̀rọ̀ yìí kódà wọ́n ti ń pẹ̀gù sí tán ti ń máṣọ tán ti ń ṣe ó ní àwọn ò tí ẹ gbé béèrè sí mo ní òde ẹ lọ ṣọọṣì ní ojoojúmọ díkìn dẹ ni ẹ díkínẹẹsì ni ẹ mo ní èyí àdúrà ẹgbà sí ní ṣọọṣì èyí kò lọ tìbílẹ ò lọ èyí kò lọ wáyà àfà kò lọ ò lọ mo ní ọkàrí láyé so èmi ni mo padà wá sọ fún pé kò sọnà ńbẹ kò sí ọ̀nà nínú tẹ fẹ́ ṣe yìí o ara ẹ gbọ́n ni ẹ wo àwọn tó lórúkọ nílùú ìbàdàn tó jẹ babaláwo ilẹ̀ ìbàdàn yìí wọn padà dé bẹ wọn ní òsánà bẹẹ náà ni wọn sọ fún
4: wọn ní òsánà bẹẹ
6: wọn ní òsánà bẹẹ wọn lẹnìkan á kú fẹnìkan lẹ wọn ní ṣùgbọn torí táriwo bá ti pọ wọn lọ ondo state wọn lọ bèrè wọn ní òsánà bẹẹ ó tọnà mẹjọ wọn wà lẹnu ọmọ yẹn wá fagídí ṣe pé ìyá òun tójú bọlé kínní kan àwọn táwọn jẹ kristẹni tí ó wá gbọn jù yẹ ẹ lọ ni wọn sọ ṣọọṣì wọn náà mú lọwọn tán lọ ṣèyàwó fún wọn ìyá ọmọ tó ti sọ torí wọn ní bàbá mọ ìyá ọmọ sọ fún wọn pé òun ò yọjú òun ti sọ fún pé kò sọ náà bẹẹ òun ò gbà kọmọ òun fẹ lòún sọ yẹn gbogbo to ntira ohun ha ohun pe fawo eyan o fi tore awon pastor lo se yawo fun won wa lenu e bayi o won ti gbo ko mi fi yo won e gbo ko da ro be
4: mi ti gbo ko da ro yi
6: o ti gbo ko thank god pe mi o ti e ti bo si gege bi won se so sugbon o ti gbo ko da ro yi olohun sa lo fun wa
7: Hello.
6: Mama
7: fe
4: ba Hello mami mi o. Hello. Ise ri o.
7: Se ri okunrin yen. Mo dupe lowo Olorun lori aye e. Ataye awon eyan to bi. Iyan oko akoko ti won lo njibiti.
4: Okay.
7: Ko ma dupe lowo re e bo si wa nu aye.
4: Be.
7: Ta pe gan yen gan won plan fun ko. Ton pa. Ti won an fun ku pe ah ah. Se yen yo pada lo fe en to lo fe ina ni o. Emi mo ri pe ori jajo ogun. Awon eyan le ma se nkankan se pori okunrin ton re je yen lo nja. Kawon na tete kese bo sokoto kan wa bi ti won o gbagbo mo won lo kolon ba won toju e. Ki se pe mo fi yo won o. Olorun a fun lalaafia o. Olorun a fun lalaafia o. Omo binrin yen na ko ete lo ronu are. Tori wa to won be yan ba wu e yo hu o. A ki mama iseru e ko ma hun ni. Yo hun ni. Ise wa to da. Yan ba le se le mi o le gun e ma be to bo
4: ah e se o odupe o yes sir se o
8: hello doctor
4: hello sir hello sir
8: eh madam tuja dawsi
4: that is good atuba yes sir
8: ah e mo ku eto
4: eto re sir o
8: la koko ye mo nki o lo won ba yen
4: okay
8: so cherry gbo ta won ya wa cha won baba wa so pa pa julo eh ti aro wa
4: then
8: ati yawo ayo yawo
4: ben
8: se baba won ko wale ibe
4: ben
8: ele o le so won ni la kai o
4: ami
8: baba won pa ni ke so won ni se oro won ni toju
4: ami ami o ami ami
8: se ri ta la koko okunrin e mo kiku orire o nitori wi pe a tese kan bodo ni nfa ta ba ti meji jibo yo ru yan lo ni olodun ku wa ba se o ti fi ku si o pa o ti fi han loju momo o bi na se yo ti won obe lori o ti mo be lo lo mo be ni won gbogbo ti ari won fi be ko ma gbo o ko si mo da ti e be yen se wa ri se so tan ah o lu buku o ko to fe ko fe ko sun bi ti o gbe susi o ba sun bi ti won gbe susi o bo si ko lo gbo lo gbo ko lo sako o ku re be o to o fa egbere tu o wa bo bi so fe ma wa su e bo se ye ko ri na nu Olorun Olorun kiyan ma se pe we mo bu lenu abore ni boya lo le bo nbe tori wi pe mo ki okunrin to ni yawo to se gbagbagun to se igbanwo ori awon bi eni be leyin e o ibe eko ijo le lero ba tun owo ha ha ha ti ba se to ba imu lo le o pari nu sugbon ori awon bi re nbe leyin re o won fe po boyo o won fo buruku to Olo si papa mo lo je. Se ra won kan be se npe ni olukoya. Awon olukoya ni akoya o. Se ra si le ni mu. En se ba ri ki won lo mu bayi ni sin. Sugbon won to mo di ba pe ku to ba daje. To ba paro bi ba to ba daje, to ba pa nkan to tobi yo lo mu kawon bi e mo le. Ni lo fa n to se le yi ni sin. Awon jo wa mo da mu kaakiri. Nigba to wa ti iyawo jibiti se n gbadun ara won. Ta nya ke si. Ngba wala wa de nisin o wa di tebi Olorun le pe ko ri awon obi e ta Olorun ba se bi won yo gba lawo ore ko won o ko ti jin da se yo na nisin won si rin tin sele omo birin o si fegunle re lori o ti fegunle re lori ko lo mo jo bo nbe mo ni ta won bi e ba le san sokoto ti ya le so to bi Olorun ko won mo yo ko won yo o ṣugbọn tin to pada bi da lakoko se ro mo birin ta lakoko o ti go ti do ti pa le re lori o won ko ye ba ti gbo pe to se la kokoko ri won ma so ko lori social media pa won je 45 awon je 60 awon single won ma single le taju fi tayo fi pare ni tori wa won ni lo ko ba won elu bi ti fi oko sale to ti foko se o ti foko re o ti gbe ni taju ti o ti mu ikade o ti fi tadanu o wa fe fowo mere wa pe pada ni isiko se se mo o wa so ko oju omi o so ko ti o fi jade laye ni ju oni ti wa o lawo gba
4: se mo ri pe o baba mi la se ri le o
9: ale yi ka di doctor
4: sir daddy mi sir
9: ọpọrọ mọ dùn wá jura wa lọ.
1: Bẹ́ẹ̀ni.
9: Ní àkọ́kọ́, ọkọ ìyàwó kò jẹ́ ìrújú pàǹsàgùn síyàn. Ẹ mọ̀ pé ìbànújẹ́ ráíráí ló ṣẹlẹ̀ sí ni. Wà láòrè jẹ́ ìkan ládùúgbò ní ọkàn fún ẹ̀gbọ́n bí wọ́n lẹ̀. Kò sí tí ó ṣẹlẹ̀. Torí pé wọ́n ṣẹlẹ̀ ládùúgbò wa ń bì lápò mù.
1: Ṣé
9: ń gbọ́ mi? Àwọn yẹn wá láti Èkó, wọ́n wá sòkú. Àlè náà wá wá. Bá lè ṣe dé bó ṣe dé báyìí. Ọkọ ìyàwó náà lọ ṣe ìyà sọ ni. Níbi títí wá ń jara jàjà làwọn ọ̀rẹ́ ọkọ bá ní gbójú ẹ̀ sọ̀hún. Ògógóró ti atáàmú náà láàmú ọmọ fi hàn lẹ̀ làwọn àlébájú tán. Ṣé ẹni ìyẹn tó fi sẹ́nu báyìí? Ọ̀hà lọ́rùn ni. Orí gbé mi. Kọ́pọ̀.
1: Orí pọ̀.
9: Ó ní kọjọ́ kẹjọ dẹrùnú ni. Ìrìnyà dẹrùnú ni. Ẹ rí pé ẹlòmíì ṣéwà wọn ṣe báyìí sí egbójú ẹ̀sán ọ̀rọ̀ nìkan lóbìnrin ni. Máa wọrí àwọn adájọ́ ẹ̀ ń fi tásì ṣe ó lè má lẹ́rọ̀ ìtọ́jẹ́ lóyún. Ṣé ẹ bá pé omi 50,000 ó fi fi odidi ọkọ lẹ̀ lọ́ tẹ̀lé léyìn ò lọ. Tẹ́lẹ̀ wa wò sọ́yẹ orí bẹ́ẹ̀ ni. Ọlọ́run kan rọ̀ lọ́kàn lórí ìyàwó mi ìfẹ́. Ẹjọ́ sanu rẹ̀ lọ́nà ni ó di òrí fẹ́. Àti pé ogun ẹ̀ta bá ṣàbòsí sí. Ọba ìfìbànújẹ́ ń bẹ lọ́hùn. Ọlọ́run lójú ẹsẹ̀ lòun sì stampu ẹ̀. Ọlọ́run ti bá stampu báyìí. Ọlọ́run di agun ilé náà kẹlù ní ìlọ́gbọ́n. Ọlọ́run di ọgbà nù.
1: Àmì ò. Gbárọ́nà
9: Àbáyọ.
1: Àmì ò. Àdó ọgbà. Àmì. Ṣé o.

0: ọ̀tọ̀ sá.
1: Ẹ kaalẹ́ sá.
0: Ẹ kó ètò sá.
1: Ètò rẹ o.
0: Èmi tí mo pè yín lẹ́ẹ̀kan náà ni Kúnlé Agúndé Adédáàtì wọ̀rọ̀.
1: Ok ok ok.
0: Èyí lè yí kejì tẹ tún gbé wá ìwé tó lágbára jù àkọ́kọ́.
1: Ọ̀gá
0: o. Ó lágbára o. Ọkùnrin ti bí yẹn ọlọ́run dáríjì. Àfọwọ́fà ni tiẹ̀ olókóbá o.
1: Àfọwọ́fà ni tiẹ̀.
0: Ọ̀dájú ọkùnrin bẹ̀ ni. Ìwọ́n kó tó ṣe nǹkan sí ìyàn. Ìwọ gan yẹ kó kọ́kọ́ rò fún ara rẹ pé ṣé ìyẹn téèyàn bá ṣe ilé ìsinmi jẹ́ ara mi lè gbà. Kéèyàn tó ṣe nǹkan kan sí yàn. Kéèyàn kọ́kọ́ fi lọ́ńdọ́ra ìwòná kó tó ti ń fa ju ọmọ nìkejì ẹ̀. Ọlọ́run kàn ní sùúrù ni. Irú alẹ́ ọjọ́ yẹn gan tí wọ́n ti ń lọ gan tó ti ń lọ pẹ̀lú obìnrin yẹn ni mọ́tò wọn ìbá ti dànù tí àwọn méjèèjì bá ti parẹ́. Ẹ̀tọ́ ọlọ́run ní sùúrù. Pẹ̀lú gbogbo bí a ṣe ṣe àlàyé yẹn tí ọ̀rọ̀ yẹn ṣe rí. Mi rò pé ọmọkùnrin ti bí yẹn ní opportunity láti ẹ̀sọ́ fún òun fẹ́ ṣe kankan sẹ́ni bọ̀dì. Kò lérò ẹ̀. Torí gbogbo tó bá jẹ́ ẹni tó lérò ẹ̀ ni. Irú gbogbo ọmọbìnrin yẹn tó ṣe ń pè tí ń ṣe kò tiẹ̀ ní gbé kọ̀lẹ̀ rárá. Ìdìrí ìdáhùn tí ọmọ dá ọmọbìnrin yẹn gan lóhùn. Yóò pè wọ́n pé yóò fẹ́ gbé ìgbésẹ̀ kan bẹ gbogbo bó ṣe bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yẹn. Ọmọkùnrin ti bí yẹn ò ní má ìdí fún òun fẹ́ ṣe ibì kan sí ìgbà obìnrin yẹn tàbí ẹni tó gbé lọ. Ó ti fi ọ̀rọ̀ ìlú Ọlọ́run lọ́wọ́. Kò dé sẹ́yìn pé wọ́n tún wọ́n fún lóbìnrin míì. Ó tún rí ìjẹsẹ̀ pé ò tẹ̀ sí ìrọ́rọ̀ lóbìnrin dé báyìí. So ó dàbí pé Ọlọ́run ẹ̀sán fún ara ẹ̀. Òun ló ṣe ẹ̀sán ó gbèjà ọmọkùnrin sí ẹ̀ ó gbèjà ẹ̀yà. So eléyìí tí wọ́n lè tún pẹ́ pé bóyá kẹ́ kó gba ìyàwó ẹ̀ padà kó mọ́ tra ẹ̀ o. Ọlọ́run ti gbèjà ẹ̀yà. Kó mọ́ tra ẹ̀ kó mọ́ gba ọmọbìnrin yẹn padà o. Ikú gidigbe ni o. Ó sírọ̀sì ju taláwọ̀ kọ́ ẹ̀gbọ́n lọ. Ọmọbìnrin yẹn sọ ọmọbìnrin. Àwọn òbí ọkùnrin ti bí yẹn. Wọn ò gbọ́dọ̀ sọ pé wọn ò mọ̀. Gbogbo ìgbà tí ọmọbìnrin yẹn tó tún sí yẹn ti gbé ọmọbìnrin tí ṣe ìyàwó tiẹ̀ tó ti gbé ìyàwó níyàwó wálé. Wọn ò kéle lórí ńgbà yẹn. Ibo ló ti rọ́bìnrin tó gbé wá. Wọ́n kẹ́rù wá sọ́kò gbé wa. Dá ọmọbìnrin padà. Ó wá dìgbà tọ́rọ̀ wá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tán. Wá ẹ̀rẹ̀ ń dí. Wá ẹ̀rẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Ṣẹ̀ káàkiri. Àwọn òbí yìí máa ń gbọ́ wọn ìṣó gidigidi. So ọmọkùnrin ti bí yẹn àwọn òbí ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ kọ́lọ́n dẹ̀ wáyàwó gidi kọ́lọ́n wáyàwó mú ìfún tó máa tán máa jọ máa wà wọ́n máa bímọ wọ́n máa ní láàrí lọ́jọ́ alẹ́ wọn ọlọ́run á pèsè yẹn àṣẹ Olódùmarè.
1: Mi ò
0: ẹ máa bí tọkọ.
1: Ẹ̀sà ṣé. Hello.
2: Hello. Ẹ̀sìn àgbọ̀dọ̀ ìlú ọkọ̀ mi láti Àpẹtẹ.
1: Ok sir.
2: Mo padà wá ni.
1: Ok sir.
2: Ẹ̀rí ni gbogbo nǹkan máa ń yí ni. Láyé ìgbà ti wa. Ẹ ti gbàdúrà for years kẹ tó tọpẹ́ yẹn pọ̀lẹ́ fẹ́fẹ́. Ẹ tún wá bẹ̀rẹ̀ àdúrà ṣé òun ni. Láti spiritually láti confirm here and there kẹ tó náwó sí ju gbogbo ẹ̀ lọ. Ṣé rí àwọn ọmọ wa wọn ò mọ̀ pé márèèjì ti bẹ̀rẹ̀ láti lé òbí. Nígbà tí ẹ̀ wà ń síngù ni márèèjì ti bẹ̀rẹ̀. Péèyàn bá jóbìnrin ọmọ tán bá kọ́ láti iléere. Tó tóun náà níbẹ̀rù Ọlọ́run. Tó dẹ̀ ń ṣiṣẹ́ fọlọ́run nínú ibi tó bá wà. Wádà iṣẹ́ ni o ilé ìjọsìn ni òwúrọ̀ nǹkan tó ṣàǹfẹ̀mí Ọlọ́run ń rìn. Ó máa difficult kó tó ṣe mistake. Ó jọ́kùnrin náà. So ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń jàdúrà. Àdúrà kì í ṣe utterance. Ẹ má bínú pé òyìnbó ń wà nínú
1: tí mo sọ. Kò sí wàhálà rẹ̀
2: lè. Ṣe rí utterance ní kankan náà ń pè ládùúgbà. Ṣe rí ń tẹ̀ ṣe àti tó bá Ọlọ́run mu. Àti ń tẹ̀ ṣe tí Ọlọ́run kórìíra. Àwọn yẹn gangan làdúrà. Ẹ̀sà tẹ́ ẹ bá ń jíyàn ẹ̀ ní jíyàn gbé o.
1: Àmì.
2: Ọmọ TV olóbìnrin bá jí ẹgbẹ́ tó wá ń gbàdúrà pé kọ́lọ́wọ́n bóun kò tẹ́kì àwọn ọmọ tòun ó kàn wé sáìmọ̀ ara ẹ̀ ni o. Wọ́n jí ọmọ tiẹ̀ náà gbé ní òjìyẹ ní ìṣe létà tàbí kán bẹ̀rẹ̀ sí dá àwọn ọmọ ẹ̀ gbé. Èyí tí mo ń sọ ni pé ṣe ìṣe wa àti ohun tá à ń pè ládùúrà yẹn méjèèjì ló gbàdúrà kì í ṣe kí wọ́n máa ṣiṣẹ́ ẹbí kó máa wá gbàdúrà rí fúnra ẹ̀. Ohun tí mo ń tà láti sọ ni pé láti kékeré wọ́n ní ni.